0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Aláàmì olùfẹ́, orúkọ mi ni wòlíì, Olúwa Rotimi Ilésanmi Baba Sioni. Abiyamọ ẹṣà mi o, gbọ́ ẹ̀jẹ̀ ọmọ ẹ, wọn ò ní fi ṣe ètùtù orílẹ̀-èdè yìí. Ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ ọmọ ẹ kò ní bá ogun àti ìjì tí ń jẹ orílẹ̀-èdè yìí lọ. Mo wá gbàdúrà, gbogbo rògbòdìyàn, ìtàjẹ̀sílẹ̀, ajínigbé, wàhálà, ìdààmú tí wọ́n ń wọlé ìwé tí wọ́n jiyàn gbé ẹ̀mí mímọ́ dáwọ́ rẹ̀ dúró. Mo sọ lánàá gẹ́gẹ́ bí mo ti sọ. Ẹ gbọ́ ní inú oṣù kẹwàá 2022, I think it should be on the 11th oṣù kẹwàá 2022 ni mo sọ ìran yẹn. Olúwa ló fi hàn mí. Ó wà lórí TikTok, ó wà lórí YouTube. Mo ní bàbá Tinubu. Mo lẹ́ ń gbìyànjú láti jẹ president. Ẹ ń struggle láti wọlé. Mo ní ẹ. Bẹ́ẹ̀ni, ṣe mí ni kò ṣe é mú o bàbá. Ṣe mí ni kò ṣe é mú o ọmọ. Àgbàdo inú ìgò ó dáwọ́ mọ́jú fa dìyẹ. Ṣe mí ni kò ṣe é mú o bàbá. Ọ̀tá ẹ̀ ó mọ wò bọ̀ báyìí ní orúkọ Jésù wàá dẹ̀ gbé nǹkan rẹ̀ ṣe láyé. Àsọtẹ́lẹ̀ méje mo fẹ́ sọ o. Mo wọnú ọ̀rọ̀ mo wọnú májẹ̀mú lọ nínú ìwé Isaiah 47. Gbogbo alágbára ilé bàbá tá a ti bí ọ. Gbogbo alágbára ilé ìyá tá a ti bí ọ. Èyí tó ti lérí pẹ̀lú ọwọ́ agbára òkùnkùn rẹ̀ tó sọ pé òun ò ní jẹ́ kó orílẹ̀ kọ́ tó ní èyí tó kọ́ gan pé àfi kó ta jẹun ẹni tó lò ní bímọ ẹrun tó padà bímọ lójú ẹ̀ tó ní ọmọ yẹn gan pé òun ò ní jẹ́ kó gbádùn ẹ̀. Mo pàṣẹ kí wọn kó wọnú èdè lọ títí tí re ọmọ rẹ yóò fi dé tí yóò sì ṣojú rẹ títí tí re rẹ yóò fi dé. Mo pa ní àṣẹ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ọ̀tá rẹ ó máa wò báyìí wàá kọ́lé mọ́lé ẹ ṣàmì wàá ralẹ̀ mọ́lẹ̀ wàá gbé nǹkan rẹ ṣe lójú ẹ̀mí wọn wàá gbé nǹkan rẹ ṣe lọ́jọ́ yẹn gan wọ́n wàá jẹun àjẹyà gbé lọ́jọ́ náà. Nítorí wípé bíbélì sọ wípé ó ní kò gba ìwòsàn orí bẹ́ẹ̀ kò yí padà gbogbo ìwọ tí wọ́n ti sọ ẹ́ di apàtẹ ọjà máta adébíṣẹ́ káwọ́ gbéra arówó má fi ṣe nǹkan re o a ṣe làálàá má rowó o rowó kójọ tí o bá wà pé o ní ní láárí ẹ yóò wà nínú ìgbèkùn wà á dẹ̀ má ṣe rere. Torí mo fẹ́ fún yín ní òróró lọ́fẹ̀ẹ́ ẹnìkan òróró kan bó ti wù kẹ́ pọ̀ tó tẹ bá wo ọ̀rọ̀ yẹn ní agbára púpọ̀ o ní a kì yóò pè ẹ́ ní abrahamu abrahamu ló ń jẹ́ tẹ́lẹ̀ bí kò ṣe abrahamu ní orúkọ rẹ yóò ṣe kí ni yóò jẹ́. Nítorí mo ti sọ ẹ́ di bàbá orílẹ̀-èdè púpọ̀ ẹgbọ́n tí olúwa wí so nítorí náà kọ́ ẹ múra sílẹ̀ o orúkọ rẹ yóò yí padà lénìí. Tẹ bá wo english ẹ ó ní ní ẹ̀dá shall your name any more be called abraham but the name shall be abraham for father of many nations. Now ẹ jẹ́ ká tún wá wo ibi tí bíbélì tún ti sọ̀rọ̀ nípa orúkọ tuntun àti nípa ìbí kí ni ọjọ́ ìbí jẹ́. Tẹ bá wo ìwé First Chronicle chapter 4 verse 9 to 10 ẹgbọ́n tó wí Jábèsì sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ. Kí nìdí tó fi di ọlọ́lá? Torí pé olórúkọ tí wọ́n pè é. Ó ní ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní Jábèsì wípé nítorí mo bí i pẹ̀lú ìbànújẹ́. Ẹ gbọ́ àbí Jábèsì pẹ̀lú kíni o pẹ̀lú ìbànújẹ́. Jábèsì ẹgbọ́n tí Jábèsì ṣe o na ni mo fe ki eyin na ko se loni jabesi si ke pe olorun israeli wi pe iwo ibaje bukun mi ni toto ki o si so kini o ko si so agbegbe mi di nla ki owo re ki o se kini ko si wa pelu mi ati ki iwo ki o ma si se je ki emi ki o ri ibi ki ma si ri ibenu je olorun si mu ohun ti o toro se oni olorun si mu ohun ti o toro olorun si mu se so gbogbo iwo ti aye ti so e di omo ibanu je tabi omo to bi ninu o ti fere di omo ibanu je papa julo iwo to je pe ise re o nbe ninu je owo re o nbe ninu je irin ajo re o nbe ninu je loni sugbon se ri ororo ibi tutun ati oruko tutun ofe niyan e ni so kobo so jo awon kan lowo won lowo mo awon kan e won ti ri owo ri leni won ko manage won roju won manage pe asada ada nibo ni ati fe se ipade yi gbogbo bi kibi te ba ti nbo en ti e nbo lati Eko e wo moto Osodi lati Osodi e wo moto Isaga te ba ti de Isaga ele lo si Sabo under bridge onijoku town hall ago mejo laaro yi ni ipade yo bere ni oruko Oluwa egbo eyin eniyan te ba de Sabo under bridge e bere onijoku town hall bo onijoku town hall loruko Jesu yo si dara fun yin oko yin o bale e wa ni damu ni oruko Jesu gbogbo eyin ti e mura lati rin ajo na layo le di eyin ti Akure Ekiti Ijebode Epe Ibadan Isun Abekuta titi to fide Ikorodu mo kiyin o eyin ti Mowe eyin ti Ebafo eyin ti Iperu Sapade e ma pe de e titi de ni aro yi e je ka wo ese wura kan si ko to di wi pe atesiwaju ese wura ta wo ohun na ni iwe Genesis na Genesis kan na ni Genesis chapter 32 verse 28 o si wi pe a ki yo pe oruko re ni Jacob mo bi ko se Israeli nitori pe iwo ti ba Olorun ati eniyan ja iwo ti ba Olorun ati eniyan ja iwo si bori and he said thy name shall not be called no more Jacob but Israel for as a prize as what as thou power egbe eyin eniyan yi o ni a ki yo pe ni Jacob mo oruko wo ni a wa ma pe o je nkan ti o lagbara pupo o ni a ki yo pe ni Jacob mo bi ko se pe Israeli orilede nla kini tumoro yi o bangeli jajakadi o de segun be ni ni pe o ji ni afemojumo ori angeli na o di mu ni gigise angeli ni je kin lo o ni mi ni je ko lo bi iwo ko ba suri fun mi sugbon angeli na suri fun Jacob o de yi oruko e pada o wa bere pe ki lo oruko e o ni oni Jacob o ninu a ki o pe ni Jacob mo bi ko se pe Israeli orilede nla gbogbo iwo to n gbo mi o di nla o jo ororo yi o le bayan gba gbogbo en to ba feran ma pi won kejo wa eni na ni leyin oni o tu di next year e je ka lo sinu ese wura si oni ninu iwe mimo ti se Isaiah chapter 62 verse 1 nitori ti Sioni emi ki yo dake ati nitori ti Jerusalem emi ki yo simi titi ododo re yo fi jade bi titan imole ati igbala re bi fitila ti njo e ma gbo gba to de verse 2 oni ati awon keferi yo ri ododo re ati gbogbo oba yo ri ogo re a o si fi oruko tutun pe o eyi ti enu Oluwa ti daruko oni a o fi oruko tutun a o fi pe e is in the Bible please tori o da mi loju pe leyin to ba ti attend ipade yi igbe aye e ma yi pada totally ngba ti se pe ko si Olorun mo ti mo mo pe Olorun be laye sibe mo gbadura fun ni to n gbo mi ni oruko Jesu Christ ti Nazareth bi o ti n gba ororo yi loni ti se ojo ibi e ti se aseye idupe ojo ibi wo le roti mi le so mi gbo mo pa ni ase aye re ko yira si rere si iyanu aye re ko yira o si ranu gba okan re ko bale gbogbo en ti e n bo e di layo e si pada layo Jesu Oluwa wa amen eyin onise owo onise osu e fokan bale e ti ri anugba e si ti ri anugba be ni yo si ri e ma gbagbe nibo ni bele kan si eyin ti en bo lati epe eyin ti en bo lati ore ijebode e wo moto saga direct te ba de saga ele lo si sabo under bridge onijoku town hall legbe lepo NPC eyin ti en bo lati eko e wo moto shodi eyin ti en bo lati badagiri ikotun kokko anywhere in Lagos eyin ti mushin suru lere era mi olufe e wo moto eyin ti lugbo elegba kankan ni e wo moto to lo si oshodi te ba do shodi e bere bi te ti ma wo moto isaga te ba de saga ele lo si sabo under bridge te ba wa debe e gun okada mo e ti ma wulo kan bayi onijoku community town hall onijoku town hall god bless you it is well with you pe ero e ba ni soro bi e ba ti nbo in case te ba mo na 070 67 17 0079 gbole kan si 070 67 17 0079 ma tu pile kan si tori awon to nbo latona to jin 070 67 17 0079 o gbadura yo dara fun yin now iwo to fe da si ipade yi to fe ran ipade yi lowo tabi nta nse ayeye ojo bi toni account number church ri send here olorun yo si suri nla fun e account number yen ri 00699 36 107 pele kan si 00699 36 107 access bank oruko to wa nbe light of the living church loruko jesu oro re yo si dayo o le la follow me lori facebook ati tiktok ati youtube oruko to wa nbe prophet rotimi ilisomi god bless you it is well with you

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kojúmọ́, mo kí yín ìròyìn ní kùtù àyè lámú àfihàn láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́. Ìlú Ìlaramọ̀kínláwà, tá a ti ń gbóhùn sátẹ́gùn, Ọ̀pẹyẹmí jọ dànù níròyìn ṣáájú náà. Ẹ gbọ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Àjọ Osopadec ló ti fi ìpinnu wọn múlẹ̀ lórí ìdàgbàsókè àwọn ìlú tó wà lórí omi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti sọ̀rọ̀ ìdánilójú fáwọn orílẹ̀-èdè Nàìjíríà láti kó wọn kúrò ní orílẹ̀-èdè South Africa kó tó di gbèdéke ọjọ́ tí wọ́n dá. Ọkùnrin kan ni wọ́n ti fi kélé òfin gbé ní ìpínlẹ̀ Kwara lórí bí ó ti fipá bá ọmọ bíbí inú ẹ̀ lájọṣepọ̀. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ìlú lórí ìdàgbàsókè wọn láwọn ìlú tí wọ́n ti ń pọn ipò nípínlẹ̀ Ondo, Osopadec, ló ti fi léde wípé àwọn sì ń tẹ̀síwájú lórí mímọ yanjú àwọn ohun amáyédẹrùn. Eléyìí tó jẹ́ pé ọ̀yẹ̀ kó wà láwọn ìlú tó wà ní orí omi bí ìpèsè omi eléyìí tó mọ gara láti mú nípínlẹ̀ yìí. Ń ṣe ni àjọ ọ̀hún ó fi léde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe iná jẹ́ pé wọ́n ti parí ní sáà ọdún kan. Eléyìí ti bí ìyípo róye tí ó ń darí pẹ̀lú bí wọ́n ṣe ni àwọn míì ló ti dé gbèdéke píparí ẹ̀ láwọn iṣẹ́ àkànṣe náà. Akọ̀ròyìn iléeṣẹ́ yìí Praise Olágòkè ó múròyìn wá wípé àwọn tí ọ̀rọ̀ kàn iná jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún àjọ náà fún ipa takuntakun eléyìí tó jẹ́ pé wọ́n ṣe. Poróyè ìkọ̀sẹ̀ wá dúpẹ́ pẹ́ẹ̀kún lọ́wọ́ gómìnà Lucky Ayédàtiwà fún àtìlẹyìn wọn eléyìí tí wọ́n rí gbà àti ìgbàgbọ́ tí wọ́n nínú àjọ náà pẹ̀lú àlàyé pé gbogbo àwọn iṣẹ́ àkànṣe tó ti parí náà iná jẹ́ pé wọn yóò parí ni wọn yóò ṣí láìpẹ́. Bákan náà ni òkèrèbítì ti Sàbómì Kingdom ọba Felix Kọ́lédoyè ó gbóríyìn fún gómìnà àti àjọ Osopadec náà fún bí wọ́n ṣe ti náwó àwọn iṣẹ́ ìdàgbàsókè ọ̀hún káàkiri àwọn ìlú. Bákan náà ni ẹni tó jẹ́ akọ̀wé àjọ Osopadec ọ̀gbẹ́ni Adéwálé Ọmọmowó òun náà gbóríyìn fún ìjọba fún ìfarajìn wọn lórí ọ̀rọ̀ ìdàgbàsókè. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti túbọ̀ fi ìpinnu wọn múlẹ̀ báyìí lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ẹsẹ̀ kùkú gẹ́gẹ́ bí akitiyan láti lè mú kí ìdàgbàsókè kó bá ètò ọrọ̀ ajé àti fífa ojú àwọn olùdókòwò mọ́ra láti wá lọ́gí ọ̀la sípínlẹ̀ yìí. Kọmíṣánná fọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àtòyè jíjẹ Hamidu Takurọ ló fojú ọ̀rọ̀ yìí léde lásìkò tí ó ń ṣe àwọn ṣọ́ọ̀bù bíi 13 àti àwọn ṣọ́ọ̀bù eléyìí tó tó bíi 200 níye tí wọ́n ṣe àtúnṣe sí ní ọjà Ọbádá ní Òkègbó nílẹ̀ Olújì Òkègbò. Ìyẹn ṣe ni Takurọ ọ̀hún ó ní ìjọba ìní ó gbìyànjú láti mú kí wọ́n gbé ìkan kọ ìtàn míì lórí ọ̀rọ̀ kí wọ́n yí bí ìpínlẹ̀ yìí bí ó ti jẹ́ pé wọ́n romi ròyẹ̀ fún lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ fún ètò ọrọ̀ ajé wọn kí wọ́n sì dájú pé àwọn ètò okòwò àti ìdásẹ́sílẹ̀ ó túnbọ̀ wà àti àmójútó ètò ìlera tó fi mú ètò ààbò. Ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ilẹ̀ Olújì Òkègbò Ọ̀nẹ́bù Adébóyè Adébárè ó ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe ọjà náà gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pàtàkì fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní Òkègbò pẹ̀lú àtọ́ka sí wípé ìyẹn ṣe ni yóò túnbọ̀ àwọn ṣetán láti kó àwọn òǹtajà èyí tí wọ́n wà ní èrònà ọ̀hún tí ó sì ṣe ìrànwọ́ fún wọn lórí ètò okòwò wọn. Bákan náà ni ìyálọ́jà ti Òkègbò àti ìyálọ́jà Òkègbò Olóyè Ojúọlápẹ́ Máyọ̀wá wọ́n gbóríyìn fún Ọ̀nẹ́bù Adébárè fun igbese oja na to si ni awon loja won ni lo lati ma pate si eruna mo ajo ileto dibo lolede nigeria na ti fi lede bayi wi pe iye awon ti o je pe won furuko sile ti won je oludibo ni ipinle ekiti lo je pe won ti po si bayi ti won si le ni million kan saju eto idibo ti o waye ni ogunjo osu kefa odun ta waye in si ni en to je commissioner ajo ileto idibo to je alaga igbimo oluta won oludibo ji yi ni Muhammad Haruna inu foju oro ilede nu ati jade to fita oniye awon eyan ohun ni o tun bo po si ju ti odun 2023 teto dibo to waye lo bakana lo fi lede wi pe gbogbo eto o na ni won pare lori iforukosile awon oludibo eleyi to je pe o waye tawon eyan si won ti gba ojulowo kaadi dibo won ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC lọ jẹ́ pé wọ́n ti yọ ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ wọn Peter Obi àti igbákejì rẹ̀ Rabiu Kwankwaso kúrò nínú àwọn tí ó jẹ́ pé wọ́n ní wọ́n gbé ìlànà tuntun kalẹ̀ lórí àwọn tí ó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ kúrò nínú ẹgbẹ́ náà láti lè pín wọ àwọn tí ọba tó bá jáwé olúborí láti fi ẹgbẹ́ wọn náà sílẹ̀ lẹ́yìn ètò ìdìbò ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà Ikenna Inekwezu ló fojú ọ̀rọ̀ ìlédè lásìkò tó ń bá àwọn oníròyìn fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípínlẹ̀ Èkó bákan náà ló ní ìlànà ọ̀hún ló wà fún àwọn olùdíje láti tọwọ́ bọ̀ lórí àtìlẹyìn èyí tó ní ó wà níbàámu pẹ̀lú òfin ẹgbẹ́ ọ̀hún láti lè má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà lẹ́yìn ètò ìdìbò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti fi léde báyìí wípé tí orílẹ̀-èdè nàìjíríà yọba gba ẹ̀sán kankan lórí lára orílẹ̀-èdè south africa wọn ní ìṣe ni ilé ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí agbára rẹ̀ ń lọ́wà lọ́dọ̀ wọn mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè ambassador bianca ojukwu ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde lásìkò tó ń bá àwọn oníròyìn fọ̀rọ̀ jomi tó rọ̀ làbújá ó ní ìjọ ètò ìṣèjọba òun náà ló jẹ́ pé ó ti ń bá àwọn aláṣẹ orílẹ̀-èdè south africa náà ti ń bá wọn sọ̀rọ̀ ojukwu ní ńṣe ni ilé-ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí àti ilé-ìgbìmọ̀ asojúṣòfin ìní wọn ní ẹ̀tọ́ lábẹ́ òfin tí wọ́n sì ní ipa láti kó lórí bí orílẹ̀-èdè nàìjíríà yóò gba ẹ̀san lórí ìkọlù tí wọ́n ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti ètò okòwò wọn bákan náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti sọ̀rọ̀ ìdánilójú fáwọn orílẹ̀-èdè nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè

lórí ìròyìn ní kùtùwàì fún ti àárọ̀ tòní Sunday Ajiboye lólùtú ròyìn ọ̀pẹyẹmí jẹ́ ọ̀dànù mo wá sẹ́tìgbọ̀ yín iṣẹ́ ò ní pè wá o lágbára lọ́wọ́ ọlọ́run àsìkò jimoh ni.

0: 3 in 1. O mini kaloku ko fi kun.
1: Kivo.
2: Dari mix.
3: Pe ese gboro ko ri asare le oko ti so n gbo mi market da so for to gbogbo la ramo ke awon Chelsea niyan e je nje ke me gbo lowo ta wa yi first signing gbogbo Liverpool atewo ida Dortmund gbogbo ada bai fe mi oni white brother mi niyan e ti pada gbe o lati nu ko Sazuna won so nipa ta ni ade olorun mefa on gaga lo se pelu ko egbe agbabalu yo iyan muna se gege bi royin to kan wa ku lowo ta wa yi o ti de sinu ko egbe agbabalu Liverpool iko ni ka suna wa lenu e sugba iko ni e Liverpool on gaga lo ma e jamo lowo iyan Victor Munoz lati nu ko Sazuna bo se wa si niyan so n gbo mi fe mi fi legbe up Chelsea mi o ni wa gbogbo yin ti olubayo Michael gbogbo ja extension awon Chelsea niyan e ti mo awon agbabalu eh ba tin de yin na ba gbenu si a je ke ma e ja ku nbe papapa to ra rojo muso lokun yibo ni to bale si pepepe e je n bale sodo akoni mo gba tutun ninu ko egbe agbabolu Chelsea Sabi Alonso niyan o ja kama oni to ba ti di preseason tournament idije ti won mo n gba saju ki league agba ojo orilede ti England o to gbera so o lawon ma se testing kan o tori ba meji ko ba si gbagbe awon agbabolu kankan ti konu ko egbe agbabolu Chelsea oni ko to di gbaye awon tun gbe awon agbabolu kankan wa sinu ko Chelsea awon wa si aye awon agbabolu olokan ojo kan ninu ko egbe agbabolu Chelsea gege bi Sabi Alonso gege bo se je ka mo awon Chelsea ni ta ni o tun fi se test iye gangan la ti mo Mr. Rotimi of Chelsea bo se wa si niyan awon Gunners na n tete ile pa won ni kini n to sele nu ko egbe agbabolu awon ko fe si repete o si repete nuko egbe agbabolu yin tori ba meji ko gbogbo awon agbabolu Arsenal abi ki so pa won kokan won lo daula lowo ninu idije fe yagba nla aye won si ri daula ye lo gidigidi lowo ta wa yi awon Gunners won ni ko si fo tori pe 44 minus 4 40 ni e je ki daula yo ma te waju gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ manu enua onílẹ́yìn ìdíje ìfẹ̀yẹ àgbà ńlá ayé yìí ó ṣeéṣe kó kẹ́de ìfẹ̀yìntì òun o orílẹ̀-èdè bàbá ńlá bàbá òun nìyẹn àní àní kankan ò síbẹ̀ lẹ́yìn ìdíje ìfẹ̀yẹ àgbà ńlá ayé tọdún yìí màá kéde pé eléyìí tí mo ṣe tó forílẹ̀-èdè Germany o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn ọmọ ogójì ọdún 40 years and 79 days òun gangan ni manu enua òsoluwa ẹ àásọlé tó dúró gangba gidigba lọwọ tá a wáyé ní forílẹ̀-èdè Germany bó tún ṣe wà sí òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ Thomas Tuchel akọ́nimọ̀ọ́gbọ́ orílẹ̀-èdè ti England nìyẹn ó ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ẹ má fojú rénà orílẹ̀-èdè ti England o ó ń gbọ́ mi ọ̀túnba láre fọ́lànà gbogbo òlú ọ̀wọ̀ mami dáadáa adéwálé màsà gbogbo òlú àjò àwọn Gunners nìyẹn aláṣẹ ksc àmì gbogbo kàrí àkókò Thomas Tuchel ó ní ẹ má fojú rénà orílẹ̀-èdè ti England o torí orílẹ̀-èdè England náà tẹ̀pà nínú ọdún tá a wà yìí pàápàá jùlọ nínú ìdíje ìfẹ̀yẹ àgbà ńlá ayé gẹ́gẹ́ bí Thomas Tuchel gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ wọ́n jẹ́ ká yé wa pé akọ́nimọ̀ọ́gbá ko Inter Milan yóò máa tẹ̀wájú títí di ọdún 2028 gẹ́gẹ́ bó ṣe wà sí lónìí tuntun àjà àbalẹ̀ abala bóyá lẹ́mọ̀ àwọn tèmi tẹ́tí lẹ́pọ̀ kí n máa fiyèsí lọ láàárọ̀ tòní tiwantiwa láàfin ṣe láàárọ̀ yìí à ń gbọ́ nípa ìdíje federation cup FA cup lórílẹ̀-èdè wa Nàìjíríà ọdún wo gangan ni wọ́n dálẹ̀ so ń gbọ́ mi ogun 99 ìdíje yìí eléyìí tá a mọ̀ ní federation cup tẹ́lẹ̀ kó tó wá di pé wọ́n ń pè ní president federation cup lọ́wọ́ tá a wà yìí ọdún 1945 ohun gangan ni wọ́n ṣe ìdásílẹ̀ ti FA cup lórílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́jẹ́ mọ̀ ọdún 1945 tí wọ́n dá sílẹ̀ yìí wọ́n ń pè ní governor's cup governor's cup ni wọ́n ń pè tẹ́lẹ̀ o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́sàn-án òun ló ń kópa ńbẹ̀ tẹ́lẹ̀ ṣé rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́sàn-án tó ń kópa ńbẹ̀ yìí ìpínlẹ̀ èkó nìkan ni wọ́n ti ń wá o ìpínlẹ̀ èkó wọn àti mọ̀ jẹ́ kí gbogbo àwọn ikọ̀ ní gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà kó máa kópa governor's cup ni wọ́n ń pè é àyípadà dé bá lọ́dún 1954 wọn ní ẹ má jí kí àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wà nípínlẹ̀ èkó nìkan máa kópa ńbẹ̀ mọ́ ẹ jí gbogbo àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wà lórílẹ̀‐èdè nàìjíríà náà máa kópa ńbẹ̀ a jẹ́ pé ọdún 1954 òun ló jẹ́ wípé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń kópa ńbẹ̀ nìkan kò jẹ́ láti ìpínlẹ̀ èkó mọ́ wọn wá mú wọn káàkiri orílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tí òye olúlu orílẹ̀‐èdè wa nàìjíríà sí la federal capital territory gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ìdíje yìí òun ni wọ́n fi rọ́pò ìdíje kan tí wọ́n ń gbá tẹ́lẹ̀ eléyìí tí wọ́n pọ orúkọ rẹ̀ ní the war memorial challenge cup ìdíje FA Cup ni wọ́n fi rọ́pò rẹ̀ tẹ́lẹ̀ èyí tá a mọ̀ sí governor's cup ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ṣé ẹ rí tọdún tí wọ́n ń gbà yìí òun ni 78th edition ìdíje ti federation cup lórílẹ̀‐èdè wa nàìjíríà ọdún 1945 ni wọ́n dalẹ̀ ó ti pé ti 1 year báyìí gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ẹ mọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tó bá tún di ọjọ́ tuesday ẹja máa fìyẹ lọ lélàárọ̀ tó ní 09021077719 09021077719 nọmba mi nìyẹn fún ìpè fún ìkéde àti ìpolówó ọjà ni ẹja máa farabalẹ̀ gbìyànjú ká máa ṣeré ìdárayá àkó ìyọ̀tọ̀ mi òpin ọ̀sẹ̀ tó wọlé dé wẹ́rẹ́ yóò sàn wá lágbára ọlọ́run fọlájì oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ o fàkàó sport làwọn yẹn fi ń gbé mi lárugẹ ń gbòòrò ayé títí ọjọ tuesday nǹkan ò ní í ṣe yín kò ní í ṣèmí náà àájọ fa ẹkú dẹgbẹra ní praise ọlágòkè up gunners ẹkú.
1: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Oo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò òun ń sùn dédé. Oo ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: tun fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064-60-6419 07064-60-6419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rán lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064-60-6419 07064-60-6419 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, o samu o, 64 60 64 19, o samu o, 64 60 64 19, alafi arawo ni bifi apia,
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land oh.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes oh, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
5: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
6: Me and Maggi,
5: so good together.
7: Ade ki ama ti gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin la nfa ni ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami iluwo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta ma si properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
8: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo aba
7: Okay.
8: See, I'm a CC.

0: break up.
1: Mami, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.

0: ẹ kó ojúmọ́ mọ gbogbo ẹ̀yin èèyàn wa ṣe dáadáa lẹ jí lágbára ọlọ́run òní àsán wà o àmọ̀ ní sìnrìn o àtijẹ́ àti mú wa ọlọ́run ọba òní bá wa fi sí ibi tó nira o akínyin pé ẹ kúṣẹ́ àná o ẹ kúṣẹ́ òní ẹ̀yin tẹ́ ẹ sì wà lẹ́nu iṣẹ́ ẹ kúṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń kúrò níbi iṣẹ́ ẹ kúṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ múra láti lọ bí iṣẹ́ lónìí akínyin láyọ̀ àti àlàáfíà lẹ máa padà wọlé yín ogun ó jáde kò padà wá sílé kò mà ní dé bá kó wá wa o akínyin ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá ti ń gbọ́ wa lórí ètò yìí pé ṣe dáadáa lẹ jí o a sì tún kínyin pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ni níbi tá a ti ń yọ àwọn kókókókó èyí tó bá jáde láti inú àwọn ìwé ìròyìn tó jáde ní orílẹ̀-èdè wa tá a ti mú wá sí etí ìgbọ́ yín a tún ti wà ń kalẹ̀ láàárọ̀ tòní láti pé ká lè jẹ́ kẹ́ ẹ mọ gbogbo bó bá ṣe ń lọ káàkiri gbogbo àgbáyé ẹ̀yin náà kúkú ti mọ̀ wá pé àwa ò kì í èrà tí ò lọ́mọnú bó bá ṣe rí gan náà la ṣe ń wi bó bá ṣe rí la ṣe ń sọ ọ́ àwa ò ní fi gbákanbọ̀kanú lórí ètò bó ti lè wúwo kó rí nítorí náà ńkọ́ láàárọ̀ tòní kò ní sí àkókò kò ní sí wòrò wẹrẹ rárá a bẹ̀rẹ̀ ètò náà lẹ́kùnrẹ́rẹ́ ni tá a mú gbá tá a máa wò tá a sì jan gbogbo ẹ̀ pọ̀ tí gbogbo ẹ̀ tí ó mọ kó mú bí dodo ẹ̀ fún wa ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá ti ń gbọ́ wa la ti ń kíyìn pé ẹ kú ojúmọ́ lónìí o ó dáa kó tó di pé bóyá mo lọ sínú kókókókó èyí tó jáde láti inú àwọn ìwé ìròyìn náà ẹ jẹ́ kí n sáré lọ sódì kejì lọ́ọ̀ná kí n sáré dátọ́mì.
1: Tani ẹ sì jẹ́ kí lè ọmọ yẹn tó máa kan lẹ́kùn ni ṣé ò sí.
2: Kò sí jàre ọ̀rẹ́ mi ntí ẹ̀rọ̀rùn sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ẹ bó ló ṣe rọrùn sùn ńgbà tí tìmùtìmù tí wà àtàwọn ọmọ fi ń sun ọ̀yàtọ̀ sí pálí ẹja.
2: Alábàjọ ńbo ni mo ti wá lè rí ojúlówó mátírẹ́sì rà báyìí.
1: Wọ́n kò sí méjì igi obì inú gbó ọ̀dọ̀ ọmọ Jésù ní nọmba 1 Gbeleju street lẹ́gbẹ̀ẹ́ ilé epo Glovin ní òde ìrìlè nìkan ló ti lè rí ojúlówó mátírẹ́sì rà o. Bí wọ́n ṣe jẹ́ alágbàtà fún iléeṣẹ́ Good Mattress pẹ̀lú warranty ọdún mẹ́rin ṣangeliti lórí gbogbo tó bá rà lọ́dọ̀ wọn fún onírúurú fóòmù tẹ bá ń fẹ́ bẹ̀rẹ̀ látòrí fóòmù ọmọ ilé ìwé tó fi dórí 3.5, 4.5 pẹ̀lú àwọn family mattress náà tí wọ́n jẹ́ 6, 9, 12, 18 and 20 inches bẹ́ẹ̀ látún láwọn tìmùtìmù lọ́kàn ọ̀jọ̀ kan tí ń dàbí mọ́tò kalẹ̀ dórí àwọn pillows stick ìroni lọ́rùn pẹ̀lú àwọn ọ̀kan ọ̀jọ̀ kan ojúlówó bedsheet.
3: À ń fi alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo.
1: Wo má wulẹ̀ rè kórè ìbàdàn mọ́ máa pe ọmọ Jésù lóde rèlè sórí 08073870980 or 07038010434 ọmọ Jésù ojúlówó alágbàtà fóòmù lóde rèlè.
4: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
5: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

0: the year 2026 power explosion. Sọ̀tún ẹ̀yà tó ń lágbára lórí òkè àánú Mountain of Mercy. Èrè ò Èkìtì, ibi gbogbo àmì tìtìtì. Májẹ̀mú àfọ̀n, òpó tó gbógun tó ń dààmú àyànfẹ́rú àdí wíwó lulẹ̀. Torí gbogbo olùkópa ló máa yọ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì lójú iṣẹ́. Power Explosion Èrè ò 2026. Gbogbo ẹni tí ń kópa ló mọ̀ pé ìyanu lọ́dọọdún a máa kọjú tàtẹ̀yìn. Èrè àdúrà tọdún èyí àkànmí àkàn á kan gbogbo wa. Májẹ̀mú ìdáhùn làkórí tọdún èyí. Monday 22 sí Friday 26 oṣù kẹfà ni lówùúrọ̀ ọ̀sán àti ṣòru ojoojúmọ́ títí mọ́jú Sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà lórí òkè àánú Mountain of Mercy Èrè ò Èkìtì. Níbi tí Prophet Ezekiah Olúbóyè Ọládèjì Ajéhìnrere Àgbàjọ Apostle ti Kristi àti máa ṣáájú wa nínú iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ni Tọ́másì Aṣímọlọ́wọ́, Pásítọ̀ Pọ̀jù Oyèmádé, àtọ̀pọ̀ àwọn ikọ̀ Olódùmarè, Pásítọ̀ EO Ọdẹ́jọbí ni General Superintendent, Pásítọ̀ SO Ọládélé Láàrẹ̀ ìjọ CAC ńlẹ̀ yí àtòkè òkun. Jájọ pàdé ń bẹ̀, ìgbọ̀ngàn ayọ̀ rẹ̀ dé.
1: Oníṣẹ́ ìyanu.
2: Ìjọ Christ Freedom Gate Apostolic Ministry tẹ pẹpẹ ètò àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ rẹ̀ tí a pe àkòrí rẹ̀ ní àkókò ìwòsàn àti ìtúsílẹ̀ tí ó máa wáyé ní ọjọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ ní dédé aago méje òwúrọ̀ ní ilé ìjọsìn náà. Christ Freedom Gate Apostolic Ministry aka Freedom Gate ní ilé Alákẹ́ ní ìdojúkojú ilé epo NNPC ní pópónà Òǹdó nílùú Àkúrẹ́. Ó jẹ́ àkókò má lè gbàgbé níwájú Olúwa níbi Ọlọ́run yóò ṣe máa bẹ àwọn ènìyàn rẹ̀ wò pẹ̀lú ìgbàlà, ìwòsàn, bíbọ́ nínú ìdè àti ṣíṣe àṣeyọrí ní gbogbo ọ̀nà. Lára àwọn tí yóò máa fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ni àlùfáà ìjọ náà òjíṣẹ́ Ọlọ́run Sunday Johnson àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mìíràn lábẹ́ ìdarí àlùfáà Akin Adeoye Adeyemi. Ẹ wá rí ìgbàlà Olúwa tí kò ní bayobayo nínú. Fún àdúrà àti ìgbaninímọ̀ràn, ẹ pé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0813-181-4997 0701-269-0112. Lọ́gán ni iṣẹ́ ìyanu rẹ yóò dé. Jésù Lolúwa.
1: Ìyanu.
3: Olúwọ́n máa gba ohun rẹ̀ o.
4: Ó bá ṣàbẹ̀bẹ̀ sókè gbàrẹ̀ dógún.
3: Ibo pẹlẹbẹ àgbélálẹ̀ orí ọba mú tọ́ máa ń bèrè égún o.
4: Ẹjọ́ Yadé Tùmí nínú Orímọládé pè fi ìjẹ̀bú talẹ̀ ń wù.
3: Ebi Aládéjọ Bólú Ọ̀ṣùnrán náyé ọmọ aláwọ̀ sí High Court.
4: Ilé ẹjọ́ High Court tó máa ti dá o fọ ẹjọ́ yìí Supreme Court tó dá àwọn dúró lórí ẹ̀ o. 2022
3: fọ ọ̀ṣùnrán náyé òun ẹ̀mẹ̀ náà lẹ̀ rẹ̀ o.
4: Ìjẹ̀bú máa nálẹ̀ síbẹ̀ o.
3: Ọ̀dá àwọn ẹbí.
4: Bẹ́ẹ̀ni alẹ́ náà ti rẹ̀ yìí.
3: Àgbà kíní alẹ̀ yìí.
4: Òun alẹ̀ yìí ọlọ́wọ́ gbẹ́gùn jọ CMS.
3: Alẹ̀ Adékúnlé Ajáji.
4: Àtàlẹ̀ Bàmí Ọlágbèdì kejì.
3: Ìdàkejì alẹ̀ yìí òun alẹ̀ yìí ó wá láti gbòòrò ọ̀nà kàrẹ́.
4: Títí kan Bìní Express Road.
3: Ìdàkẹ́ta alẹ̀ yìí
4: ó wá láti omi Òwèrè.
3: Títí kan omi Ìbẹ́jì.
4: Ọ̀nà kẹrin alẹ̀ yìí.
3: Ọmọ Ọlọ́gọ̀rọ̀.
4: Lẹ́yìn alẹ́
3: ẹbí aláàyè.
4: Olùjẹ́ òyà pàṣẹ.
3: Ìdí olùpẹ̀jọ́ yìí kà á san.
4: 1,000,000.
3: Mẹ́ná yóò pẹ́jọ́.
4: Ẹbí Adéjọ Bólú Ọ̀ṣùnrán náyé.
3: Bọ́ gẹ́gẹ́ bí ewó.
4: Ewó bá ń jẹ́ wọn.
3: Ọdún ni kà á san 100,000
4: ní Ọ̀ṣùnrán náyé family.
3: Gẹ́gẹ́ bí ewó ìrẹsẹ̀.
4: Gẹ́gẹ́ ni máa ti ní ìwé alẹ̀ láti ná.
3: Ẹbí Adéjọ Bólú Ọ̀ṣùnrán náyé.
4: Kó máa tètè kó gbà pẹ̀lú ẹ̀dùn kúrẹ́ alẹ̀ yìí o.
3: Dàbí tó kà á rí.
4: Eré bínẹ̀
3: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni High Court yóò ti wé mẹ́ẹ̀
4: o. Olùkéde ohun gẹ́gẹ́ Adéjọ Bólú Ọ̀ṣùnrán náyé.
3: Ọ̀gán máa ti gbá lẹ́rán dẹ̀yìn o.
5: Dáàdi Junior Joe jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
6: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
5: Fi mí lẹ̀ jàre.
7: Bigo tap abakasu ló tún ṣe gbòòrò.
5: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
6: Nbọ̀ ló ń sá lọ.
5: Rúnà Dáàdi Junior ọgbọ́n wo ló dá.
6: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Bigo tap abakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin ajẹ́bí dání. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi alówólé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú kà á bí ó ṣe bòkèlè káì. Bigo Kababa Capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pò pọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
8: Bíọ́dún Káyọ̀dé, kọmíṣánná ọlọ́pàá èyí tí ó wà fún ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì, ìyẹn Àbáyọ̀mí Ṣógúnlẹ̀, ló mọ̀ ti lérí léka wípé sẹ́ẹ̀rí àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti dúró wámúwámú o láti foye ojú ẹnikẹ́ni tó bá ń ràbò tàbò àti ẹni tó bá ń hu ìwà jàǹdùkú kí wọ́n fi ojú wọn kí wọ́n fi hàn mọ̀ lásìkò ètò ìdìbò yìí tó máa wáyé ní ọ̀la òde yìí tí í ṣe ọjọ́ Àbámẹ́ta o. Ṣógúnlẹ̀ tó sọ̀rọ̀ yìí lásìkò ìgbà tó ń bá àwọn akòròyìn sọ̀rọ̀ ń lọ sọ ò ní awon ti seto lati pe ki gbogbo awon ti won je eso alaabo kaakire ki won le wa ni gbogbo korokondu ni ipele Ekiti o ati pe ki alaafia ki o ba le waye ki eto idibo to gbangbo daada ti o leja nba kanu ko ba le waye ni ipele Ekiti o ni se mi pe teyan ba tabo tabi to lo nrabo o ni se mi pe iwa odaran paraku ni eyi gan lo si je pe o le je ki oro oselu wa ni orilede Nigeria ko le bi meri o wa se kilo fun gbogbo awon oloselu to fi mo gbogbo awon asoju awon egbe oselu kokan ati gbogbo awon ondibo wi pe ti won ba re ni keni to se be to lo ntabo to lo nrabo gele yi o gbe iru fe ni be o oni tori pe awon ti se pese gbogbo awon eso alaabo kaakiri gbogbo korokondu awon ijoba ibile mererin bi ni ogun eyi ti nbe ni ipile Ekiti oni gbogbo awon ibi to se koko ni won ti ko awon eso alaabo si lati pe ki awon eyan ki won ba ma le te ofin lo gun le gege bo se wi oni ko de ni nkan bi otalenirinwo awon oriko ti won ti salesa ti won ri pe ibe gan ni awon opolopo awe eyan ni won ti le bere si ni fa wahala to si je pe awon eso alaabo eyi to je pe won de hamara ni won ti fi si gbogbo awon oriko ohun oni gbogbo awon nkan to je elo eyi ti won ma lo fun eto idibo na ni won si ti kode o to je pe awon oni je ki nkan kan ko da eto idibo na ro fun ekurere iroyin e koja lo sinu iwe iroyin Vanguard. Bi adun ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti sọ báyìí pé ṣé ẹ rí ètò ìdìbò sí àwọn ìjọba ìbílẹ̀ èyí tí ó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ pé àwọn ò ní bá wọn kópa ń bẹ̀ o gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí ẹni tí í ṣe alukoro ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Wàsíù Ọláwálé Sádàrẹ́ tó fọwọ́ sí lánàá òde yìí nílùú Ìbàdàn ló ti sọ ó ní ṣé ẹ rí ètò ìdìbò náà èyí tí wọ́n ti fi sí oṣù kejìlá ọdún 2026 tá a wà yìí ni ó jẹ́ pé kò sí pé bóyá àní kankan wà níbẹ̀ o ètò ìdìbò náà ni àwọn rí i pé ó jẹ́ èyí tí ò ní gbóhùn jẹ fẹ́gbẹ́ tí ò sì ní gba àwọ ẹ̀bọ̀ àti pé kò tí ẹ̀ bófin mu gan ọ nítorí ṣé ẹ rí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ pé gbogbo àwọn èèyàn tiẹ̀ pátá ló máa jẹ́ kí wọ́n wọlé nínú ètò ìdìbò náà nítorí pé ó ti gbàgbọ́ pé gbogbo àwọn èyí tí ó jẹ́ titi òun ni wọn yóò dúró ti òun gbẹngbẹn lásìkò ìgbà tí òun náà tóun bá nílò wọn o wọn ni torí pé ètò ìdìbò sáwọn ìjọba ìbílẹ̀ náà ni gómìnà Ṣèyí Mákindé ló fẹ́ fi ṣiṣẹ́ fún ara rẹ̀ nítorí ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 wọn ni kí làwọn wá fẹ́ máa dara wọn láàmú fún nígbà tó jẹ́ pé àwọn ti mọ gbogbo èròǹgbà ọkàn rẹ̀ léètí àwọn sì mọ̀ pé táwọn bá tiẹ̀ mọ̀ pé bóyá àwọn fẹ́ kópa nínú ètò ìdìbò náà bí ìgbà tí wọ́n bá kàn mọ̀ọ́mọ̀ láti lọ fi àkókò wọn ṣòfò ni ó nítorí pé Ṣèyí Mákindé tẹ́ ẹ rí ni kò tiẹ̀ ní ìgbàgbọ́ kankan nínú òmìnira fún àwọn ìjọba ìbílẹ̀ onítàbá wa sọ pé bóyá à ń ṣe ètò òṣèlú àwa ara wa láti ẹsẹ̀ kùkú ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ létí Ṣèyí Mákindé wọn ni gbogbo nǹkan kí nǹkan èyí tó bá ti jẹ́ pé ó lè ṣẹlẹ̀ láti dí Ṣèyí Mákindé lọ́wọ́ láti lè mú kí èròǹgbà rẹ̀ kí ó di mímú ṣe ni ló máa ń ṣe láti pé kó lè pagidínà rẹ̀ wọn ni láti nǹkan bíi ọdún bíi méje sẹ́yìn ni Ṣèyí Mákindé ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó èyí tó jẹ́ ti àwọn ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta-lé-ní-ọgbọ̀n èyí ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ pé ó ti ń kó sí àpò ara rẹ̀ tó sì jẹ́ pé gbogbo ọ̀nà láti pé kó lè rí òmìnira jàjàbọ́ láti pé kó lè rí nǹkan tí ó fẹ́ kó lè tẹ̀ lọ́wọ́ ló wá ní gbogbo ìgbà nítorí náà kọ́ àwọn ò tiẹ̀ ní bá wọn kópa níbi ètò ìdìbò èyí tó máa wáyé láwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún o ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á.
9: Sí Dominion Cakes and Confectionaries tí wọ́n ń pèsè Dominion Bread tí gbogbo aráàlú ń ṣàfẹ́rí. Ǹjẹ́ o fẹ́ràn búrẹ́dì tó rọ̀ dáadáa? Dominion Bread ni kó o béèrè fún. Ó dùn lẹ́nu, ó ṣara lóore, ó sì póríṣiríṣi bíi white bread, coconut bread tó ń fi àgbọn pèlú ẹ̀, àti banana bread tí wọ́n fi ọ̀gẹ̀dẹ̀ pèlú ẹ̀. Dominion Bread kọjá bẹ́ẹ̀ kò wá tún síbẹ̀ o. Àkàrà òyìnbó lóríṣiríṣi fún àwọn ayẹyẹ yín. Donuts, meat pies, yogurt àti parfait, chin chin àti small chops, gbogbo ẹ ló wà fún yín lóní ràn. Gbogbo bi tẹ ẹ bá lọ káàkiri, ẹ máa béèrè fún Dominion Bread ti Dominion Cakes and Confectionaries ń pèlú ẹ. Ní ìdojúkọ NMPC Sango Ado Road Àkúrẹ́, ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o 0703-799-9152 tàbí 0907-776-4455. Dominion Bread, ó dùn lẹ́nu, ó ṣara lóore, ìwọ náà jẹ́ mbẹ́.
10: Ìwọ Sátidé
11: ẹkú dédé wòye o, ẹ̀yin tèmi ní ìlú Àkúrẹ́, èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti ní nǹkan rí tó sì ń wá sí ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò. Àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbò dì sí, máa bọ̀ kẹ́ a fi fún yín. Nọ́mbà wa rèé 0706532-6843, lẹ́ẹ̀kan sí 0706532-6843. Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o, àmì ó dìgbà.
12: Òkèèrè o,
13: kábíyèsí Aṣinigbo
12: lo àsìkò yìí láti ṣàlàyé
13: ọ̀rọ̀ alẹ̀kẹ́ láàrin
12: Ìṣinigbo àtìlú Ìgòbà
13: níjọba ìbílẹ̀ Àkúrẹ́ náà
12: ìyàn òlú àtìlé ètò bí Ìgòbà
13: ọ̀gbẹ̀sẹ̀rẹ̀
12: ìlàdó
13: etí omi òṣì
12: òde gèdè
13: ìta ògbólú ilé àjèjì
12: lulu Ìṣinigbo bá ṣàgbé
13: purọ́ funfun báláú
12: ní kètekété ọfọ̀
13: ìyàn Ìgòbà fọ̀ lórí ọ̀rọ̀
12: àgbẹ̀ àárín Ìgòbà àti ìlú Ìṣinigbo.

ètò ẹ̀kọ́ tó dára ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la Deeper Life High School Àkúrẹ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ọmọ ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ ìwé tó yè kooro tónítóní làyíká àwọn ọmọ tí wọ́n sì ń tọ́jú àwọn akẹ́kọ̀ọ́ bó ti tọ́ àti bó ti yẹ tó yé wọn pé àwọn lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí Deeper Life High School Àkúrẹ́ ilé ẹ̀kọ́ tó yẹ láti fọmọ sí lásìkò yìí ilé ẹ̀kọ́ náà wọ́n ń gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé fún ìpele JSS 1 fún sáà ìkẹ́kọ̀ọ́ 2026-2027 ó kéré tán irú àwọn ọmọ bẹ́ẹ̀ ti gbọdọ̀ pé ọdún mẹ́wàá nínú oṣù kẹsàn-án ọdún 2026 ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún 15,000 naira péré lówó fọ́ọ̀mù tí wọ́n sì tún láǹfààní sí àwọn ìdánwò tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ rí lórí ẹ̀rọ ayélujára gbogbo òbí tó fẹ́ ra ọjọ́ ọ̀la rere fọ́ọ̀mù rẹ̀ ẹ máa dà wìtìwìtì lọ sí Deeper Life High School Ìwòyè Off Ondo Road Àkúrẹ́ tàbí kẹ́ lọ sórí wẹ́bsáìtì wọn www.deeperlifehighschool.org ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0816-728-5986 tàbí 0806-774-8327 àti 0806-748-3492 Deeper Life High School, ìdarí pẹ̀lú àṣeyege.

0: èyàn bá ṣiṣẹ́ ọba tó bá fẹ̀yìntì ó yẹ kí irun wọn lè jẹ́ mòdòmódò ìjọba lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ ìjọba tán ìkéde pàtàkì lèyí fún gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó jẹ́ ti ìjọba àpapọ̀ nípínlẹ̀ Ondo ìyẹn Federal Civil Pension Branch Ondo State Chapter láti wá gba fọ́ọ̀mù ètò adójútòfò ìlera ìyẹn PTAD Healthcare Access Form látọwọ́ ìjọba àpapọ̀ fún ètò NHIS tó ń wáyé káàkiri ilẹ̀ Nàìjíríà gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba àpapọ̀ tí wọ́n wà ní gbogbo ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún nípínlẹ̀ Ondo ni kí wọ́n wá sílùú Àkúrẹ́ láti wá gba fọ́ọ̀mù wọn bákan náà ìpàdé pàtàkì ó wáyé ní ọjọ́ ajé ọjọ́ kejìlélógún oṣù kẹfà ní Chapel Hall ní Federal Secretariat tó wà nílùú Àkúrẹ́ fún àlàyé ẹ lè pe akọ̀wé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08064787220 lẹ́ẹ̀kan sí 08064787220 ètò gbígba fọ́ọ̀mù náà wà sópin níparí oṣù yìí torí náà ẹ yára wá forúkọsílẹ̀ fẹ́tò náà àwọn ìgbìmọ̀ ló ń kéde.
1: Òṣùpá sì di kẹ̀ láyé lọ sì di kẹ̀ láyé lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sì di kẹ̀ láyé lọ ogun mátà lọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin sọ̀ntàgbára kásán yòókù létà sí di kẹ̀ láyé lọ sọ̀ntàgbára kásán yòókù létà sí di kẹ̀ láyé lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ta automobiles oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sí di kẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín wọn máa sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowó kan sí lórí ẹ lè download app yìí lórí app store.
2: Biadun Kayode Ogbeni Peter Obi ati opolopo awon ti won je egbe oselu alatako ni won mo so ti won so pe se ri isejoba re Bola Ahmed Tinubu yi lo je pe ko mu oro abo ni okukudun ti won si nso pe to ba ti mo pe won o le se ijoba ko ya tete ya lo ko wi fi ipo re sile o e ri pe opolopo awon egbe oselu bi egbe oselu African Democratic Congress egbe oselu People's Democratic Party Social Democratic Party Nigeria Democratic Congress ati opolopo awon egbe oselu mi ni won so pe gbogbo awon asoju sofin won ni won ti parapo ti won so pe e wo nse ni ki are Bola Ahmed Tinubu ko ya lo tete kọwe fi ipo re sile nitori pe o dabi pe owo re o ka isijoba irara ati rara ni ṣugbọn ngbati awon ti won je egbe oselu APC gbọ ni awon na ni won ma wa fun lede ti won ni ewo gbogbo nkan ti awon egbe oselu alatako ti won so si are Bola Ahmed Tinubu ni won ni gbogbo e patapata iweyin lasan ni o nitori gbogbo ona ni are Bola Ahmed Tinubu n lo san lati le je ki oro oselu awarawa eyi ti o dabi eni pe boya on dukuku lajamo ko le lo sokun gbagbe ati pe oro abo yi ti o mehe ti won so pe boya are Bola Ahmed Tinubu ati isejoba re ti won se nkankan le lori ni wipe nse ni ki won gbagbe npa e nitori are Bola Ahmed Tinubu se gudugudu meje ati yaya mefa lati le ri pe oro abo o fese nile dende ni orile ede Nigeria o won ni gbogbo ele ti awon egbe oselu alatako ti won so ni won ni ko ba won ti won o nitori pe ngba ti won so pe nse ni are Bola Ahmed Tinubu to fi ìṣèjọba sílẹ̀ tó lọ ń ṣe ètò ìpolongo ìbò káàkiri tó jẹ́ pé ọ̀rọ̀ bó ṣe máa wọlé sí ipò ní ọdún 2027 ló ṣàgbékalẹ̀ wọn ni ṣé tí èèyàn bá wá ń ṣe ìjọba ìyẹn wá sọ pé kó má máa wo àwọn nǹkan míì tó yẹ kí ó máa ṣe ni wọn ni torí ìdí èyí gbogbo ọ̀rọ̀ yìí tó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n sọ ọ̀hún àríyìnrí sọ pátápátá gbà ni gbogbo ẹ̀ ló jẹ́ létí tiwọn o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹlọka lẹ́kúnrẹ́rẹ́ Kayode ẹgbẹ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni tí a mọ̀ sí ẹgbẹ́ afẹ́nifẹ́re ni wọ́n máa ti ṣèkìlọ̀ báyìí wípé ó bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o ṣùgbọ́n ní báyìí ojú là á mú tó o nítorí bí ọ̀rọ̀ ààbò bó ṣe lọ ní orílẹ̀-èdè yìí báyìí ó mọ̀ lè dúkùkù lajà mọ́ ọ̀rọ̀ òṣèlú àwa ara wa àti pé àwọn wá rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó fi mọ́ gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ pátápátá wípé kí wọ́n ya wá ọ̀nà míì láti lè jẹ́ kí oro abo to mehe ni orilede Nigeria ko le fese rin le o nitori pe ogun ijinigbe ipaniyan ati orisirisi awon iwa ipa gbogbo yi to wa gba orilede kan bayi o ti toju su won o ngba to n fi atejade na lede lana ode yi ni alukoro egbe awon afenifere na iyen comrade jade ajayi n lo so oni ta ba wo bi oro abo bi o se n lo ni orilede yi bayi to je pe opolopo awon nkan ti o nsele o bere si ni koni lominu o ni kin se nkan to da rara ati rara ni o ni tori ta ba so pe oro oselu awara wa o ti kale lati nkan bi odun bi 37 to ti je pe titi de asiko yi bayi a le so pe a ma suka di oju wa mejeje o le le ki te se nkan to da rara ati rara ni o ni te ba tu wa wo ele to je pe o nsele ni ipile oyo nibi to ti je pe opolopo awon omo ati awon oluko won ti won se be ti won ko lo si inu egan ni o lo mo ye ki won ti tete ya ri nkan sisi nitori pe gbogbo bi oro abo bi o se ri lati ipile oyo lo si ipile bonu lo si ipile kwara lo si orisirisi awon ipile to fi mo ipile ondo lo je pe ki se nkan kan to wu yan lori rarara won ni eleyi to te to wa buru ju ni pe bi won kan se dede nki awon ori ade ti won ki won mo le sa ti won si lo gbe won pa ti won si tun ji won gbe wi pe eleyi mo to apero fun omo eriwo wane orisirisi nkan yi to sele paapa julo ni igbeti si igboho ati kishi

0: Ṣètúnṣe bẹ́ẹ̀ tí wọ́n dènà de ẹlẹ́sùn ti ìlú Ẹ̀sùn Èkìtì ọba David Babatunde Ògúnsákin. Wọ́n ní gbogbo ilé pátápátá ni ò kí ń ṣẹlẹ̀ láti ẹ̀yìn wá. Wọ́n ní kí ni àwọn ọba wa gan wá ń ṣe wọ́n ní ṣe ló yẹ káwọn náà kí wọ́n pa kítí mọ́lẹ̀ kí wọ́n wá ọ̀nà láti pé kí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ yìí kó ba lè dúró dáadáa. Wọ́n ní ẹ̀tú wa wo ilé tó ṣẹlẹ̀ sí olúkoro ti kóro ìyẹn ọba Ṣẹ́gun Àrẹ̀mú léyìí tó jẹ́ pé nígbẹ̀yìn gbẹ̀yìn ni wọ́n padà wá pa á dànù. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ rárá láyé ọjọ́ ọjọ́ wọn náà. Wọ́n ní kẹ́tú wá wo didi ọ̀gá ológun èyí tó ti fẹ̀yìntì tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ padà nù. Wọ́n ní kí wọ́n tún wo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n wọlé sí ibùdó àwọn ọmọ ológun tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n tún jí àwọn èèyàn gbé. Wọ́n ní kí ló wá dé gan. Wọ́n ní ṣe ni kíjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó àtètè wá wọ̀rọ̀ kọ fi ṣàdá o nítorí pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń kọjá ojú ẹ̀ o. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Ẹ̀rí tó ti pọ̀ lọ́pọ̀lọpọ̀ ló mú wa mọ̀ wípé Ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣèyanu nínú ìjọ Graceland Apostolic Evangelical Mission. Oríṣiríṣi àìsàn ọlọ́jọ́ pípẹ́ ló ti dohun ìgbàgbé. Ojúkojúlẹ̀ mi òkùnkùn fò jáde láyé àwọn ènìyàn. Tọkùnrin tóbìnrin ló ti ń bọ́ lọ́wọ́ ogun ìdílé. Tí ò jẹ́ kí wọ́n rọ́nà lọ lórílẹ̀-èdè yìí àti nílẹ̀ òkèrè. Ojúkojú làwọn òkú ń jídìde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgàn àtàwọn tí ò nílé ọmọ mọ́ ìyanu ṣẹlẹ̀ tí gbogbo wọn gbọ́mọ jọ. Ọlọ́run ló ṣe é kì í ṣe yan. Àkókò mìíràn tún ti dé báyìí. Ọlọ́run yóò fi ṣèyanu mérí yìí rí. Bíbí ẹ̀mí mọ́ ti ṣàgbékalẹ̀ ìsọjí ọlọ́jọ́ méjì tó gbóná girigiri. Bíbọ́ lọ́wọ́ ogun ìpìlẹ̀ ìdádúró ni àkórí rẹ̀. Friday ọjọ́ kẹta sí Saturday ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí ló máa wáyé. Aago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni yóò máa bẹ̀rẹ̀ nínú ìjọ Graceland Apostolic Evangelical Mission lẹ́yìn Pilot School Ajilosun Ado-Ekiti Prophet Best Emmanuel Abiodun Ọlárẹ̀wájú tí gbogbo àmọ̀ sí Apostle of Authority tọ́lọ́run ti máa ń lò tẹ́lẹ̀ àtàwọn wòlíì míì lọ́lọ́run yóò tún lò lọ́jọ́ méjì yìí. Àwọn èèyàn yóò tún ṣàyẹ̀wò ara wọn lọ́fẹ̀ẹ́. Wọ́n tún gba oògùn ọ̀fẹ́. Bákan náà ni wọ́n gba oúnjẹ àti aṣọ lọ́fẹ̀ẹ́. Ètò ìrànwọ́ tún wà fáwọn òpó. Third and fourth July ọdún yìí ni o. Fún àlàyé pé 0813-707-2984 tàbí 0706-822-5874. Ọdọọdún là ń rorógbó. Ọdọọdún là ń ráwùsá. Ọdún ò lè jọ ká má rọmọ bì lórí igba. Ọdún ìjẹsùn ti ìkàrẹ́ àkókò tún ti wọlé dé. Àkànà máa gbọ́ wá o máa gbádùn já o.
2: Kúlẹ̀ o kúlẹ̀.
1: Alhaji Olawale Mutiu ti gbogbo wa mọ̀ sí baba náà. The executive chairman àkọ́kọ́ North East Local Government. Ó ní gbogbo òṣìṣẹ́ Four Eyes Integrated Service Limited. Kí gbogbo ọmọ bíbí ìkàrẹ́ àkọ́kọ́. Pípẹ́ akú ọdún ìjẹsùn tí yóò wáyé. Ní ogúnjọ oṣù kẹfà ọdún yìí. Ìyẹn ní Saturday 28 June 2026. Bákan náà là ń kí kábíyèsí. His Imperial Majesty Ọba Alhaji Saliu Akadri Mọ́mọ́. Adékadé jọ kẹri. The paramount ruler of Ìkàrẹ́ Kingdom. Bá a ti sọ ọdún ìjẹsùn ti ọdún yìí. Eku yóò túbọ̀ máa kébi eku ní ìkàrẹ́ àkọ́kọ́. Ẹyẹ yóò máa kébi ẹyẹ. Ọmọ ènìyàn yóò fọhùn bí ọmọ ènìyàn. Gbogbo ohun tó jẹ́ tiwa ni yóò sì máa tẹ̀síwájú. Igba ilé òròjú. Àwọ̀ ilé wa yóò ráyè. A sì ní fọdún èyí ṣàṣemọ. Bẹ́ẹ̀ bá wa ń gbọ́. Lórúkọ Alhaji Ọláwálé Mutiu. Tí gbogbo àmọ̀ sí baba náà. The executive chairman àkọ́kọ́ North East Local Government. Ní gbogbo òṣìṣẹ́ Four Eyes Integrated Service Limited fi ń wí pé. Àkú ọdún ìjẹsùn ti kàrí àkókò.
3: Kò sí irú agbára tàbí ìṣòro ohun àjálù tó lè dúró níwájú Jésù. Ọlọ́run aláàánú ti ṣetán báyìí láti nawọ́ agbára sí ìlú Ìgbàrà Òkè. Ìgbàrà Òkè Restoration Crusade.
4: Ìjàyí tèmi kọ́ o.
3: Christ Living Spring Apostolic Ministry Global Outreach, Lagos, Nigeria. Clamgo in conjunction with Christian Association of Nigeria. Ní Ìgbàrà Òkè, Ondo State. Fún fi àkókò yìí ń pe gbogbo ènìyàn. Gbogbo ẹni tí ń wojú Olúwa fún ohun rere kan. Wá rí Jésù níbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta gbáko. Èyí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́bọ̀ ọjọ́ kejìdínlógún títí di Sátidé ogúnjọ́ oṣù kẹfà. Thursday 18th through 28th June 2026. Èyí tí ó wáyé ní pápá ìṣeré St. Peter CAC Primary School. Ìgbàrà Òkè. Lágogo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ 5 PM daily. Olùṣọ́ àgùntàn Wọlé Ọládéyàn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni àmì òróró Ọlọ́run mi ni Jésù yóò máa lò. The Wellbeing Ministers Conference, Youth Seminar, Deliverance and Healing Session. Welfare materials. You can watch us live on Facebook and YouTube at Clamgo TV.

0: láti pé kí wọ́n lè fi sẹ́kẹ̀ bẹ ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ ọ̀hún. Wọ́n ní ṣe rí owó yìí ni wọ́n yọ nínú owó èyí tó yẹ kí wọ́n pín fún àwọn ìjọba orílẹ̀-èdè yìí, ìjọba ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ní inú oṣù karùn-ún. Wọ́n ní owó tó yẹ kí wọ́n pín nínú oṣù karùn-ún ọdún yìí ni wọ́n ti yọ owó náà kó tó di pé wọn yóò máa pín. Wọ́n ní torí pé àwọn wòye pé pẹ̀lú bí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè yìí bó ṣe ń lọ yìí, tí wọ́n bá yà tètè wá nǹkan ṣe sí àjẹ́ pé wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó di akúrẹ̀tẹ̀ pátápátá ni o, nítorí kò sí ọ̀nà tí wọ́n lè gbà láti pé kí wọ́n ṣe ju pé kí wọ́n yà tètè wá ọ̀nà bí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ ọ̀hún bí yóò ṣe lọ sí òkun gbàgbé. Nítorí ìdí èyí, òun ló jẹ́ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó ya owó tùlùtùlù náà sọ́tọ̀ pé kí wọ́n yà tètè fi ṣiṣẹ́ ní kíákíá kí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ náà kó ba lè lọ sí òkun ìgbàgbé o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Bí ọdún Káyọ̀dé, àjọ ọlọ́pàá ní olú ìlú orílẹ̀-èdè wa ni wọ́n mọ̀ ti sọ tí wọ́n sọ pé lóòótọ́ àti lódodo ni wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ máa lo gíláàsì dúdú birimu birimu sára gíláàsì mọ́tò ẹ̀ kó lọ máa gba ìwé àṣẹ. Wọ́n ní lóòótọ́ ni àwọn sọ bẹ́ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n nísìnyí o, nǹkan tí àwọn máa ṣe ni pé àtẹni tó gba ìwé àṣẹ o, àtẹni tí ò gba ìwé àṣẹ, tí wọ́n bá ṣàtìlẹ́rí tó lo gíláàsì dúdú birimu birimu wọ̀nyí, wọn yóò máa fi páńpẹ́ ọba gbé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni o. Nígbà tó ń sọ̀rọ̀ ọ̀hún, ẹni tí ṣe adarí wọn bẹ́ẹ̀, ìyẹn Ahmed Sanusi, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ni wọ́n pa sábẹ́ ìbúra tó jẹ́ pé pẹ̀lú ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n lo àwọn gíláàsì dúdú birimu birimu yìí láti pé kí wọ́n lè máa fi ṣe iṣẹ́ láabi wọn. Wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá rí tí ó bá sọ pé òun ti gba ìwé àṣẹ, tí wọ́n sì wò ó tí ó jẹ́ pé lóòótọ́ àti lódodo ń ló gba ìwé àṣẹ, síbẹ̀síbẹ̀ wọn yóò papà pé o, tí wọn yóò sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, tí wọn yóò ṣe ìwádìí rẹ̀ ní kòókòdó dáadáa bóyá ó ní iṣẹ́ láabi lọ́wọ́. Nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde lórí ẹ̀rọ móhùnmáwòrán kan, ẹni tí í ṣe agbẹnusọ wọn ìyẹn SP Josephine Adé ló sọ ọ̀rọ̀ náà, ó ní Sanusi sọ pé àwọn ọlọ́pàá wọn ò tiẹ̀ ní máa wò bóyá ẹni ọ̀hún gàgàrà ó gàgàrà tó, bó tilẹ̀ wùwù kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó gàgàrà tó tàbí kó nífọ̀n lé kaná tó bá ti rí tí wọ́n bá ti rí tó jẹ́ pé gíláàsì dúdú birimu birimu ni ó lò sí inú ọkọ̀ rẹ̀ tí wọ́n rí inú tí wọ́n rí ẹnikẹ́ni tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún. Wọn yóò máa dá dúró ni o, tí wọn yóò sì rí pé wọ́n gbọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́, tí wọn yóò sì jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, nítorí pé àwọn ò ní faramọ́ o kí ẹnikẹ́ni kí ó máa pa sábẹ́ ìbúra wípé òun ti gba ìwé àṣẹ wípé kí òun máa lo gíláàsì dúdú birimu birimu wọ̀nyí, kí wọ́n sì máa fi ṣe iṣẹ́ láabi ní agbègbè ọ̀hún. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ gan gidi, ẹ kọjá lọ o sínú ìwé ìròyìn Daily Trust kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Bí ọdún Káyọ̀dé, ṣẹ̀mí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀, ni wọ́n sọ pé wọ́n kọ́ ilé ìgbé kan ìyẹn fún àwọn adájọ́ ní orílẹ̀-èdè yìí, tó sì jẹ́ pé nípasẹ̀ ibẹ̀ ni wọ́n fi ń kà á mára àṣeyọrí èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe. Ṣùgbọ́n ṣá ṣẹ̀mí pé ẹsìn ẹni kì í ga lójú ọ̀tá ẹni, èyí gan ló wá jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ADC kí wọ́n bẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n sì ń yọ̀ lórí bí wọ́n ṣe kọ́ ilé fún àwọn adájọ́ ọ̀hún. Wọ́n ní pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ọ̀hún, ṣẹ̀mí pé irú nǹkan tí wọ́n ṣe yìí kò lè jẹ́ kí wọ́n tiẹ̀ ní ìgbàgbọ́ nínú ẹjọ́ tí àwọn adájọ́ máa dá gan, wọ́n sì lè ní ìgbàgbọ́ nínú nǹkan kan tí àwọn adájọ́ tí wọ́n bá ṣe, nítorí pé bí ìgbà tí wọ́n bá sọ pé àwọn adájọ́ ọ̀hún wọ́n tiẹ̀ ní òmìnira ara wọn lórí o, nítorí pé wọn yóò wòye pé ẹni tó kọ́lé fún wọn tó sì ṣe nǹkan tó dáa báyìí fún wọn kò yẹ kí àwọn ó takò ó. Nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde lánàá, ẹni tí í ṣe alukoro fún ẹgbẹ́ òṣèlú ADC náà ìyẹn Bọ́lájí Abdullahi, ó ní sẹ́ rí àwọn adájọ́ lóòótọ́ àti lódodo, ó ló yẹ kí wọ́n ní ilé ìgbé èyí tó jẹ́ pé ó máa dáa o, kí wọ́n sì pèsè ààbò tó dáa fún wọn, kí wọ́n sì jẹ́ kí ìgbáyégbádùn wọn kó dáa gan gidi. Ó ní gbogbo eléyìí ni ló yẹ kí ìjọba ó ṣe fún wọn. Ó ní ojúṣe ìjọba ni láti pèsè gbogbo nǹkan tá à ń sọ yìí fún wọn, ṣùgbọ́n kì í wá ṣe pé kí ìjọba kó sọ pé tìtorí pé òun ti pèsè rẹ̀ fún wọn kó wá ṣe bẹ́ẹ̀, kó wá fi wọ́n sábẹ́, kó wá sọ wọ́n di gbẹ̀wù dání tàbí kó máa pàṣẹ wàá lé wọn lórí. Wọ́n ní ojúṣe ìjọba àpapọ̀ ni láti ṣe é fún wọn, kì í wá ṣe pé bóyá ṣe ni ẹgbẹ́ òṣèlú APC ṣe ló yẹ kí wọ́n wá máa torí ìdí èy
1: yi ki won ma gba lo ki won ma gba jo ki won si ma pariwo kaakiri nitori pe gbogbo nkan ti won so pe won se na oju se ijoba n lo je o ki se pe boya aseyori kankan ni nitori nkan to to ti egbe oselu mi to ba si wa nbe bakan na ni won yo se ki se pe boya o je aseyori kankan fun isejoba egbe oselu APC rara ati rara ni e wo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekunrere Biadun Kayode seri senator yi to nsoju ekun olu ilu le wa ni iyen ireti kingibe lo ma ti soro oni seri lasiko igba ti won so pe won se iwadi ti won wo gbogbo nkan to fa le ti won fi so pe ki won se be ki won so pe ki Natasha Apoti Uduaga ko lo rokunle Apoti Uduaga le to je pe o nsoju ekun arin gbogbo ipile Kogi ni ni won se be ni won so pe latari gbogbo awon oro ati iwadi yi to hu ni ile igbimo asofin na ti won so pe ko lo rokunle o ireti wa so oni eje gba pe gbogbo bi won se so pe won tana wa idi re ni o lohun o ri abo kankan ninu awon iwe yi ti won fi so pe won fi fenu ko pe ki won da duro ni ile igbimo asofin ohun o onitori oni looto ati lododo oni gba ti won se eto na lowo oni oni ibi kan to ye ki won lo nibi to ti je pe won tin se awon idanileko kan o lohun ri pe bi idanileko ni ohun gan lo le se anfani fun awon eyan to won wa nsoju ki wa se oro pe boya fe yo asofin kuro ni ipo tabi a fe ko lo rokunle lo se pataki julo oni sugbon oni ngba to won wa ri pe boya won se kini on lo n lo sare lo si ibi ti won tin se idanileko na le to wa fun oro ati pe ki won le se atunse si ilana ti won yo ba fi san owo ori ni orilede yi oni sugbon igba to n de ti won so pe bayi ni oro na se ri n lo wa so pe o da ti e je ko n ri abo eyi ti e fi so pe e fe ki Natasha Apoti Uduaga ko lo rokunle oni sugbon oni won ama fo hun o oni titi di bo n se soro yi o lohun pariwo titi oni won fo hun oni koda o lohun ti e lo ba opopolopo lara awon senator hun ni idakonko o ti e didi la oruko enikan mole oni e wo oni ka e lo bere lowo senator Inaya Abaribe o lohun didi lo bere lowo re pe gbogbo abo yi ti won so pe e fenu ko pe ki Natasha ko lo rokunle yi ohun ori ke e se fohun ka je ko na ori se bi kini o kan o na oni sugbon titi di asiko yi o lohun ori nkan kan to jo be o te ba ran titi e ba si gbagbe e ri pe senator yi to soju ekun ariwa ipile edo nile igbimo asofin agba na yen adam sosie omole lo so be to so pe o kere tan awon senator meta ototo lo je pe won se ayidayida si isignation won ti won so pe won a je ki awon ti o ye ki won se ibowolu si iwe na ki o bowolu to si je pe eyi gan lo fa to je pe awuye iwe o bere si ni sele lori oro ti o se omole nso ni bayi ireti kingibe o na to ti wa so ti e o e wo oro po jare ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch ká ẹ lọ kà á. Níbí náà láàrin máa lórí ètò fún ti àárọ̀ yìí lágbára ọlọ́run ọba ọjọ́ ajé lẹ́tùn máa gbọ́ wá gbádùn lórí ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ rédíò yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ yìí ti ń bẹ ní iléeṣẹ́ eléyìí tó jẹ́ pé wọ́n bá wa ṣe kínní ọ̀hún tó ṣe gbọ́ngbọ́ngbọ́n. A dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ wa o ṣeun ṣeun àkàdùn òní mú ẹ lọ́wọ́. Ó dáa lóko ẹnì kejì mi Ọ̀túnba Olúkàyọ̀dé Fálẹ́gàn tó ṣe bẹ́ẹ̀ tírìn padẹ́sẹ̀dà. Bí ọdún ìlọrin lèmi jẹ́ Aládé Alẹ́lẹ́ lóko tó fi ń gbé mi lárugẹ. Amúlùdùn fún gbogbo ìlú ìgirò àti gbogbo àgbáyé káfàtà ni mo ń sọ wípé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko roko roko roko kó gbà gbé ilé. Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmídà ó dára mọ́kó Èkìtì.
2: Wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yín ọ lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì.
3: Bàbá ẹ gbọ́. gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
4: Abba ayé òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653
5: ẹjẹ kí a máa kí gbogbo ẹyin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ ti ní àǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣe tún ti sún yálà ó fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wọ́n sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ó di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
6: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
5: gas ni o
6: bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀ dẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
5: kí ni o kọ́mọ̀ sí pé fẹ́ gbé wọn mára o
6: bẹ́ẹ̀ ni kí wọ́n lọ wò ó kó tó di pé wọ́n wà á ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kínní ní ọ̀dọ̀ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks
5: ogójì ọ̀sẹ̀
6: ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
5: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe.
6: Ẹ ṣeun olóòtú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí tó bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán a wàá gbé ọjà yẹn fún wọn wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
5: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
6: Ẹ ṣe wọn olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè mọ sanwó
5: lọ
6: olóòtú ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀nì wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
6: Ṣé gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
5: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
7: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
6: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
8: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351 lẹ́ẹ̀kan sí 0707-484-3351 51.
5: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tó ní dúkìá.
9: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
10: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wà ní jò. Gáàsì sílinda wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
9: Ara ń tà wúnú. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDK ni.
10: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
9: CDK, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
10: Irọ́ ni o.
9: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
10: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
9: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin alladhi bi ni'matihi tatimmu salihat. Allahumma salli wa sallim wa barik ala abidika wa nabiyika wa rasulika Muhammadi wa ala alihi wa ala ashabihi wa ala jami'i ummati amin adukwa fun olohun oba wa balanu balagbara obedito oba ti oni gbogbo nkan ni kawo abele won kono ko sadukun ore dunu fun gbogbo wa bi rahmati ya rahmar rahim atarakati ge fun wa nabi wa Muhammadi ara ile awon sahaba ati gbogbo tele ila nan nabi aki gbogbo eyin olutete si wa lokunrin lobirin lomode lagba pe akabo sori eto yin eto wa ati buyan a tun se lado alaro yi fun ero olodun to so nbo wo eto yi pe ko lo to bo wa duro ti ero olodun ba na gbon tin ja pada si ti o da olodakun mojo kan ero olodun ba ila ila ati gbogbo wa lapapo abdul wasi yusuf ni oruko ti mi loni nti a ma wo yi si ona ni ma ifatu asmaullah kama awon oruko olohun oba awon oruko to se wipe o mo ti doti kokan ko le tabala ilai awon sheke wa tun ma wa se alaye eleyi fun wa awon na ni for dey lot to shake Dr. Lukman Idris Shikoni awon ni won ni ile eko darusunna to wa ni Igoba be lo kono ko ba wa shanuku da da fun
3: alhamdulillahi rabbil alamin الذي له الأسماء الحسنى والصفات العلى ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته لنبتي أدوك فوالا وبا atoro ike olohun anu re ore ajenje tan re ko lo ma ba nabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam abelo won ba ninu okan soso re eleyi ti a tun ma se agbeyewo re loni ati awa ti an wi ati gbogbo eti to n gbo wa olohun je ko se wa lanfani eti a ma agbeyewo loni pelu ogo olohun ona ni ma'rifatu asma'illahi wa sifatihi wa atharuha fi hayati almuslim pataki kama awon oruko olohun ati awon oroyin re anfani wo abi eripa wo lo nbe nibi ka mo oruko olohun ati oroyin re ninu gbese aye gbogbo en to ba je muslimi ko si e meji gbogbo agba wipe olohun oba oba deda on loba to se dawa yala eni to gba lati sin olohun ni ati eni to ko lati josin fun olohun gbogbo ana la gba lati ma ma daju koda esin koni pe meji ti won ba bi ni lere wipe ta lo da o ati eni to nbogi ati eni ti nbo odo ati eni ti nbo okuta ateni tin sin ede egbe re bi won ba bi wa lere pe ta lo da wa gbogbo ana la so wi pe Allah olohun oba kan soso ni to ba wa ri be olohun oba yi oba to ni awon oruko ni oba to si ni awon iroyin eyi to to si ni ba mu si giga re ni awa gbudo mo awon oruko olohun oba won yi anfani wo ore wo lo nbe nibi ka mo oruko olohun o nbe ninu elomi ti won ma nlero wipe olohun se le loruko ko ye ko loko tori pe eyan ni ma loko oro yi ori be tori pe gbogbo nkan to ba ti nbe o gbudo loko enti o ba si ni ki loko olohun oba ti ola re ga oba ti nbe ni gbogbo nti nbe pata oni ma ni oko Olorun Oba Subhanahu wa Ta'ala o fi eleyi rinle fun wa ninu Al-Qur'an Al-Karim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ni walillahi al-asma'ul husna fad'uuhu biha. Ọlọ́run ọba ni òun ni ọba tí ó ní àwọn orúkọ tó rẹwà, orúkọ tó dára, àwọn orúkọ yìí, orúkọ àpọ́nlé, ó ń bẹ fún Ọlọ́run ọba, fad'uuhu biha. Àwọn orúkọ tó dára yìí náà ni kẹ́ ẹ fi máa pe Ọlọ́run. A rí nínú Al-Qur'an, Ọlọ́run ọba fi rinlẹ̀ fún wa wípé òun ní orúkọ àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, al-asma'ul husna, àwọn orúkọ tó rẹwà, orúkọ tó dára, orúkọ tó nítumọ̀ gidi, ó ń bẹ fún Ọlọ́run. Eléyìí ni kókó kejì. Ẹlẹ́ẹ̀kẹta, fad'uuhu biha, àwọn orúkọ tó rẹwà yìí ò ní kẹ́ ẹ fi máa pe Ọlọ́run. So a rí kókó ọ̀rọ̀ mẹ́ta mú jáde nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí. Àkọ́kọ́ ni wípé lillahi al-asma, Ọlọ́run ọba tó dá wa o, tí gbogbo wa gbà pé òun ló dá wa, ó ní àwọn orúkọ, kódà kìí ṣe orúkọ ẹyọ kan. Al-asma jamu'u ismu. Ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run ọba yìí, al-asma'ul husna, orúkọ tó rẹwà, orúkọ tó dáa, orúkọ tó nítumọ̀ gidi, òun ló ń bẹ fún Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí wípé kò sí bórí ẹni ṣe wú tó, a kò gbúdọ̀ fi orúkọ tí ò dáa ká fi pe Ọlọ́run. A kì í pọ Ọlọ́run ọba ní ọba alábòsí. Ọlọ́run kò sọ wá ńbẹ̀, nítorí pé tán bá pọ̀ wọ́n náà ní alábòsí, wọ́n náà ò lè gba. A kì í ròyìn Ọlọ́run ká wá pè ní ọba awọ kẹ̀m̀bẹ̀rẹ̀ bíi jàkadì. Ṣé òun àti ta ni wọ́n jọjọ́ ń jà tó sáré wá wọ kẹ̀m̀bẹ̀? Al-asma'ul husna, àwọn orúkọ tó dáa, àwọn ìròyìn tó dáa la fi ń ròyìn Ọlọ́run ọba. A kì í ròyìn Ọlọ́run pẹ̀lú orúkọ àbùkù àbí àwọn ìròyìn àbùkù bó ti wulẹ̀ kó mà. Ọtúndúpọ̀ Ọlọ́run ọba sọ wípé walillahi al-asma'ul husna, ọba yìí ni ọba tí ó ní orúkọ tó dára jùlọ. A kì í sọ wípé ọba àdìtí. Gbogbo àwọn ìròyìn àbùkù, orúkọ ẹ̀tẹ́, a kì í fi ròyìn Ọlọ́run. Fad'uuhu biha, ay ad-du'a'u bil asma, ay asma'illahi wa sifati. Tí a bá fẹ́ máa ṣàdúrà, orúkọ Ọlọ́run ọba yìí nìkan náà ni ká fi máa pè é. Ìyẹn túmọ̀ sí wípé a kì í pé orúkọ nǹkan míì lẹ́yìn Ọlọ́run tá a bá ń ṣàdúrà. A kì í pé orúkọ màláíkà, a kì í pé Jibril, a kì í pé Mikael rárá o. A kì í pé ànábì Ọlọ́run kankan. A kì í pé orúkọ àlìjẹ̀nú, kódà a kì í pé orúkọ àáfàá wa, a kì í pé orúkọ wòlíì kankan. Fad'uuhu biha, ay fad'ullaha bi asma'ihi. Orúkọ Ọlọ́run ọba yìí ni kẹ́ ẹ fi máa pe Ọlọ́run tẹ́ bá fẹ́ ṣàdúrà. So ìyẹn túmọ̀ sí wípé àyà yìí, gbogbo ẹnikẹ́ni tó bá sì tún pe orúkọ míì lẹ́yìn orúkọ Ọlọ́run nígbà tó ń ṣàdúrà, ó dájú wípé onítọ̀hún ti tako àyà yìí. Walillahi al-asma'ul husna fad'uuhu biha. A rí ìfinrinlẹ̀ nínú àyà àkọ́kọ́ tá a gbà wọlé yìí, wípé Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ó ní kíni o, ó ní orúkọ tó pọ̀ tí kìí ṣe ọkàn mọ́. Ẹlẹ́ẹ̀kejì, àwọn orúkọ tó rẹwà la fi máa ń pe Ọlọ́run, a kì í pe Ọlọ́run pẹ̀lú orúkọ àbùkù. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni pé gbogbo ìgbà tí a bá ti fẹ́ máa pe Ọlọ́run tá a fẹ́ ṣàdúrà, àwọn orúkọ Ọlọ́run tó rẹwà yìí ni ká fi máa bẹ́, ni ká fi máa pè é. A kì í fi orúkọ ẹ̀dá pe Ọlọ́run, a kì í fi orúkọ ànábì Ọlọ́run pe Ọlọ́run, a kì í fi orúkọ àlìjẹ̀nú pe Ọlọ́run, a kì í fi orúkọ àwọn màláìkà pe Ọlọ́run. À ń bèlè tà sí orúkọ ṣéhù àbí orúkọ wòlíì. Àyà yìí ni ti Ọlọ́run ọba tó sọ fún wa ń bẹ̀ ni. Àwọn àfáà ní ta'allum asma'illahi wa sifati, wọ́n ní kéèyàn ó lọ nímọ̀ nípa àwọn orúkọ Ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀, èyí tó rẹwà jùlọ. Huwa asasul iman, ìpìlẹ̀ ìgbàgbọ́ òun ni eléyìí jẹ́ o. Torí pé kí ni ìtumọ̀ pé o gbọ́ Ọlọ́run gbọ́? Ọlọ́run wo lo gbàgbọ́ ọba tó morúkọ rẹ̀? A jẹ́ pé ó dájú wípé n tí ò sí ló ń jọ́sìn fún. Ọba tó ń jọ́sìn fún, ǹjẹ́ ó mórúkọ rẹ̀? Ǹjẹ́ ó mọ ìròyìn rẹ̀? A jẹ́ pé ká nímọ̀ nípa àwọn orúkọ Ọlọ́run, àwọn ìròyìn rẹ̀, eleyin fin dani loju wipe amo eni ta nsin koda awon afa ni huwa asasul iman ipile igbagbo oni eleyi je wa ashraful ulum bakana sini eyi ni ima to ga julo ima to biye julo ima po kankun laye ti awon eyan wa ti won si nko amo oga gbogbo ima oni ima to juwe olohun fun wa pelu oruko re atawon royin re iwo baba omo re odolomo iwo ya omo re omo ko olohun e wa ni osin olohun bawo ni o se sin eni ti ko ma gbogbo ima mi le fi ma oni olohun oni ni gbogbo aye na tin gboruko re amo ko mo oba to da lawon afa fi jamo wipe ta'allum asma'illahi wa sifati kakeko kanima nipa awon oruko olohun ati awon iroyin olohun oba ipile lo je nibi igbagbo ohun si ni imo to ga julo to lola julo nitori wipe awon anfani to nbe nbe fahmuha fahmu asma'illahi wa sifati beyan ba gbagbo ye awon oruko olohun ati awon iroyin re eleyi yughrisu mahabbata Allah o man gbin ife olohun si emi eni tori pe ni ta mo bo la se fe ni fe re ti eyan ba mo olohun pelu awon oruko re pelu awon iroyin re eleyi yo fi ife olohun yo fi rinle ninu emi eyan wal ikhlas bakana asibi keyan o ma se nkan ni titori tolohun oba na yo bi sinu emi eyan gbogbo teyan ba ti fe ma se eyan o le ma se ni titori tolohun oba yi nikan nitori pe eyan ma eni teyan nitori re se eyi nikan ko wa yurithu al yaqin wal khashyata wat tumanina bi eyan ba mo oruko olohun teyan ma awon iroyin olohun oba a ma bi ifokanbalẹ amọdaju sinu igbesi aye yan igba teyan mo pe olohun oba gafur oba alaforijin ni okan yo balẹ pe ti mo ba se olohun ti mo ba toro aforijin yo forijin mi le annahu gafur tori pe oba alaforijin lolo imo oruko olohun imo iroyin re a ma bi ifokanbalẹ a si ma bi imamọdaju nínú ògbésí ayé èèyàn kẹrìmù lọlọ́run ọba ọlọ́rẹ ni ọba aláàánú ni gbogbo téèyàn ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run èyàn ni ya kẹrìmù ìrẹ́ ọlọ́run ọba ọba ọlọ́rẹ ya aziz ọba alágbára ọba bíi ya rahim ọba oníkẹ́ ya rahman ọba aláàánú ìmọ̀ àwọn orúkọ ọlọ́run ọba yìí a mọ fìyàn lọkàn balẹ láti fi pè é nítorí pé orúkọ tọlọrun ọba ń jẹ ó ń túmọ sí iṣẹ ọwọ rẹ náà ni so látara àdí eléyìí bíyàn bá mú orúkọ ọlọrun bó titọ àti bó ṣe yẹ a mọ bí ìfọkànbalẹ sí èèyàn lẹmí wa yusahihu tawhid wa suluk a mọ jẹ kéèyàn mọ ọlọrun lọkàn ṣoṣo a sì máa ṣàtúnṣe ìwà èèyàn lọ́nà wo nígbà tí èèyàn mọ̀ pé ọlọ́run ọba alimun bidati sudur alimun lughaibi washahada ọba yìí lọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba ọba yìí lọba tó mọ èrò ọkàn téléyìí bá yí èèyàn dénúdénú àti farapamọ́ ṣaburú yóò mọ̀ sọ̀rọ̀ torí pé o mọ̀ wípé ọba yìí ọba tó rí kọ̀kọ̀ ni ọba tó rí èrò ọkàn ni ìwà wa yóò da àní máa fọ̀sán jẹni ọlọ́run ká máa forú jẹ ẹni èṣù ẹnìkan ò ní mọ orúkọ ọlọ́run ọba bó ti tọ́ àti bó ṣe yẹ àyàfi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó da níwà kó sì da níṣìṣí bákan náà wà yúrìthu lkọ́ọ̀fà wọlmọ̀rọ̀ ọ̀kọ́bà a máa bí ìbẹ̀rù ọlọ́run a sì máa bí kéèyàn ó máa ṣàkíjokíjo pé a ọlọ́run máa ń rí mi ọlọ́run máa ń gbọ́ mi ọlọ́run máa mọ̀ mi Olorun oba oba yi oba ti ya o ma nfi ya je ni to ba se mo l'Olorun oba to ma nke eni to ba tora aforiji mo l'Olorun awon mimo Olorun pelu oruko re yi a ma lekun iberu Olorun lemi eyan bakana mimo Olorun oba pelu awon oruko re yi yurithu addu'a bihi wal ibada a ma je keyin o sin l'Olorun oba yi tokan tokan asi ma je keyin o le ma fi awon oruko yi be Olorun tori pe o ti mo pelu agbara re o ti mo pelu awon oruko re okan re o bale to ba tin pe nitori pe Olorun oba ni fatawakkal 'alal hayy alladhi la yamut Olorun oba egbara le mi Olorun oba alaye e oruko Olorun al hayy oba alaye ni gbogbo nton mo niyan le gbara le leyin Olorun oku ni gbogbo e Olorun fatawakkal 'alal hayy alladhi la yamut Olorun ni egbara le oba alaye oba ti ko ni ku lai lai en to wa mo Olorun oba si oba alaye oba ti ko ni ku e ri pe okan re o bale lati gbara le Olorun nitori pe gbogbo eni to fe gbara le ninu omo niyan o pada gbotan re pe ko si mo ni o le je pe ijo to fi olokan bale to dodo re ni won ni a re si o ti jade laye ṣùgbọ́n Olorun oba yi ta ba kọ̀rọ̀ wa le lọ́wọ́ ọba ti o ni ku láíláí o ni Olorun oba eléyìí o ma n fini lọ́kan balẹ̀ láti le pe orúkọ Olorun láti ti le fi ọkàn balẹ̀ si èyí nìkan kọ́ al-ghalib l'Olorun ọba tó ṣe wípé ogun kan ò kojú rẹ̀ kó borí rẹ̀ rí láíláí o n lọ́ba adé borí gbogbo ẹnikẹ́ni tó wá ń wá bí borí ìṣẹ́gun ta lẹni tí ó dìrọ̀ mọ́ n kò ti mọ̀ pé ọba alágbára tẹ́nìkan kò borí ẹ̀ rí ohun lọ́kàn rí ó balẹ̀ láti dìrọ̀ mọ́ ta ló fẹ́ dìrọ̀ mọ́ nínú ẹ̀dá tógun ò ní padà borí rẹ̀ níjọ́kan àbí tí ò ní padà dẹni tí ó dìtàn níjọ́kan ìmọ̀ orúkọ Ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ kéèyàn ó gbọ́yé a máa bí ìfọ̀kànbalẹ̀ a sì máa fi ẹni lọ́kàn balẹ̀ láti lè fi orúkọ náà bí Ọlọ́run bákan náà ma'rifatu asma'illahi wa sifati mímọ orúkọ Ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ yurithu sa'adata fi dunya wal akhirah wal irtiqa'a bin nafs a máa sokùnfà oríire ayé àti oríire ọ̀run happiness ìdùnnú ìfàyàbalẹ̀ ayọ̀ tí ò lópin ó máa ń bẹ nínú ìgbésí ayé àwọn tí wọ́n bá mọ Ọlọ́run pẹ̀lú orúkọ Ọlọ́run bí dọ̀dọ̀ bá wá wọ́n ti rí nínú orúkọ Ọlọ́run tẹ́lẹ̀ bọ́kàn òkú bá wá wọn ò ní bara jẹ́ púpọ̀ wọ́n ti mọ̀ pé àtòjò àtẹ̀rùn kò sẹ́yìn Ọlọ́run ọba ẹ rí pọ́kàn wó balẹ̀ ẹ wàá máa rí wọn nínú ìgbésí ayé bí ẹni pé wọn ò níṣòro kankan nínú tọ́lọ́run fi ṣàdáyẹn rí mùsùlùmí nu bẹ bá rí mùsùlùmí tí lọ ń kírun mọ́ṣáláṣí kì í ṣèṣòro ló gbé lọ mọ́ṣáṣí o ò ní ọjọ́ jímà ń sìn ẹni tó bá lè gbìyànjú rẹ̀ tá a bá ti kírun jímà tán ìwọ kan máa ṣe intẹfíù máa fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu pé ọdá ẹpẹ̀lẹ́ ẹkújọ́ mẹ́ta irun jímà tẹ wá kí lè ní kí nìdí tẹ fi wá kí jímà ẹ ní rí ẹnìkan kó sọ pé ìṣòro kan ló gbé òun wá tó ń fi wá kírun jímà so láfi lè mọ̀ wípé ẹni tí ń sin Ọlọ́run tó mọ Ọlọ́run pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ọkàn rẹ̀ ó balẹ̀ láti lè pe Ọlọ́run lórí tó ń fẹ́ nínú ẹ̀mí rẹ̀ láti lè gbà wípé tí mo bá ti ṣe ọ̀tọ̀ Ọlọ́run Ọlọ́run ọba yóò ṣe tèmi náà eléyìí nínú oore tó ń bẹ níbi kéèyàn ó mọ orúkọ Ọlọ́run kéèyàn ó mọ àwọn ìròyìn Ọlọ́run ọba kéèyàn ó mọ òfin àti májẹ̀mú tó de orúkọ Ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ kéèyàn lè máa fi bẹ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga yìí ànábì sọlọ́láhù aléìwọ̀ aléìwọ̀ sẹ́lẹ̀m ó jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ọba ní àwọn orúkọ èyí tó pọ̀ nínú ìgbàwọ̀ ọ̀rọ̀ ànábì sọlọ́láhù aléìwọ̀ sẹ́lẹ̀m ànábì ní wàlíláì àsìmá olùhùsùnà nínú alukur'an Ọlọ́run wàlíláì àsìmá olùhùsùnà fàdé òhun bí ha pé Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga o ó ní àwọn orúkọ tó rẹwà ẹ máa fi orúkọ yìí pé wàdàrú lẹ́dínà yìí lè fi dúnà fi àsìmá ìhì Ọlọ́run ọba níṣẹ́ rí gbogbo àwọn tí ti won dagun la si ima pe olohun pelu awon oruko re e pa won ti o e ma ri ti won ro iyan tumo si pe gugu enikeni to ba fi oruko olohun oba sile ti ko pe to wa lo n pe oruko nkan mi leyin olohun alai muore ni o tori ko ta ba bile re pe ta lo ta o ko ni so pe gi be si ni ko ni so pe odo ninu suratul isra olohun oba subhanahu wa ta'ala olohun oba ni kul ud'u allah olohun oba ni e so fun wa e pe allah e pe oruko olohun tin je allah awide urrahman abi ke pe olohun ba pelu oruko re arrahman ajama tad'u e ikeyi te ba pe nu awon oruko olohun oba falaul asmaul husna olohun oba yi o n lo ba to ni oruko to re wa julo al imam ibn kathir olohun ko ba yo nu si wa won inna ma yakhshaw haqqo khashyatihi al ulama wal arifun bi won se re awon ti won ma nberu olohun ti won ma npayo olohun bo ti to ati bo se ye o na la won ti won ba nimo nipa olohun ko si si eni to nimo nipa olohun to eni to mo oruko olohun to si matuma re ya anna kullama kanat al ma'rifatu lil azim al qadir al alim al mawsuf bi sifat al kamal al man'ut bil asma' al husna won to ri pe gugba ti eyan ba ti nimo nipa eni to tobi eni to gba royin pelu awon royin to rewa julo ti se olohun kullama kanat al ma'rifatu bi atam wal ilmu bi akmal ni eyan ma mi ma wu eni be ma pele kele mi eyan kanat khashyatu lahu a'zam wa akthar igba na le eyan ma nberu eni yen pupo lapojuwe nisin ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè wa bẹ́ẹ̀yàn ò bá mọ̀ ọ́n èèyàn lè má fún ní ìwọ rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ ọ́n tó mọ ipò tọ́lọ́ ń tò sí tó mọ àṣẹ tọ́lọ́ ń gbélé lọ́wọ́ ẹni yóò bẹ̀rù rẹ̀ ẹni yóò bọ́ sọ pé ẹni tí ò mọ bá ní máa fọ bá ṣe é ìyẹn túmọ̀ pé àṣẹ àìmọ ọlọ́run ló jẹ́ a máa ṣe ọlọ́run àṣẹ àìmọ ọlọ́run ló jẹ́ ká máa fojú kéré agbára rẹ̀ àṣẹ àìmọ ọlọ́run òun ló jẹ́ ká máa jákàn níbi orí rẹ̀ àṣẹ ká mọ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ tó rẹwà jùlọ oríire tó pọ̀ ó ń bẹ̀ ń bẹ̀ fún wa a sì lè fi ọlọ́run ọba sí ipò tó yẹ ká fi ọlọ́run ọba allah tó yẹ ká lè fi sí anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi náà sọ fún wa nípa àwọn orúkọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga anabi sallallahu alayhi wa sallam anabi ni inna li ninu hadisa fawa abu huraira radiyallahu ta'ala anhu anabi ni inna lillahi tis'atan wa tis'in asma mi'atan illa wahida man ahsaha dakhala aljanna muttafaqun alayh o ti se olohun oba ni awon oruko to po legede sugbon mokandilogorun kan be ninu awon oruko olohun gbogbo enikeni to ba so o mo ituma re ye ó sì gbàgbọ́ yé ìtumọ̀ rẹ̀ ó sì lapa nínú ìgbésí ayé ẹni yẹn sì lo ìtumọ̀ àwọn orúkọ yìí ó sì fi bá ọlọ́run ọba lò nínú ìgbésí ayé rẹ̀ anábì ló nítorí wọn wà jẹ̀nà àwọn afáàjẹ kò yí wa ìtumọ̀ eléyìí ni wípé ó mọ̀ pé ọlọ́run ọba àsẹ̀mí ọba tó ń gbọ́ gbogbo téèyàn sọ ni ṣé ẹ mọ̀ pé èèyàn ní lọ farapa mọ́ mọ́ sọ aburú nípa ọmọ làkejì yóò rò kí lẹ́mìí rẹ̀ pé ọlọ́run gbọ́ mi tọ́ ọba mọ̀ pé al-alim ọba tó nímọ̀ lọ́lọ́run ọba gbogbo ohun tó pamọ́ oyè èèyàn ò ní lọ tilẹ̀kùn mọ́ rí láti máa ṣàbúrú pẹ̀lú àníyàn pé kò sẹ́ni torí mi ẹ̀mí èèyàn ò rò kí pé al-alim ọba tó rí kọ̀kọ̀ tó rí gbangba lọ́nà èèyàn ò ní lè ṣe nǹkan náà bákan náà téèyàn bá mọ̀ wípé ọlọ́run ọba ọba ẹlẹ́sàn ni gbogbo ohun téèyàn bá ṣe èèyàn ò mọ̀ gbẹ̀sán rẹ béèyàn mú jẹ láyé èèyàn ò lè mú jẹ níwájú ọlọ́run ẹ̀ ní rírú ẹni bẹ́ẹ̀ ó ṣe jàǹbá fọmọlàkejì ìyẹn túmọ̀ sí pé àwọn orúkọ ọlọ́run ọba nìkan ó tó ní wá sí tíyàn bá mọ̀ lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan mọ́kàndínlọ́gọ́rùn-ún kan wá ń bẹ́ ń bẹ́ẹ̀ èyí tó ṣe wípé béèyàn bá mọ̀ ọ́n tó sì gbàgbọ́ yé ìtumọ̀ rẹ̀ tó sì ṣiṣẹ́ tọ ìtumọ̀ rẹ̀ ní ìgbésí ayé onítọ̀hún wà lálẹ́ jẹ́ńnà wọ so lábẹ́ bí yìí ká ṣe àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn máa ń nílẹ̀ mí ẹlòmíín rò pé orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún yẹn ká máa fà á Pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí, a ó máa wọnú agbọ́nrin ọ̀nà wo la fi mọ̀ ìtumọ̀ orúkọ Ọlọ́run, ọ̀nà wo ni ìtumọ̀ orúkọ Ọlọ́run fi máa ń lapa nínú ìgbésí ayé wa tí ó lè fi rọ̀ wá lọ́rùn láti lè máa fi bẹ Ọlọ́run kádùá ó sì máa gbà. Wasallallahu wasallam ala nabiyyina Muhammad sallallahu alayhi wasallam wa ala alihi wa ashabihi wasallama taslima.
2: Jazakumullahu khairan. Abẹ́lẹ́kùn kọ́ ló kọ́ bá sọ ṣèkọ́ wa ní Sàdáadá. Pẹ̀lú ògbọ́n náà bí náà ni a ti máa dánu dúró lórí ètò àtúnwá fún ọjọ́ tó ní. Ayọ̀ǹda nọ́mbà àwọn ṣẹ́ẹ̀kì wá fún wa láti pè láti bẹ̀rẹ̀ ìbéèrè kan sí kejì lórí ètò àrò wa lójú nípa àlàyé tí wọ́n ṣe fún wa àbí nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Islam. 08036154254 lẹ́ẹ̀kan sí 08036154254. Adúpẹ́ fún gbogbo àwọn àtàjọ ṣètò ìnídàgbọ́ra ń bí kọ́nàkó dúró tẹnu kọ̀ọ̀kan wa. Abdulwasa Yusuf ni orúkọ tèmi. Nọ́mbà tẹ́sí pè mí sí lẹ́yìn tó náà ni 08033365009. Lẹ́ẹ̀kan sí 08033365009. Títí dijọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò insha Allah. Àkẹrẹ wa pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
1: Ṣé ń gbádùn àdàbà?
4: Mò ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
9: SELARIE salary.
8: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
10: TURMERIC turmeric.
8: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
11: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
12: Ṣadé kù sí ọkọ mi.
13: Mo bí yàrá ìgbàlejò.

0: money.
1: Rush go your nearest shop now and ask for Maggi Chicken Flavor Promo Pack before you finish.
2: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
3: For number one radio. Adaba FM.
4: Adaba FM.
3: 88.9. Akure.
5: Yellow from whenever Muhammad sallallahu alayhi wa sallam. Ikealum aturia jetanre comabana wa Muhammad sallallahu alayhi wa sallam. Akira kabo, suri to ye to albayan, itima waye near ya jajuni, see yom juma, ekani 88.9 adaba FM, ilito takamelesi ilaramoki. If tatima padam sheikh wa falla to stars a doctor lukuman di sekuni, afitahullah wa ra'a, timaje uldasila ilia ko daru sunna. Eto ta kan wale si igoba ni lu akure abelomba ntubere kolomba dike la koba si dada fwa an sheikh wajubaylo yo rahmati yo rahmu rahimin an sheikh wati wapoluwa lori eto yin eto wa albayanu futiti ara hiti ya to ma keko kan abi meji ninu awon kan ti won ba so loni abelomba ntubere kolomba dike la ko se ni roro fun awon ti won ba so ati wa ti agbo yo rahmati yo rahmu rahimin bismillah sheikh
6: innal hamdalillah nahmaduhu ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Leyin gba ti adupe fun Olorun oba Allah. Atoro anu Olorun, ike Olorun, ore ajenje tan re ko lo ma ba Nabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Abi Olorun oba ninu titobi re. Eleyi ti a tun ma gbe yawo leni. Ati awa ti a ma wi, ati gbogbo ti o ma gbo apata, ki Olorun oba ki o ma dun wa ni laada re. Ke ba se mo yi pe eleyi ni osu akoko. Ninu osu oju orun ta mo si Muharram osu akoko ninu osu oju orun esin Islam o je esin ti o je ka mo wi pe Olorun oba oba deda o gbe gbogbo alama ri awa musulumi o gbe lori ilana ala shari'atin adilatin hakima Olorun gbe kale lori ofin ilana eyi to se dede to si se dogba ndogba lo fi je pe Olorun oba sile kun ise olore ile to fuwa bo ori kan se o se mi bo se mi o se kan la fi pe ninu awon osu oju orun albarika to nbe nbe ni pe ijo sin ara oto ma nwa ninu osu kokan o fi le yato si awon ilana kalenda ni to yato si kalenda ti oju orun e ri pe osu akoko ninu osu oju orun ta npe ni Muharram kini Anabi wa Muhammad sallallahu alaihi wasallam ki lo so nipa re eleyi ni nkan ti o ye ko ya wa musulumi julo ju ka kan ma so wi pe happy new year happy new year happy hijra melo melo le tin so happy hijra ti ko ti e ma eko to nbe ni bi hijra gan melo melo le tin so happy hijra ti ko ti e ma awon ijosin to wa ninu osu kokan baba tin so happy hijra na ka ma salaye awon anfani awon eko awon ojuse awon ijosin eyi to farapamọ sinu gbogbo awon osu yi osu Muharram yi Anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam anabi je kama ola to nbe fun osu yi ta ba ri ta ba wo ro Anabi wa Muhammad sallallahu alaihi wa sallam no hadis afawa Abu Uraira radiyallahu ta'ala anhu kolon ko ba ayo ni si wa ani nabi sallallahu alaihi wa sallam qala afdalu siyami ba'da shahri ramadan شهر الله الذي تدعونه المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وجشاء الله محمد صلى الله عليه وسلم وجشاء الله مباني آوة الله لجو لن يأوى أشو رمضان وناني آوة تي أمان با ني أسو تي أمكو ني محرم الله أكبر يعني تما سيبقى تي أباو الله تنبفون آوة رمضان تاباتي ووتا awe to tun lola ninu awon awe agbagbo re o na ni awe inu osu ta wa yi ti a mo se Muharram bakana ojise Olorun oba ni wa afdalus salat ba'da al-farida ta ban soro nipa irun irun to lola julo o na ni awon irun oran yan ti won pa wa lase kaki irun asunba irun aila ìnú àlàásírì ìnú mọgírìb àti ìnú ìṣáì àwọn ló lájùlọ ní gbogbo ìrún ẹni tí ò bá kí eléyìí ẹlẹ́ṣẹ̀ ní mùsùlùmí àmọ́ ta bá ń sọ̀rọ̀ nípa ìrún wo ló tún lọ́lá lẹ́yìn ìrún ọ̀ràn yẹn sọ̀láàtú lẹ́yìn òun náà ni ìrún tá a máa ń dá òun mọ́jú lóru tá a máa ń jí lóru kírun òun náà là ń pè ní kìyàmù lẹ̀ òun náà là ń pè ní tahajjud èyí tá a fẹ́ mú yọlò nínú ọ̀rọ̀ ànábì sọ́lọ́lọ́ àlùsálẹ́m òun náà ni pé shaharul muharram siyamu muharram afdalu siyaman ba'da siyami ramadan àwẹ̀ ẹnu oṣù tá a wà yìí ó mà lọ́la lẹ́yìn tá a bá ti mú ọlá àti ramadan kúrò torí pé òun làgbà èyí tó tún lọ́la lẹ́yìn ramadan òun náà ni ká gbàwẹ̀ nínú oṣù muharram oṣù muharram yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe fi yé wa nínú alqur'an al-karim suratu tauba a'udhu billahi minash shaitani rajim بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله باتي ولا رجع الله نداجو داجو أنكا أوسو تيو ما جاء أدوكا لا تيو دولون وبوا مجيلاني لا تيو باتلون تيدا سماتي لي oṣù méjìlá ọlọ́run ni yóò máa jẹ ọdún kan allahu akbar nínú àwọn oṣù méjèèjìlá yìí àwọn oṣù mẹ́rin kan bẹ́ẹ̀ tọ́lọ́ ń pè wọ́n ní oṣù àbọ̀wọ̀ muharram ọjọ́ kan náà àwọn oṣù náà kí nìdí tọ́lọ́run fi pé oṣù yìí ní oṣù àbọ̀wọ̀ ọlọ́run ní fàlàyé àtàlímọ̀ òfin yìí ní àǹfọ̀sàkùn ẹ kò gbúdọ̀ ṣàbòsí fúnra yín níbẹ̀ ẹ kò gbúdọ̀ fara ní ọmọ làkejì ẹ kò gbúdọ̀ pamalẹ́kùn jayé ẹ kò gbúdọ̀ fìyà jẹ aláìṣẹ inú oṣù yìí oṣù àbọ̀wọ̀ ni kódà ẹ gbúdọ̀ gbé ogun tira yín nínú oṣù náà mẹ́rin ni wọ́n ṣùgbọ́n muharram nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ara ọ̀tọ̀ ni kí nìyí tá a fi sọ pé ara ọ̀tọ̀ ni nítorí pé ọlọ́run ọba tí ọlá rẹ ga àdọ́fà o ilà nafsihi tashrifanla ọlọ́run ọba ṣàfihàn oṣù yìí sọ́dọ̀ ara rẹ̀ láti fi bu iyì kún oṣù náà gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe máa ń ṣe ìgbà míì ọlọ́run ọba sọ pé فليعبدوا رب هذا البيت اما جوسف فون ọlọrun oba to ni le yi kaaba ile gbogbo ile ọlọrun lo ni gbogbo masalasi ọlọrun lo ni ṣugbọn ọlọrun safiti kaaba so do ara re tashrifan la lati fi bi iye kun kaaba be na ni ọlọrun safiti rakumi anabi soli so do ara re ọlọrun fa qala la um rasulullahi naqatallah pe akun abu rakumi to je ti tọlọrun gbogbo àkúnmí tó kù náà kò sẹ́ni tó ní kò sẹ́ni tó dá wọn bí kì bá ṣe ọlọ́run á jẹ́ kí gbogbo àtọ́lọ́run bá ṣàfitì ẹ̀dá rẹ̀ kan àbí nǹkan kan sọ́dọ̀ ara rẹ̀ tó sì là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń túmọ̀ sí fún wa ju ipò nǹkan náà bí nǹkan náà ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run anábì sallallahu alayhi wa alihi wa sallam bàtà nàbí ń sọ̀rọ̀ nípa oṣù muharram yìí ó sọ ó sì ṣàfitì oṣù náà sọ́dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala nígbà tó ti ṣe ọlọ́run ọba ní afdalu siyami ba'da shahri ramadan shahrullahi alladhi tad'unahu almuharram awe ti o lola leyin ramadan o na ni awe osu ọlọ́run ti a mọ̀ sí muharram gbogbo osu to ku tọ́lọ́run ni ṣùgbọ́n ọlọ́run látòrí àwọn anabi sallallahu alayhi wa sallam ó ṣàfiti muharram sí ọ̀dọ̀ ara rẹ̀ láti lè jẹ́ ká mọ̀ wípé osù yìí lápọ̀nlé ó sì níyì níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala oṣù muharram yìí àwọn àwẹ̀ wo ló ń bẹ nínú rẹ̀ àwọn àwẹ̀ tó ń bẹ nínú rẹ̀ nìwọ̀nyí pàápàá jùlọ nínú oṣù tí èèyàn máa ń gbà àwẹ̀ púpọ̀ oṣù muharram jọ kan àwẹ̀ monday àwẹ̀ thursday àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù ojú ọ̀run ọjọ́ funfun ayamul bid a kò gbọdọ̀ fi ṣeré nínú oṣù ramadan nínú oṣù muharram torí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ oṣù náà púpọ̀ ó sì nífẹ̀ẹ́ iṣẹ́ olóore púpọ̀ níbẹ̀ gẹ́gẹ́ bó ṣe kórira kéèyàn máa ṣe lọ́hùn nínú oṣù náà àwẹ̀ kan wá ń bẹ nínú oṣù yìí tá ń pè ní sọ́ọ́mù yaomi aṣọra àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù muharram yìí kí ni anabi sallallahu alayhi wa alayhi wa sallam kí ni anabi sọ nípa àwẹ̀ náà nínú hadith àfọ abu huraira kọlọ́run ọba kí ọba wa kẹwọn kó sì bá wa yọ ní sí wọn wọn ní anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi je kama wi pe se ri wasiyamu yawmi ashura ahtasibu ala allah an yukaffira sanata allati qabla anabi sallallahu alayhi wa sallam anabi ni gbogbo enikeni to ba le gbawe ojo kewa ninu osu ta wa nbe yi ojo kewa un o na ni ojo Thursday eyi to nbo yi Thursday ti nbo yi oni o ku si ojo kewa ninu osu Muharram Allah akbar e wa anu Olorun lori wa nipile gan yomul khamis awe sunna nbe to e ka gba nijo na o tun wa se ko nge ojo Ashura ti se ojo kewa ninu osu Muharram ojise Olorun ba ni en to ba gba Olorun oba ti ola re ga yo pa ese odidi odun kan yo pare funitom ba pa julo awon ese kekeke teyan ma nfoju re na to le ko ni lese ni waju Olorun Olorun oba yo se kini o yo pa gugu ere pelu awe ojo kan ninu osu yi Allahu akbar odo we ni kokan wa o e ma je kakan ma wo osu yi gege bi okan ninu osu nu calendar lasan e je ka ri gege bi osu isin Olorun osu ijosin osu ti Olorun oba silekun aforiji nle fun eru re ni osu Muharram latara di eleyi ni ja Nabi sallallahu alaihi wasallam to fi dawa loju bi pe en to ba le gba ojo kewa ninu osu yi ojo kewa re un o bo si deede yawmul khamis ojo Thursday eyi to nbo yi to je sari ba si ma je sahur nani eyan de sinu to run ba ti wo o pari eyan ti janfani ihadanu ese odudu odun kan papa julo awon ese kekeke al imam an-nawawi rahimahullah kolon ba ko ba yonu sima ko ba ke won won ni yukaffiru kull adh-dhunubi as-sagha'ir yukaffiru kull adh-dhunubi as-sagha'ir wa taqdiruhu yaghfiru dhunubahu kullaha illa al-kaba'ir won ni olon ba subhanahu wa ta'ala gbogbo ese pepe teyan ba se fodidi odun kan eyi ti nbo ke odun yo to pari Olorun ba yo pa awon ese pepepe ohun yo pare fun to ba le gba we ojo kewa ni osu Muharram won wa taqdiruhu won to mele ni wi pe yaghfiru dhunubahu kullaha Olorun ba yo saforiji gbogbo ese onitohun illa al-kaba'ir afa awon ese nla nla nikan ki si ni ona abayo ese nla nla o na ni keyin o tora aforiji keyin o tuba ṣùgbọ́n àwọn ẹsẹ̀ kéékèèké téèyàn ò kà kún àwẹ ọjọ́ kan yìí yóò pa odidi àwọn ẹsẹ̀ ọdún kan yóò parẹ́ allahu akbar ẹ̀yin ẹrú san ọlọ́run oṣukuru láàárọ̀ bàkún ẹ jẹ́ ká dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba alahari ni'imati al-azima lórí ìdẹ̀ra tó tóbi èyí tọ́lọ́run ọba ṣe fún wa torí pé ja'ala allahu lakum uju al-khayrati muta'addida wa abwaba at-ta'ati mutanawwi'a Olorun se oju pona se olore ninu esin wa o po regede bo siri kan se o ri mi se bo se kan o se mi ninu awon oju pona se olore tolorun fi jinki wa ninu esin wa yi okan niru awe ojo Ashura ke ba si salaye fun wa yi ojo yi ojo awe ni e je ka jina sin tawon eyan ma saba ma nse tawon ma npe ni ojo kayo kayo onje lawon eyan ma fi je ninu asha ṣùgbọ́n ninu esin in ti won ni ka ma se ni pe ka gbawe ni ojo kewa eleyi ni o to sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ba wa ni a se ma gbawe yi awon afa won ni ka ma wi pe ona meta ni gbigbawe yi lo pin si o ona la koko ona ni an yusumul muslim yawma ashura faqat keyin o gbawe ojo kewa yi lo nikan keyin o dagba lo nikan won ni ko si laifi eni ti o ba lagbara ati le se ju be lo to ba ti le gba awe ojo kewa yi nikan o ti to o na o se sunna elekeji an yasuma ma'ahu yawman qablahu aw yawman ba'da en to ba wa lagbara o le gba ojo kesan ati ojo kewa abi ko gba ojo kewa ati ojo kokanla to ba rorun fun be imma ko gba ojo kesan ati ojo kewa abi ko gba ojo kewa ati ojo kokanla ona keji teyan le fi gba awe yi ni fe to ba lagbara ona elekata ona ni keyan o gba ojo kesan ko gba ojo kewa ko si tun gba ojo kokanla eri nkan be on meteta yi
0: téèyàn bá lágbára rẹ̀ èèyàn lè ṣe é láfiri pé ẹni tí ò bá lágbára rárá kó gba ọjọ́ kẹwàá nìkan ẹni tágbára rẹ̀ bá gbé pẹ́ẹ́lí sí i kó gba ọjọ́ méjì ìmọ̀ ọjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá àbí ọjọ́ kẹwàá àtijọ́ kọkànlá èèyàn lè gbà bẹ́ẹ̀ ẹni tó bá wá ní kápá ju eléyìí lọ ó lè gba ọjọ́ mẹ́ta o kó gba ọjọ́ kẹsàn-án kó gba ọjọ́ kẹwàá kó sì gba ọjọ́ kọkànlá eléyìí ni ọjọ́ wednesday tó ń bọ̀ ìyún lọ́jọ́ kẹsàn-án ọjọ́ thursday òun ni ọjọ́ kẹwàá ọjọ́ friday tí ń bọ̀ òun ni ọjọ́ kọkànlá bó ṣe tún wá rí òun náà ṣe mọ̀ wípé tí a bá níjọ́ friday ó jẹ́ ọjọ́ kanlá ọjọ́ kọkànlá ọjọ́ saturday yóò jẹ́ ọjọ́ kejìlá ṣe mọ̀ pé ọjọ́ kẹtàlá tún ni ọjọ́ sunday ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún òun náà ni ọjọ́ mẹ́ta tí èèyàn fi máa ń gbà àwẹ̀ ayamulibid a jẹ́ pé téèyàn bá ti gba ti ọjọ́ friday mẹ́ta ń tán mẹ́ta míì tún bẹ èèyàn ó gbà ní sunday monday tuesday subhanallah ẹ wo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore rẹ́gẹ́dẹ́ tó ń bẹ nínú oṣù muharram yìí àwọn olùmọ̀ wọ́n jẹ́ kó yọ wá wípé àǹfààní tó pọ̀ ó ń bẹ níbi eléyìí afọ́wà imam ahmed bin hanbal alayhi rahmatullah kọ́lọ́wọ́n bá kó bá ayọ̀ ní sunwọ̀n àwọn ń sọ ìdí àti ọgbọ́n tó ń bẹ níbi kéèyàn ó gba mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n wá kọ́lọ̀ ahmed mubayyin ahda ila lisiyami thalathati ayyam wọ́n ní afọ́wà imam ahmed bin hanbal àwọn ń ṣàlàyé ìdí tó fi jẹ́ pé kéèyàn ó gbàjọ́ mẹ́ta gbàjọ́ mẹ́sàn-án ìjọ́ kẹsàn-án ìjọ́ kẹwàá ìjọ́ kọkànlá wọ́n nítorí pé fáyín ní ṣàbà àléyé awàlù ṣahar torí pípa mi ń bẹ èèyàn lè má mọ ìgbà wo lóṣù yìí bẹ̀rẹ̀ kó ṣe wípé ìjọ́ kejì lèèyàn ń pè ní ọjọ́ àkọ́kọ́ àbí kó ṣe wípé ìjọ́ kẹta lèèyàn ń pè ní ìjọ́ kejì ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látara bí oṣù bá ṣe yọ sọ́dọ̀ wá sí wọ́n tó bá wá rí bẹ́ẹ̀ sọ ọmọ thalathata ayyam wọ́n ní kó ní tọ̀hún ó fẹ́ kan gbàjọ́ mẹ́ta wà innama yaf'alu dhalika liyataqayyana sawma at-tasi wal 'ashir wọ́n ní kò sí bó ṣe wulẹ̀ kó rí yóò bọ̀ sí ìjọ́ kẹsàn-án àti ìjọ́ kẹwàá so yẹn túmọ̀ sí wípé èyí tí anabi sallam gbà òun ni ọjọ́ kẹwàá anabi sallam wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé tó bá di ọdún tí ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe wá ní ọ̀rọ̀ anabi sallam tánabi sọ wípé wàlà in baqitu ila qabil la asumanna at-tasi'a òjíṣẹ́ ọlọ́run ọba ní tí ọlọ́run ọba mi o tó bá ṣẹ́ mi kù tí mo bá mọ ọdún tí ń bọ̀ láyé kò ní mọ ní ọjọ́ kẹwàá nìkan o màá gba ọjọ́ kẹsàn-án pẹ̀lú rẹ̀ eléyìí kó fi lè yàtọ̀ sí al-yahud torí pé àwọn yahudi ọjọ́ kẹwàá yìí náà àwọn náà máa gba àwẹ̀ ní ọjọ́ un ìgbà tí anabi sallallahu alayhi wa sallam bí wọ́n léèrè pé ẹ̀yin yahud èyí ṣe tẹ́ ẹ fi ń gbà àwẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù muharram wọ́n nítorí pé ọjọ́ yìí náà ni ọjọ́ tí ọlọ́run ọba la anabi musa alayhi salatu wa salam lọ́wọ́ fir'aun àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n wá ní ọjọ́ yìí àwọn fi ń gbà àwẹ̀ láti dúpẹ́ fún ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ní awala lẹ́tọ̀ sí anabi musa ju ẹ̀yìn lọ ìdí nìyí tí anabi sallallahu alayhi wa sallam fasọ́mọ un nabi sallallahu alayhi wa sallam anabi wá gbà àwẹ̀ yìí fa amara asuhaba obi siyami anabi sì gba àwọn àlùmọ́ rẹ̀ náà láṣẹ pé ká máa gbà á ló fi jẹ́ pé àwẹ̀ ọjọ́ aṣúra ọjọ́ kẹwàá ní oṣù muharram yìí òun ló kọ́kọ́ jẹ́ àwẹ̀ ọ̀ràn ẹ̀yàn síwájú kí ramadan kó tó dé àwọn mùsùlùmí ọ̀ràn ẹ̀yàn ni wọn ò gbọdọ̀ má gba àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù muharram yìí ṣáájú kí ọlọ́run tó ṣe ramadan lọ́ràn ẹ̀yàn ṣùgbọ́n tó lọ́run wá ṣe ramadan lọ́ràn ẹ̀yàn tán ó wá kúrò nípò ọ̀ràn ẹ̀yàn aṣúra ó wá di àwẹ̀ náfìlà títí di àsìkò tá a wà yìí lọ so látara àdí eléyìí ìgbà tó wáyé anabi sallallahu alayhi wa sallam wọn bí anabi léèrè pé ṣé kìí ṣe pàǹkọ ṣe àwọn yahudi báyìí nítorí pé àwọn ni wọn máa ń gbà àwẹ ọjọ kẹwàá nínú oṣù muharram anabi sallallahu alayhi wa sallam anabi wa ni la in baqitu ila al-qabil tí ọlọ́run bá sẹ́mi kù di ọdún tí ń bọ̀ la asumanna at-tasi'a èmi á gba ẹyọ kan sí i sí tèmi màá gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá papọ̀ láti lè fi yàtọ̀ sáwọn yahudi tó pẹ́ yọkan ni wọ́n ń gbà arimújáde ń bí wípé ẹ̀sìn islam ó fún wa nígbà láàyè tá a bá rí àwọn èèyàn kan tí wọ́n ń ṣe nǹkan tó dáa tí ọlọ́run ọba ò lòdì sí tí ọlọ́run ọba ò ní àmọ́ ṣe tí sunnah anabi ò sì ta kó kó sí láì fi o a lè kọ́ ṣe dáadáa látara ẹnikẹ́ni lókùrùgbà tí dáadáa yìí t to le bi daada afesin to si le bi daada fun ijomolu abi sugbon pelu majemu wipe a ko gbudo ri itoka kan ninu oro olohun abi ninu sunna nabi sallallahu alaihi wasallam to ne ka ma se nkan yen abi ka ri apanupo oro awon afa to lodi si nkan na to pe ni bida ti o ba ti se eleyi ko si life nbe tori pe olohun pa nabi lase pe wa muru bil uruf gbogbo awon nkan to ba je nkan daada olohun ba ti pa o lase ko pa awon eyan lase re elekeji o na ni pe ta ba ri pe daada kan be awon eyan mi na nse awa na nse to ba ti wa dabi eni wipe daada won ti fe fiti sodo awon eniyan kan ti won ede ese ni re awa gbudo tun se nkan mi kun ti wa ti o fi yato si iru eleyi ta won yen se idi ni eta nabi sallallahu alaihi wasallam la nabi so wipe la in baqitu ila qabilin ti olohun ba ba so mi ju odun ti nbo lo la asumanna tasi'a emi o gbe yo kan kun ti mi khilafan lil yahud lati le yato sawon yahudi so yen tumo si pe amoye nkan mi to leto sugbon awon ta ri ti won se awon oluyapa ase olohun ni ta wa ba fe se awo fi nkan kan kun ti wa ti o fi se kini o ti o fi yato se ti ti won ninu awon eko ta ri mu lara nabi wa muhammad sallallahu alaihi wasallam amo bi olohun ba se kadara re odun ta wi na ko pada ba ojise olohun oba laye sallallahu alaihi wasallam ko ba nabi laye ta nabi fi jaye laye o ni ya pe nu fi wa laarin awon afa mi tan fi so pe ah ta ashura ni ka ojo kewa ni ke ma gba nitori pe o ni kala nabi gba ojo kesan to so yi ko pada gba awon afa mi wa ni rara anabi ti daniyan re ko ba laye ni lawon afa fi wa pe sona meta ko mo ba daru bo ba si pe ojo ashura ni kan lo le gba ojo kewa ko si life nbe to ba si le gba ojo meji yala ojo kesan ati ojo kewa ni abi ojo kewa ati ojo kokola ni meji un sunna le yan se na bo si se mete ta le yan le ko papo ka gba ojo kesan ojo kewa ojo kokala onitohun on lo bejo lori tori pe gbogbo to le mu iruju abi iye meji wa onitohun ti yanju re so latara ade eleyi e je ka mo wi pe anfani lanla lo nbe fun wa ninu osu muharram yi lati gba awe pupo awe monday nbe nbe thursday nbe nbe ojo kesan onijo wednesday ti nbo ojo kewa onijo thursday ojo kokanla oni ojo juma to ba tun di ojo sunday ati ti bo si ojo ketala ojo monday onijo kerinla ojo tuesday on tun ni ojo kedogun ti a mo se ayyamul bidh e ja gbiyanju ka sise olore ninu osu yi ka beru olohun ka jina si ese abi allah subhanahu wa taala ele ti awi olohun jo ki o se wa ni anfani laye ati jo gbende alqiyama wa sallallahu wa sallama على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما
5: جزاكم الله خير الجزاء ابلون بانتو بلا كوبا شدا دافو شيخ فلاد استاذ الدكتور لكم يدي سيكوني افتو الله ورعاه جاو داسي لي لي قدر السنه ايتو تكمل سي يغوبا لو اقوري اون لاتي غبو مون لاتي تارو fun anfani awati abafẹ pe won lati bere ibere yala lori ile ti won ba so ile ni abi awon kan mi na to do se pele oro esin wa e ja ku won so ni number yi 0803615 4254 le kan 0036154254 ori number ni ala anfani ati pe won si olugbo olo lati bere ibere ani ri jubai lo lori eto yin eto wa albayanu fun ti toni abelomba n to bere ko to aju ojo mejo lo اسمي محمد جابر لوكو تيمي ابو احمد تيام فاسي بيدغلي فاوي بي السلام عليكم ورحمه الله وبركاته

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: sincere radio adabite it for that FM ya ki pe e ka bo sori akoto itu idile mi dile e salafia ni abayin asoku bi ojo ojo seri e se bi e tu se da ko mo ani ojo mi tori ina la se wa ademo pe tori ti wa na le se joko ti radio yin ni akoko yi e ma worry we not disappoint you and it's time we break back lori programming ti ni pe ke ko tuni asu ti dele ni bi a se ma di awa igbimo igbimo lori tabili yi ni le se adabite it for that FM
1: igbimo wa je oba je
0: gẹ́gẹ́ bí a ṣe mọ̀ kan máa ń sọ nípa ìpa pé ní orí ètò yìí àwọn akọrin tó ní ṣe pẹ̀lú ìdílé

0: so àwọn family ọkọ ẹ náà wá sọ pé lẹ́yìn ìgbà tó ti rán ọmọ lọ sukú bí ó ti wá ṣe wàá ẹgbẹ́ òjíṣẹ́
1: meeting.
2: Ṣeri tí ọba da ọda. Ṣeri example kan tó make yìí kì í ṣe nǹkan tó burú nínú pé kíyàn báyàn tọjú ọmọ
3: àsálágbà tọjọ
2: sọ ìyẹn kò sí nǹkan tó burú nú ẹ máa gbọ́ mi n tí mo fi sọ bẹ́ẹ̀ lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà tó jẹ́ pé kò bímọ tí ò bímọ rárá ọmọ ló máa sín ẹlòmíín wà tí ò bímọ rárá tó jẹ́ pé ọmọ ọlọ́mọ yẹn ló gbé débi tó wà ní títí dèní ó wà dáadáa bẹ́ẹ̀ kò sí tó burú nú ẹ̀ àwọn eléyìí tó burú bẹ̀ ni pé kò tọ́jú ọmọ tán kò ti tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí alágbàtọ́ ọmọ kọ́mọ yẹn wá yí ojú padà kọ́mọ rí ẹ kọ́ wá lọ wo ẹni tí ó ti bí pé torí pé ẹ̀jẹ̀ o ẹni ìlú bí mi o tipẹ́tipẹ́ kò dẹ̀ná ní ẹ̀ kò rí kọ́ wá di pé ó ti wá ga tán ó ti ríṣẹ́ ó ti ṣe gbogbo ẹ̀ tán ọwọ́ sẹ̀ mọ̀ pé ìyá àwọn nílé
0: wàhálà ṣẹlẹ̀
2: àbí bàbá àwọn kan lílé yìí ìyẹn ló burú jù ìyẹn burú
0: gidi
2: ìyẹn ni ọ̀dà rárá ṣùgbọ́n ẹlòmíín wà náà tó yẹ pé ọtọmọ ó ṣe gbogbo ẹ bó ṣe wù ó ṣe tán ọmọ náà dẹ̀ rí kọlọmọjẹ àbí ọmọ tó jẹ pé kò ní tọjú èèyàn àbí kọlọmọjẹ àbí ọmọ tó jẹ pé kò ní láàánú òbí tọmọ bá ti láàánú òbí kò sí inú òbí gan ó dùn ṣùgbọ́n tó bá yẹ pé ọmọ tí ọ̀nà àánú òbí tó jẹ pé òǹgan ló bi tí ọ̀ láàánú ẹ wò wẹ́ mọ̀ pé ṣé ọgbọ́mọ ìtọ́ ni àbí ta ló bi ṣé ẹ̀yìn lẹ́sìn bí wọ́n á máa bí sẹ́yìn lẹ́ bí ọmọ yìí tó jẹ pé ọmọ ọlọ́mọ tó tọ́ ni ọwà jẹ pé yóò àmọ́ ṣe dáadáa sí ẹni o ìlú gángan lọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ṣe ti sọ lẹ́ẹ̀kan pé ìlú gángan ọba ó lè kọjú síbòmíì ó lè kọ̀yìn síbòmíì ṣùgbọ́n gẹ́gẹ́ bí jẹ́sí bó ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣe rí àwọn kan wà pé ọjọ́ mọ́gẹ́ tó o ti máa rí tó wá wò pé o ò lè fẹ́ ni tí o ti bẹ́ á single father kádàrà mọ ṣẹlẹ̀ ńgbà mí ẹ ẹlẹ́sọ̀rọ̀ ẹ wéètì ẹjẹ̀ sọ kádàrà mọ ṣẹlẹ̀ ńgbà mí tó jẹ́ pé ibi tó lọ ń tu ọ̀ sínú pé ibẹ̀ aṣẹ́rẹ́ òkè aṣẹ́rẹ́ ẹni tó jẹ́ pé ó ti fẹ́yàwó kínní ìkejì aṣẹ́rẹ́ èèyàn fẹ́ èèyàn mí tó sì tó ń rí ọkùnrin ni ó ti fẹ́yàwó àkọ́kọ́ ó ti fẹ́yàwó ẹ̀kejì aṣẹ́rẹ́ obìnrin mí títún wá ń ṣẹlẹ̀ kẹta ṣẹlẹ̀ kẹrin kí ló dé ṣùgbọ́n ó ní rẹ̀ ibi tí kádàrà bá ti
1: èyàn sí kádàrà gbà mí
2: ó máa ń ṣẹlẹ̀
1: kò ní ṣaláìṣẹ́
3: kádàrà máa ṣe wọ ẹwọ fúnra ẹ oníkálukú ló yan kádàrà
0: títí
2: ó lè ti fagídí inú ó lè ti fagídí inú ti fi bóyá boy friend ìtọ́jú tó yẹ kó fẹ́ ó lè ti fẹ́
1: kíkì
2: ilé ayé la dé la tẹ wọn kọ ọmọ tó wà padà wà pé ìwọ lọlọ ọdẹ kọ ọmọ mi sá
1: ìkan tí wọn fẹ yàtọ sí kádàrà ó yàtọ sí ra wọn
0: ìyóò máa gbàdúrà dé máa work towards it
3: ìkan tí wọn fẹ ni ipasẹ wàá máa rìn
2: kò sí sáà ní
1: ṣe ẹ tiẹ kò
2: sí tó ń bẹ kò sí tó ń bẹ kò sí tó ń bẹ kò
0: sí tó ń bẹ kò sí tó ń bẹ kò sí tó ń
1: bẹ kò sí tó ń bẹ kò sí tó ń bẹ ẹ rí pé ẹ ń bá wo social media lẹnu níbẹ̀ tàyè there is a popular pastor kan tó sọ pé kò ṣe gbogbo èèyàn ló máa fẹ́ single táwọn èèyàn bẹ̀rẹ̀ sí àtàkì lọ́dún ló sì pé àwọn kan wà dẹ́gbẹ̀kọ́ láti fẹ́
3: most at times nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹlòmíín ní nǹkan tó fẹ́ ṣe yẹn àwa gbé wá síta kẹ́lẹ̀ kọ́kọ́ cast ẹ̀ because ó ní part tó fẹ́ follow nígbà tí wọ́n ṣe wọ́n ní ọ̀hún lè ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ọ̀hún lè ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o oníkálukú ló mọ̀ bọ́ ṣe máa ń fi ẹrọ sí abẹ́ kí
1: ló sọ náà abẹ́ ẹ̀kọ́ ṣẹ́ ìjọṣẹ́rí ń tà ń sọ yìí kò ó lè jẹ pé by mistake ni ọmọ ṣe wáyé ó lè má jẹ ìmí dẹ̀ lè wà tó ẹ pé wẹ́ bóyá wọ́n going to marriage tó tọ́ bóyá things did not work out wọ́n dẹ̀ bára wọn sọ̀rọ̀ wọ́n lọ wọ́n á pàdé ẹlòmíì ó lè pàdé ẹlòmíì yẹn kó ẹlòmíì yẹn ìyẹn ò sọ pé bóyá pé obìnrin yẹn ò dá àbọ́kùnrin yẹn ò dá but n tó yẹ kó ṣẹlẹ̀ ni pé kájọ máa wò síra wọn kájọ wò káwo n tó ṣẹlẹ̀
3: ọkùnrin tí o bá ti ìwọ tó bá fẹ́ single mother tó ní ọmọ single mother ó ṣòkó lọ́mọ single father tó fẹ́ tó bá fi mú ẹ̀yìn méjì padà separate road lẹ́wà ẹ wá pàdé ẹ wá marry ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ ẹ wá bímọ

0: mọ mi leleyi
1: hun yàtọ̀ sí ọmọ wa bi
0: o yàtọ̀ sí ọmọ wa tó ń gbọ́ mi now ọmọ tí mo bí ẹnìkan bí fún mi tí ìyẹn ti sán lọ ọmọ mi leleyi o mọ ọmọ mi nìyí now o bí ẹnì owó náà bímọ fẹ́lòmíì bóyá bàbá yẹn náà sán lọ ni tó yẹ pé kò rí mọ́ àbí bóyá nǹkan kan ṣẹlẹ̀ o wá torí pé ò ń gbọ́mọ bọ̀ yẹn o need láti ní sùúrù kó o jókòó dáadáa kó o dẹ̀ wá re tí ìbá ṣe bẹ́ẹ̀ lọ gbé ọmọ rẹ fún ìyá ẹ kọmọ bẹ tọjú ẹ.
1: Ẹ kí bọ̀bọ̀ yẹn náà gbọ́ ọmọ tiẹ̀ náà lọ fún ìyá ẹ̀ náà.
0: Kẹ́ni
1: ìrọ̀
2: ọkọlọ lórí
0: ayé
2: akọlọ lórí ilé.
1: Ẹ ti gbàgbé wípé
0: o ní láti ṣe dáadáa.
1: Ẹ gbàgbé tí ọkùnrin ò bá ṣe dáadáa. Plus or minus obìnrin á spend more hours ju ọmọ yẹn lọ.
2: Ṣẹ́rí alàgbàjọ́ ọ̀dà ti sọ fọ́fọ́n lẹ́ẹ̀kan tí mo rí dìmú ń bẹ̀.
1: Ṣẹ́rí
0: obìnrin ni
1: ẹsẹ wẹta kí nǹkan tó wá sọ
2: fún ẹ o tó o bá fẹ kí nǹkan da ọwọ obìnrin ló wà tó o bá fẹ kí ọkọ tó o fẹ kó ọmọ ẹ kó
0: ọmọ
2: tiẹ
0: mọra wọn
2: ọwọ ẹ náà ló wà òun láti tọjú ilé yẹn òun láti ṣe ilé yẹn ní ọkan tí wàá ṣe obìnrin mọ bóyá máa ń walk towards ọkọ ọkùnrin
0: bẹẹni
2: tó bá dẹ ti walk towards ọkọ ọkùnrin wọn ni wàá kó ọmọ yẹn pọ̀ mọ́ tí wàá jẹ́ kí ọkùnrin yẹn kó lè accept fún sí tó burú bẹ̀ I can do it èèyàn lè ṣe kò sẹ́ńtì òṣìṣẹ́ pé o gbọ́ ọmọ wa a dẹ̀ ti jọ fẹ́ra wa tó o bá ti ṣe dáadáa kò sí tá à ní da adá o gbọ́ ọmọ pọ̀ a dẹ̀ máa tọ́jú wọn pọ̀ so ọwọ́ obìnrin ló wà méjọ́lè
1: so
0: nǹkan tó yẹ kó
1: sọ
0: yẹn náà
1: ti
0: dà
1: tí obìnrin bá
0: pọ̀
1: tí o bá ti níwà tó dá
0: òun náà
1: lọ́gbọ́dọ̀
0: fi ní
1: ìwọ ẹwẹ́ lọ́wọ́ àárọ̀
2: lọ́gbọ́dọ̀ kó ìwà
0: ẹ̀kọ́ ló máa dìtá mi ìgbà
1: ọmọ
0: obìnrin yẹn ní padà lọ bí ó ti wá ọ̀pọ̀ wọ́n ti dàrú nìyẹn báwo lọmọ tí mo bí sílẹ̀ ọmọ tí mo bí wọ́n lè pè máa gbọ́mọ mi nì ọmọ tí mo bí wà á máa ṣe ní tí ọ̀dá sí àbí wà á máa tìtì àbí wà á ṣe pé kíni màá wá sọ pé báyìí tí n bá ti tó o bá ti kó ọmọ mi tó o ti rí ajẹ́ pé báyà ò tí ì ṣetán ni ọkọ padà ọ ò tí ì ṣetán ni o.
1: tí o bá sí action kì í sí reaction because mo fẹ́ kó mọ̀ ní ẹ tí o bá sí action.
0: ìná ni action gbọ́dọ̀ wá látọ̀dọ̀ obìnrin yẹn
1: tẹ́ ẹ ọkùnrin yẹn kò ti wá
2: àbí no. ní action gbọ́dọ̀ wá lọ́dọ̀ ọkùnrin náà
0: kò gbọ́dọ̀ wá yes
2: yes kò gbọ́dọ̀ wá but any action ọwọ́ obìnrin ló wà.
1: tí o bá sí action kì í sí reaction but wípé káṣọ wá wá láti ibì kankan báwọn expect reaction tó máa ṣe.
0: obìnrin yẹn gbọ́dọ̀ behave ní ọkọ yẹn tí ọba behave kò sí báyìí pé ọmọ yẹn papọ̀.
2: ọwọ́ obìnrin ló wà ní pé ṣẹ́rí most times in the house obìnrin ló máa wà nílé obìnrin ló ní major things nínú ilé for instance ibi kí ló ti máa ń bẹ̀rẹ̀ ibi pé ok mo fowó oúnjẹ lẹ̀ wọ́n dáná oúnjẹ bóyá ẹ̀jẹ̀ ń rùn kanra ọmọ tó gbé wá láti ibìkan ó fún lóúnjẹ dáadáa ọmọ ọkọ ẹ tí ò ń ṣe tí wọ́n bí bóyá ẹran ẹ̀ rí ké ibi tó ti máa ń wọ́ bá wáyé yẹn but káàpọ̀ o ti ṣe tó o ti
3: ti wọn
2: ikọ̀ tó o mú ní mu pé èmi kọ́ mu bí
3: ilé
2: ọkùnrin náà ò ní rí yẹn because tí ó ní tiẹ̀ tí ò bá gbọ́n ìkìn
0: inú ò ní bàjẹ́
2: kọ́kùnrin náà tó bẹ̀rẹ̀ sí máa wu ìwà tí ò ṣe a ti máa rí àbí kó ti máa gbọ́ nǹkan kan so in tí ọkùnrin yẹn bá ń rí tó dẹ̀ ń gbọ́
1: action ni mo ri action wa
2: de so obìnrin gbọ́dọ̀ ti máa make sure pé you are on the level ground
1: dada
2: so that tó o jẹ́ kí any action kó jáde rárá ọmọ ọkọ ẹ fà á múra dada kó tẹ̀ ju tẹ̀bi gba pé.
1: ṣẹ́rí yẹn that's what I'm saying tó bá jẹ́ single father or single mother jẹ́ kí terms and conditions ní kẹ́tọ́ wọ márèjì yẹn
3: clear
1: because kò ní dákẹ́ wá wọ ọbẹ̀ kó wá ní ó sọ fún mi pé ọmọ tó bí yẹn
2: ní obìnrin
1: rẹ̀ máa ń lé ọ ní kókó ó sọ fún mi pé kìíní kan
2: sí kìíní kan. terms and conditions yẹn kọ́ ni kókó but our behaviour continuous behaviour.
1: ṣé ọ̀pọ̀ pé tí
2: o bá ti sí
1: ìgbésí
2: ayé
0: ẹ̀yẹ́kì
1: ẹ̀yẹ́kì òun gbọ́ ni. ká ìdí márèjì yẹn láti bẹ̀rẹ̀ àkàbẹ́jù kò sí bọ́ọ̀ yẹn fẹ́ ṣe.
2: kí ló máa gá ìdẹ̀jú àwa.

0: behavior.
1: That's what I'm saying. Terms and conditions, my one. Kiss you, I call to repay, or just single father, or just single mother, over body, I don't know why. Over your car, we can accept anything.
2: At times, intimate, getting so story come.
1: The Lalo. So I'm sorry.
2: Look by me, I won't bring my manipulator.
1: Okay, ma'am.
2: Idilele.
0: Obirin lo le te.
2: Story kan wa to je pe okunrin kan wa o ti bi omo. Obirin kan na wa o na ti bi omo wa fera won bi omo kan. Gege ba se so yi.
0: O wa je 3 omo.
2: They now focus on that omo kan ti won se bi.
0: E oko abi.
2: Awon meji.
3: Awon meji.
2: O ti na focus on that. On that eyo kan yen. Wait. On wa focus lori yen. Omo yen pe okay, won se side ti yawo. Again, it's by your motto, Koa. What folk on she, oh, she, you know, about she, oh, my dear. Oh, babe, get me late. Go sing a cantoli. She in your struggle. Own struggle, like, wait, when you go, can you go? Anything one told you, yeah? Told your motto, be was in your call. Eh? Oh, no, she, oh, I depot, no, oh, it depot, no, Danny. So Benny and don't told you about by a go up, papa, mama. Oh, my one, so my baby, so tell you back. In that hour, so we pick a told you one by now. Eh, told you our more long take beauty, I will be well and told you. Now, eh, told you what, no man, no, you are money, my. In Yanko, you tin in Concon
0: would be
2: totty shelling, Larry, ever Larry, old Benny, I talk on here.
0: Only she quite will bring it if he take.
2: Iti bon so ni yen
0: fi dauri o
2: dauri o ko yen ati of course
0: okunrin eni ogbon
1: kini awon mo iru eyan wo la won mo yen gan ade behave well e je ka won
0: wo behave well omo baba yen ni
1: yeah
0: iwo lo e ko to won to mo ba behave well which means you are not doing your
1: responsibility
3: for your mother
1: to omo se kini ko bi osan
0: o si bo mo se ma buru to bo ti ma ya papa lagito obi o ko contribute
2: si ben
1: pastor to be lo drugs
0: pastor ye contribute to si
2: ben
1: o ko gin gbadura fun
2: igba to ye ko moju to omo yen o le ma moju to
0: awon gege bi awon to nse awon psychologist awon to ma nse oro itojo omo gogo o ni stages ta omo wa ti different echo o lati fun won igba to ba kilo fa to ye pe igba kan wa da won se ta je pe awon pastor lo ya
3: giran
0: nigba ta wa ndagba awon pastor lo ya giran ju mo ri omo pastor mi lo kan to pe awon gan na loyun na boyun na fomo loyun idine ni pe se ri won ma nfi ile ti won laye igba yen ni o won ma nfi ile ti won sile ma
3: ramoju
0: to je ile ise olohun ise olohun o de ka bere lati inu ile
3: beni
0: gugu gba na ti ma nfi ile ti won sile ngba yen ta ma lo se ise ise olohun lo lo se o to pe ile onile ni won mojuto o sese yin pada ni to pe awon omo awon pastor se ri pe tori te ba lo most of the church nse ri pe won tin ni won ni awon omo olumo e man se orisiri program even for awon pastor for awon kini kan so isin no se yin pada iru gba ta dagba gba tori mo ran ti gba gbada omo pastor to loyun ko se yen kan ko se meji idire ni pe won man fi le won le ngba yen
1: gba mi ko le kin se be o
0: into one sabe se laye igba yen ni bo o tin yi pada nisin
1: nisin no
0: for instance it's something I witness one thing
1: you get so yen is not like won lose nisin because while the pastor is reading Genesis or may think of Matthew the New Testament so they think ahead of our parents one you go see go say okay I read about a girl to so say baba won ni virgin no go there no problem e be virgin o there do okay e be arin yen lo nko si o there change the other side o le ni virginity ti daddy o ni o for life ni o
2: to ni o
1: so she baba yen ni o ko omo yen se lo ti pe won fun ni training o wo pe e be ride mo fe corner
0: so baba yen ma ka jesus lo won ti ka matthew ti lo revelation owo baba
2: yen lo se owo bi
1: yen lo se wa o wa lowo
0: e owo bi lo se wa
2: and then tori kini kan wa to je pe ero topic ta soro re yi o gbodo ni iba soro ko to di pe e wonu marriage
1: that's what I'm saying get terms and conditions
0: pa pa julo ero condition te le
2: seriously e gbodo ni iba soro la ni
0: iba soro
2: sugbon iba soro yi o bi okunrin mi wa sa okunrin mi wa sa to e pe a so fun yi pe a mo gbe omo wa sodo mi e ti mo wi pe
3: eni o fe
2: mo gbe omo wa
1: lo wa choose ba
2: bo ya ya re
3: mi o
2: fe won ma wa choose pe boy am kin fe ni a ki ma fe
1: bo so mo po okunrin to ba je single father
0: sugbon ti iru oro be ba ti jade
1: o mi pe omo ti e na o ni duro ninu leyin
3: be ni
1: gba pe ko ni fe
0: o ni oro be ba ti jade
2: o na le mo duro
0: in fact that means negative signs in
1: jade o be ni o live a new life
0: where
1: because one if the single father is saying that don't bring your child
2: the reason is the
1: one omo yen no
2: be single father o don gba mi obirin lo ma nfe o fe ki omo wa lodo ohun to je pe okunrin te ti ri e pe single father ni o nikan lo de ngbe o single father bo omo to bi o ti wa lodo iyawo e to fe to bi mo fun e je ti bayen bo single father ni o wa fe owo na wa fe elomi o wa ni komo komo ti ebo abi komo momo ti ebo ewo kini yen na so that's why we iba soro gbodo wa laarin okunrin yen ati
1: obirin yen terms and condition o gbodo wa
2: omo mi o
1: baya spell it out
2: omo ti mo bi o si lodo mi understand so o wa lodo en ti mo fe en ti mo fe tele so won wa nbo wa ni o nko mo o momo bo
1: so
2: to ba wa okay pelu mi ma ni okay
1: mo ko won bo
2: ti o ba ti wa okay pelu mi ma ni
0: iru oro terms and condition in case you receive terms and condition ni pe there kini o le change at any point in time
2: benny
0: for instance boya okay o ni pe ma mu omo e wa rara wa bi mu lo
1: o le ma
0: wa bi te wa mu lo yen boya odo grandmother bi gogo grandmother ti dagba boya oku e sha lati
2: a pada retrieve omo yen omo ya pada wa
1: no no sha mo pe lati bere
0: condition ti change yen
2: o ti change
1: sha mo pe ti condition ba change lati bere
2: o ti wa
1: mo ti condition ba change wa mo pe okay this is what happened
2: reason
1: and reason only reason yen ko ipo o wa ni o mo fe asinku mo da o iwo emi na asinku fa bo nkan to wa nbe ni pe to ba ti wole mi o awon ma ma sun sinu yara awon ma sun sile nbe awon ya daya awon ba ti lo si school lai aro awon ma lo school olosan to ba wa oke pelu ewa
2: ba ti wa private school mo be mo mo te mi lo
1: so ati bere mo lo ko ti ajo na o ti pe kai la se fe se
2: oro nla ni kile yi
1: o la ga ti ka o ka awon comment to wa bi
2: time o deep
1: tawa can be only the only reason I can marry single mother is if I'm a single father also so you people have not seen someone that is still going back to a baby father secretly all in the name
3: you know too what
1: fear atijo remember once they bear always they bear Taiwa Kimbi Olaboro de Olamileko Oloye
0: Oni
1: hello good afternoon to you only for me I can marry single mother but for me I will let you know what I want and also if I'm a single father I will let you know what I want from you for my child and you so if, with that if there's agreement then it can go ahead so that's the thing e ma ti spell it out out ni ki se pe ah o mo ri ori kini lo mo wa le kan yen oro to so yen mu nu bi mi 081 081 081
2: ba ka da ra e ni
1: o ka da 62
4: ti oko e ti ku to de pada lo fe oko mi pelu omo merin ti o mu wa fi bi oko toko de n toju e ti won de understand ira wa for example ebe bayi omo omo aburu yawo mi wa lodo mi o n se gege bi baba fun to ma de wa dola to lo ba ni kokona ti mi mo dije folorun to understand lo mata ti toko de ma de understand ira won
1: e se adupa
2: je yin si niyan sa
4: zan
1: now olamide oni I think I'm seeing beberu yes you are seeing me
2: be de seun
1: is the one that say somebody ori oko lohun lo lohun lo lohun lo ri mari
2: o le mo ri wa o adara ni
1: e be ka so e le drop comment yin
2: si hello
1: we reach them
5: e ka so
2: e se o
5: akweto
1: e se adupa
5: akweto no go e se n ba lo e o da gidi gan ṣugbọn ki oko niyawo to ti bimo fun ri gbogbo to ba ti bimo fun ri omo o ki ṣarun to ba lo je pe mistake wa wa pe ko wa fe yawo yen mo to fe pada fe mi ko je ki yawo to n fe fe yen ko mo pe ohun ti bimo ri o tori o bo se wa lara obirin lo wa lara okunrin esisi mi ti le gboyun to ba se wa pada wa fe yawo ko ni le pada so fun oko to fe fe yen pe ohun ti bimo ri sama ko sama wa lo jo jo la tomo yen wa pada wa le pe iwo ni ya mi wahala sele ninu le yen bo ba de ye pe laarin oko na ni wahala sele so o ye ki awon mejeje understand lo matter e to yen yan ba ti se mi se ko salaye fun
1: ikeje
5: pe bye bye bo se ri ni
1: olale kan o ni eku eto nkan tan so ni single father single mother won wa bi mo
2: ogbo mo wa
1: but now to treat the children baba fe ko mo lo private school omo titi e o ni omo ti yawo npe wa ko lo jealousy mi school alale
2: eyan le tu
1: ele ka so ibi ti argument to wa ni e
2: ma
1: pe mi o
2: ko ni tu mo
1: tori ori o to
2: so pe nkan ai mo baba yen
1: tori ko ori oko ori oko abi oko
2: baba e ti baba e ba mo po fe lo si private school corner now
3: ele ka so
6: e ka so
2: e
6: ka so akwe ekweto
2: ese
6: keri iwo ro den so e go wa lara temi gan
2: ese
6: gai tengo
3: akwe
6: fine mo mo pe wa ni bi mo kan tele reason omo e gaga mo go no go to see boy in private school tengo by the time ti omo wa o ja di secondary school wo po le ni re re so e believe pe omo yen ngba ti o jade kan lo se so na se to wa mo lo so daje eleku ipo na ni iko na ni na wa gba mo wa se mo lo so do baba e omo ti mo wa no wa mo lo wa te mo lo so do abe o le ti tok eji fine pe ti nge mo ba le pe omo yen mu ni mai so ro yi o fe se wedding o je ki gbo
2: totan
6: o je ki gbo ile wo ti a to mo lo bi se pe okay o do mo pa lo mo gan gan pa ni ko fe to mo yen pelu o me ni o kọ́nà ni gbogbo ẹ̀nà ẹṣẹ́ gan ọlọ́run ó pà pẹ̀lú wa.
2: Ẹ ṣe yàrá àgbà fún ẹ ti rí
7: òkè òkú lò
1: kú lò kú
8: lò kú lò kú lò kú lò.
1: Peter Oluwaṣina Ayomi Igbalade ó ní woman must be totally submissive if if they want me kò yé mi bọ̀wọ̀ we saw a message Peter Oluwaṣina Ayomi Igbalade ẹlẹ́ ẹ̀ka sọ. Hello.
9: Hello, ẹ ká sùn.
1: Ẹ ká sùn.
9: Oh, láti òde ìrẹ̀lẹ̀ ni o.
2: Ọyà ń gbọ́
1: orúkọ yí.
9: Mr. Ogbiki.
2: Ọyà dá.
9: Ẹjọ́ mo fẹ́ bèrè kékeré kan.
2: Ọyà.
9: Lórí single mother àti single father. Tí èèyàn bá ní ìyàwó tí òun pẹ̀lú ọba gbẹ̀bì kan tó ń gbé bí ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n tó sì ń ṣe ọkọ àti ìyàwó. Ṣé a lè pè wọ́n ní single father àti single mother
2: ni?
1: Àti oríṣẹ́ bá gbọ́kọ̀ lọ sí Port Harcourt ìyàwó wà láàárọ̀.
2: Oníyàwó.
1: Ọjà náà.
7: Kò sí wàhálà
1: lórí ẹ̀. He's a married man now. He's a married man and a married woman.
7: Àjọsọ ti wà ń bí yẹn.
1: Ọ̀nà àti jẹ́
9: lọ́sùn. lẹ́ẹ̀kejì
2: ọyà ngọyin
3: ngọyin
9: gẹ́gẹ́ bí a ṣe sọ tí èèyàn bá fẹ́ fẹ́ obìnrin tó ti ní lọ́kọ tẹ́lẹ̀ tó dẹ̀ ti bímọ tọkùnrin náà tó bá fẹ́ fẹ́ ọkùnrin tẹ́lẹ̀ tó ti bímọ òun pẹ̀lú àwọn méjèèjì gbẹ̀gbọ̀n ní àjọṣepọ̀ pé ókè mo ti bímọ rí o ṣé wà fẹ́ mi ni àbí ò ní fẹ́ mi táwọn méjèèjì bá ti gbà kò ní sí èdè àyedè láàrin wọn ṣùgbọ́n tẹ́lẹ̀ kó bá fi tiẹ̀ pamọ́ tí ò sọ fún tẹ́lẹ̀ tó dédé gbé wá ọkọ̀ yẹn lè kọ́ pé òun ò gbá wọlé o pé kó máa gbé lọ sí
1: táwọn wò lórí ó dàpá ó dàpé mix up yẹn ti fẹ́ dàpọ̀
2: ẹ̀wọ̀n tí ọkùnrin ẹ̀
1: kàn yín náà sorry let me explain kì í ṣe pé wọn ò mọ ahmed wọn ní ọmọ mọ wá kọ oníkálukú gbé ìyàwó gbọ́mọ tiẹ̀ wá ọkọ náà mọ́mọ tiẹ̀ wá wọn àjọ bímọ ìkan again ọkọ wá sọ pé ọmọ tèmi o school olówó tó wà all right
2: ló fẹ́ fọmọ tó ń sí o
1: ọmọ tó mi sí o
2: táàjọ bí
1: rárá o
2: àwọn
1: méjèèjì àwọn méjèèjì yẹn àwọn tí ọkùnrin méjèèjì school ọ̀tọ̀ ni o bọ́ títí ẹ̀ yìí fi sí ọ̀tọ̀ so nǹkan tá à ń wò lórí ètò lẹ́yìn kì í ṣe pé àwọn wọn mọ̀ kì í ṣe pé ọkọ
2: wọn mọ̀ àwọn méjèèjì mọ̀ wọn bímọ pamọ́
1: surplus
2: ẹ wo tí máa ẹ̀kan yẹn sọ ó ní agbára ọlọ́run ká mọ́ ká sẹ́rí ọ̀pọ̀ ńgbà míì tí èèyàn bá tọ́jú ọmọ tó mo fi sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ní ẹ̀kan wípé ọlọ́run ló mọ ọmọ tí ó sì ni ọlọ́run ló dẹ̀ mọ ọmọ tó lè tọ́jú èèyàn torí tí ẹni yẹn sọ lẹ́ẹ̀kan ìgbà míì tó yẹ pé ẹ ti tọ́jú ọmọ tán ìgbà tó wá ṣe tó ti kàwé tó ti ṣe ọ fẹ́ ṣègbéyàwó ìgbà yẹn náà tó mọ bàbá ẹ̀ náà sọ pé kí bàbá wá yá o bàbá ẹ̀ rí o wá jókòó wá sojúṣe ẹ̀ àgbà yẹn wá tó mọ̀ ìyá ẹ̀ wá nọ́nọ́nọ́ ẹ wọ tẹ́ni yẹn sọ ó ń ṣẹlẹ̀ dáadáa ní tó ń ṣẹlẹ̀ ni náà tó máa gbé yẹn tó bì rí.
7: àrọwà tá a lè pa fẹ́ni ẹni pé ṣe rí nkan mímọ wà tẹ pé àkànṣe fọlọmù kákan gbà pé àṣe fọlọmù
1: tó lẹgbẹ
7: ṣe ohun tí ò dáa ni.
1: kò dáa bọ̀ ṣé wọn pọ́kùnrin ẹ báyìí ó fi ìgbé he felt cheated.
2: yes na
7: of course is that cheating.
1: some way somehow ọmọ yìí náà lè padà wá wò ó pé èèyàn kan ló náà tọ́jú mi o ṣèbí o fẹ́ jókòó as bàbá níjọ wẹ́n ni ẹ jókòó now. But that doesn't put you in the space of èèyàn kan tó ti tọ́jú
2: mi. bọ̀ kí wá ṣe kíru ẹni bẹ́ẹ̀ ọmọ mọ̀ kìí ṣe pé kí ló ẹni bẹ́ẹ̀ mọ̀mọ̀ pé ọ fẹ́ ṣègbéyàwó o
7: ẹni tí ò
2: dáa ẹ wọ́n gẹ́gẹ́ bí ọmọ tó jẹ́ mọ̀pẹ́ ń tọ́tọ́ ẹ lélẹ́yìí ó nílì láti lọ́ọ́ bá gbé àmọ́ fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣègbéyàwó kódà kọ́ máa gbémọ̀ ẹ̀jọ́ gbé papọ̀ ẹ̀jọ́ síbì kan náà mọ̀ ó nílì láti lọ sọ fún pé bàbá ẹni tí mo rí gẹ́gẹ́ bí bàbá lélẹ́yìí wọ́n lọ sọ fún
7: ìwà tí ò da
2: gbá àti kóbìnrin yẹn tẹ bá lọ wò dáadáa obìnrin tó jẹ́ tó bí ọmọ yẹn náà
1: ò
2: ṣe dáadáa obìnrin yẹn ò ṣe dáadáa.
1: ẹ ká gbé kọ ẹyọkọ ká máa lọ.
2: ẹ ká sàn.
9: tọ́mire olú ìsìjọlá olú sọ̀rọ̀ láti ọ̀hún.
2: ẹ ṣeun
9: tẹ́rí wàhálà tí ọ̀rọ̀ síngú padà síngú wọn. ọ̀rọ̀ síngú fa àmì síngú padà kí ló léèyàn kúrò nílé ọkọ tí ọkọ ìjà síngú bọ̀dà ẹ̀jọ̀ kí ló lé ọkùnrin kúrò nílé ìṣekúṣe ojú kòkòrò ìranù síngú padà ẹ̀jẹ̀ wá wo ẹwọ ọmọ tí àwọn síngú padà tún bí nìyí àwọn ìdàgbòrò rú wọ̀nyí o yes ẹwọ àwọn ọmọ tí síngú padà ń dí ọkọ ogógó ò balẹ̀ àwọn ọmọ rẹ ò níṣẹ́ pẹ́lẹ́ ọmọ ogó òtẹ̀tún mi ò gbọ́ pé ádámù tó jẹ́ bàbá lọ́wọ́ ó jẹ́ síngú padà rí
1: àwọn aláṣọ
9: tàbí ẹ̀fà tó jẹ́ síngú padà rí ọlọ́run dá ádámù ó fi ẹ̀fà ó fi tì í gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àwa ìrísìn bí ayé ṣe ríìsìn bí òde òní ṣe rí àwa lọ wáyé ra lọ dádúró wọ́n pọ̀ ń da o síngú padà síngú mọ́dà wàhálà náà dá sílẹ̀ sáyé o kọ́ lọ kó gbà wá o kọ́mìnrin ní ìjọba látọ̀wọ̀ ẹ ṣe o
7: síngú mọ́dà pàtì
1: ṣẹ̀rí
2: kọ́lọ̀ ọ̀hún sáà
1: lóye àkíní kan àṣìwọ́n ọ̀dọ̀ àrà ẹ̀tọ̀ fún ọ̀tà láti wò gbà tí wọ́n tún wọ́n ṣe pàtì divorce yìí
7: tó lóye ṣe ẹsẹ̀ rí kíní ẹ̀ ń tọ́ ẹ ká fi ojú tó ní ìsìn this issue of single father single mother single
1: parent. but being a single parent kò kì í ṣe àrùn
2: kò kì í ṣe àrùn
7: àrùn ara tí ó yẹ kí a máa sọ fún àwọn tó fẹ́ gbégbèsè àti ṣe
1: ìgbàlódò
2: torí àwọn ọmọ ní forí fasa ọmọ àwọn ọmọ ló
7: forí fa torí ọmọ yóò ní complete
2: ẹ rí ọmọ mi a struggle a sá máa jí a máa dìde o ní o
7: forí fa kò sí ọmọ yóò ní complete ìtọ́jú because ọlọ́run ti ṣe pé àtọkùnrin àtobìnrin ló ẹ kó tọ́jú ọmọ ṣùgbọ́n bí tó di pé apá kan ló ń tọ́jú ẹ aye ma yonle so idi niyan to e ala ti ma ro
2: e ja wa rile as a good thing no
7: e se o e yan wa ejo asise yi e ma je ka je o ma sele mo o e ja ma ru dada ka to gbegbe se o sojo loruko temi
2: ero na be gbegiri
1: lo
2: dada kokona ko do gbegbe se opo ya bi je oda lo ko mi o
1: opo be gbegbe
3: alawi oda loruko temi o do se ton bo
1: Olajumoke Omotoso ni oruko temi e ma je ki agbagbe pe ale e le be ipolowo oja yin wa si ori eto yi this program is open for advert so you can visit our marketing office tell them pe fe place advert yin si inu eto idile
2: ni idile
1: Olajumoke Omotoso ni oruko temi ile wa oni daro o tun do se to nbo

0: Ọlọ́run. Alhamdulillah, me brand new man.
1: Tune into the King of Songs and Blues.
2: Life is good on Adaba FM.
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Bí a ti wáyé náà là ń padà dídùn ní ìrántí olódodo.
6: Ìbùkún ni fún àwọn òkú tí ó sùn nínú Kristi.
5: Nítorí
6: wọ́n ń sinmi nínú làálàá wọn.
5: Fáfúnmiládé ní ìlú Ìdòkè Àgbà kókó lórúkọ ọmọ àtọmọ ọmọ olórin Rachel Oyinlọlá Fáfúnmiládé.
6: Yá bèjì wà mábìlà kí.
5: Ẹni tí ó ṣèkẹ́ṣẹ́gi àwọn ọmọ tó kẹ́ bí kára mọ́ra gbé ọkọ gẹ̀gẹ̀ bí ẹni.
6: Tí ó sì ní ìfọkànsìn fún ọlọ́run ẹlẹ́dà rẹ̀.
5: Nígbà tí ó tó àkókò lójú Olúwa.
6: Ikú wọlé wẹ́rẹ́ ó sì mú olórin Rachel Oyinlọlá Fáfúnmiládé lọlé ní 50 ọdún.
5: 50 years.
6: Lọ́jọ́ ajé ọjọ́ 19 oṣù kẹfà 2003.
5: Lónìí Friday 19th June 2026 ni ó pé ọdún 14 23 years tí ẹ ti fi wá sílẹ̀.
6: À ń ṣe ìrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo torí kò sí ẹni tí ó lè dí àyà àti ipò tí màmá Black fi sílẹ̀ láàrin ìlú àti láàrin ẹbí.
5: Olódodo yóò wà ní ìrántí títí lá.
6: Àdúrà wa ni pé
5: ojú tí ẹ fi ń ṣọ́wa kí ẹ má fi sùn lọ́rùn.
6: Màmá wa olórin Rachel Oyinlọlá Fáfúnmiládé màmá Black yá abẹ
5: yìí.
7: Wọ́n ìhà bálúbálú ẹnẹ kẹ̀ṣẹ̀ yóò sẹnu ìgọ́dí sí ìgọ́dí họ wọn aróró irú tétété.
6: A ó sì máa ṣe ìrántí yín.
5: Honourable Prince Adetile Ìwà Fáfúnmiládé.
6: Aláṣẹ Africa Yoru Concept Limited ni olùkéde lórúkọ ẹbí.
3: Mo ń gbádùn àdàbà.
8: Ọpẹ́ ńlá fún Olúwa ìyìn kànkà fún Olódùmarè.
9: Prayer Center Church of God celebrate 24th anniversary.
8: Léyìí tá a pe àkòrí ẹ̀ ní.
9: Arise, O Lord, rescue our nation. Ṣé àná
8: Ọjọ́ Tuesday 16th of June ni marriage seminar by 4:30 p.m.
9: Wednesday
8: night of praise.
9: Thursday
8: free medical check-up by 10 a.m. pẹ̀lú revival ni 4 p.m.
9: Friday
8: revival kejì ni 4 p.m. pẹ̀lú praise night.
9: Saturday ogúnjọ́ oṣù wa ni gidi gaga àjọ̀dún
8: láti 10 a.m. pẹ̀lú revival ni 3 p.m.
9: Ọjọ́ Sunday 21st wa ni ìdúpẹ́ àjọ̀dún láti 8 a.m.
8: Ogúnlógún àwọn top functionaries
9: sórí lóbalóba àtijọ́yè
8: àwọn olórí ẹ̀mí pàtàkì like BC Aláwìyí Àlùkò,
9: PCCG choir
8: and others ló máa dábìrà.
9: Bàbá Samson Olúwa Mọ̀dẹ̀dẹ̀ àtàwọn afàdúrà jagun tó ti jẹun ẹ̀mí bomi ẹ̀mí wọṣọ ẹ̀mí.
8: Máa ṣírí sàbúrò àdúrà bọ́lẹ̀ wòrò wàrà. Ẹ̀mí yóò fọhùn.
9: Àṣẹ yóò sì tẹ̀lé.
8: Gbogbo àìṣedédé lórí individuals àti talanko tó ń dààmú orílẹ̀-èdè yìí.
9: Ìlọlúwọba yóò ṣẹ́gun ẹ̀ lórúkọ Jésù.
8: Torí fọ́tà ni fáfì yìí àrà ọ̀tọ̀ ló bá dé o.
9: Ní prayer center.
10: Òṣùpá sì di kẹ̀ láyé lọ, sì di kẹ̀ láyé lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì àlàyé lọ. Ogun mátá lọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì àlàyé lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì àlàyé lọ.
11: Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àṣọ kù díẹ̀ díẹ̀.
12: Kò sí
11: owó èlé lórí ẹ o, zero interest ni wọn fowó kan sí lórí. Ẹ lè download app yìí lórí app store.
13: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
14: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
15: So things don't easy for Nigeria now.

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ju àánú wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá.
1: Ó ṣe wọ́n
0: nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́ èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò sówó àyẹ̀wò ẹ ṣá lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀kọ̀ ṣe ti yẹ lápò má bọ̀ kò jẹun.
2: Ayẹ́wò aládùn o, mo gbà bóyá o.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́ ẹ pè wọ́n láàárọ̀ ẹ pè wọ́n lọ́sàn-án wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bọ̀ wá síbi tẹ́tí lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́ ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀kọ́ tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mẹ́nu lẹ̀ agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ́ ẹ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sun ni àìró oorun sun ni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì í.
2: Gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà ojú tí ò lè mú nọ́mbà mọ́.
1: Abọ̀kànjẹ́ àbòkù so ọ̀làǹbọ̀ wá dá lágbára olúwa.
0: Ìwọ́ tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó gbọ́dọ̀ dọ̀ ó gbọ́dọ̀ payọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sanwó àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.

0: bọ́dọ́là fún wa.
1: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù, ó yẹ kí transformer ẹ jí pẹ̀lú ẹ ni, ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ, kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ́ ara yìí.
2: Ojú kì í pẹ́ ṣe, kì í ṣe máa la o, ọ̀nà rẹ máa la o.
1: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tiẹ̀ bá wá lò, kí lohun tó máa ṣe pé bàbá Godíyaba kan gba ẹ̀ nímọ̀ràn?
2: A ní retí, ọ̀nà ẹ̀ máa làṣẹ.
1: Godíyaba Mixo, oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ, tá a lè rí láyìíká wa, àti eléyìí tó jẹ́ foreign, tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwàláàyè wa tàbí fún oúnjẹ wa ni.
2: Agbára Olúwa o.
1: Àfi ọtí àfi pèlò ògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
0: Bóyá oṣù náà lálò, akọ́lọ́lọ́, àgbẹ̀bàbà.
1: Mo sọ pé wọ́n tún na owó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wàǹbí tó jìnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwọn lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí, báyìí kàsá, báyìí káwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín, wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ máa jẹ, àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ máa fi sínú oúnjẹ yín mọ́, tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ dídì máa jẹ lójoojúmọ́, gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú, tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò, ẹ gbìyànjú, ẹ pe nọ́mbà wọn, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ́ bá sì wà níbi tó jìnà, bóògùn ṣe máa dọ́wọ́ yín, ọ máa là á yé yín.
2: Ọba tó gbọ́ àdúrà wọn kan, a ṣe ti yẹ tọmọ kan bá tẹ o.
1: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gbà mọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn, wọ́n dúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn, a tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ̀rọ̀ ìtínú. Bóyá ìsàn lọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ la fẹ́ sí o. Ìmí ìwà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí ìwà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójú tó, ló ti wá da ohun tí ń gbẹ bọ́ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú, ẹ pe bàbá Godíhàbà, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ́ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Godíyaba ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ejẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fún àwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Godíyaba.
2: Ìgbàgbọ́ mi ti rọ mọ́ bàbá gbọ́ tèmi.
1: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akingbóyèwá, olùdásílẹ̀ iléeṣẹ́ Martins Herbal Products tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti ṣe Godíyaba Mixo.
1: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Godíyaba Mixo ti jẹ́?
3: Godíyaba Mixo jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde, àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn baba ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe research lé lórí kí là ń jẹ, kí àwọn baba wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn baba ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bíi 45 tó jẹ́ natural component. Òun là ń pè ní Godíyaba Mixo.
1: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: Baba, mo ye pe a tin ri testimony lorisorisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogun oju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogun oju yi ati pe ki le ro debe te tu fi beyen na kale
1: se ri ngba ta ti godin aba jade la wa ri pe isoro kan wa awon eyan kin lo nse ayewo ayewo ton o se yen to je pe a ti tete mo pe iru esun bayi lo wa lago ara a ti ti gbigbese so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipinpin kakiri gbogbo ibi ti orile ise wa nile Yoruba six states so kan lo ma se ayewo ofe nibe nigba ti won tun bere si se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma n fa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtọ́bọ̀ bàjára fún ẹ kó o yáwó tàbí gbọ́wọ́ èlé ìgbà ń bọ̀.
0: sábà fẹ́ gẹ̀ẹ́tì ogun ojú yìí kí ni process yẹn sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn ẹjẹ̀ǹtì wa lẹ ti máa gẹ̀ẹ́tì ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe àọ̀tá ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ̀ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ̀ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: ìyẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa ma kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tání wọn ní irú glycoma pé wọn ò kí ń reverse gbogbo àwọn tó ní glycoma tán ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpara
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ̀ẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue
0: ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé ìkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: ọmọ kan balẹ̀ o ṣó o bọ̀.
3: ìjà ló jà tó lọ gbàlá fò lọ́dẹ̀ sí ti yọ lẹ́nu.
0: mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn ẹjẹ̀ǹtì wà nípìnlẹ̀ Ondo wa nbí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo ìrànà ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ní hòtẹ́ yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: ok
1: kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide. a wà ní alágbàká níwájú central bank àwọn shopping complex kan wà nbẹ àwà nbẹ a wà ní àrùntúnsì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánrilọ́hún a wà ní valentino ní ondo city a wà ní èkì fm ní táwọn ọbẹ̀ kí fm ẹ̀ dé táwọn ọbẹ̀ rí gbà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn agent wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtì òpa a wà ní ọba àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrí àkókò a wà ní ọwọ a wà ní ọrẹ a wà ní ìdánrẹ.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: ìyẹn níbẹ̀ sì ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́.
0: láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí 080
0: 0806 98 69 98 ǹjẹ́ tún ní nọ́mbà míì tó jẹ́ bí whatsapp.
1: ẹni tó bá fẹ́ pe whatsapp fún wa kán pè wá 090
0: 0906 1 61 66 66 55 38 38 nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 0806 98 69. 98. Tẹ bá wọ WhatsApp wọn, ẹfẹ message wọn is 090-6166-6538. Ní number WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe gbàgbọ́ pé Olúwa ló là kó jọ, má máa ronú. Gbogbo sí ibu sábà.
0: Ẹ ṣeun ṣeun bàbá Golden Haba.
3: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dá lẹ́yìn ìwà ọ̀dà o. Ó ní ṣe oṣù tó ń gbọ́wọ́ jọ.
0: Èmi náà wọ́n sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò ló sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó náà ń fi iṣẹ́ ìran tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: ilé àlejò tágbọ ara tìyẹ ti gbà tó ń fi ọlá kàlàkà lọwọlọwọ kọjá lọ sí olùléeṣẹ golden harbour níbi tí wọn ti ń ṣe àyẹwò lọfẹẹ wọn máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mu kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lóhun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà ètò lè pe nọmba wọn bàbá golden harbour wọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọtọ kan ní ẹ sọ mọ ìdí yín fún wọn kí lóhun tó ń ṣe yín àtìgbà wo ló ti bẹrẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bẹẹ ṣe lè mọ lọfíìsì wọn ni tàbí oríkò ibi tẹyìn wà ẹfẹ wá sí ọfíìsì ẹ kò fẹ lọ ra golden harbour mission ni nọmba tẹ lè pè wọn sí 08086 98 69 98 tó bá jẹ whatsapp ni 09061 66 65 38 ni nọmba tẹ lè pè wọn sí. Golden Harbour Mission program ti tẹ̀síwájú ẹ má yí kúrò ń bẹ́ o.
1: Golden Harbour Mixture. Egbògi tiwantiwa tá a pèyàmọ́ nílànà ayé òde òní. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti ń bẹnu ẹ̀ tún poró kọ́. Bẹ́ẹ̀ ló tún ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nínú àwa bí wọ́ sí. Tó bá do ní ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa takú ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú. Nílé Èkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá pèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé kán jẹ èso, kán jẹ ewébẹ̀, kán jẹ ewé àti páálí. Àwa ni ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì. Pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ ríro rí báyìí ẹ̀fọ́rí túlò àìlèsùn tàbí àìsàn ojú kójúmọ́ ríran kedere. A lọ sí ọrùn àyà ibẹ̀ ni ọkàn wà. Ẹ̀dọ̀fóró kíndìnrín a wá ṣa gbogbo ẹ̀jọ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀ tí tá ń sọ pé fibroblastic tube ẹ̀dọ̀ tí tàbí fibroid a kọ gbogbo àwọn àìsàn sílẹ̀. Níbi àgọ ara tá a máa pè ní private part ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ síbi ẹsẹ̀ arọmọlégún gbogbo ẹ̀ nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà rẹ̀ pátá. A wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Irú àwọn èso wo irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé síkà tá ń jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì ti gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tán pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni tomato tá a máa pè ní tomato wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà. Èèyàn máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣèyàn. A wá kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. A wá papọ̀ a wá fi ṣe oògùn ìlera ara tí a pè ní Golden Harbour Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá. A ti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nigeria Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣèhàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára. Ní Golden Harbour Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbour Mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́ tí wọ́n bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe Golden Harbour Mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì Golden Harbour Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
7: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 080-86-98-6998. Lekan si 080-86-98-6998. Ayẹwo ilera ofe si n tẹsiwaju ni gbogbo awọn ẹka ọfiisi wa.
1: Aha! Golden Herbal Mixture. Egbogi tiwantiwa ta peyamọ ni lanaye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti n benu e tun poro ko. Bẹ́ẹ̀ ló tún ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú rírun wa bí wọ́ sí. Tó bá do ní ti bí ẹgbẹ́lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapu ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Herbal Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ lù jìgà. Ó sì ti wà káàkiri. Ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó ló ṣe é. Pẹ̀lú Golden Herbal Mixture wà lálàáfíà.
3: Life is good on Adaba FM.
8: Live it. My follow-up.
9: ADABA.
8: 89 Adaba.

0: ní ọ̀tẹ́gbẹ̀ yẹn street
1: òkè àró
0: ayọ̀ ní bus stop
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0055176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè

gbogbo ẹyin tẹ ṣiṣẹ tí kò sí èrè nínú rẹ. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀. Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Wọ́n lè ṣùpalẹ̀ inú ayé rẹ. Ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0059785. Máa bọ̀ lórí òkè ìyanu.

0: Life is exciting on Adaba FM.
1: Mo ń gbádùn àdàbà.

0: Double two, one zero, zero two.
1: Lekan si 080
0: 080
1: 60 22 22 10 10 02 02
0: Boya ide to wa ni owo e n wo pe ah akureji na die e le pe mama NRI ni e mama wa see this office address o wa ni Princess Adedoja Aderonmu Junction iyen wa ni opposite Coco store ni owo number te le pe ni
1: 081 081 34 34 47 47 43 43 47 47
0: lekan si 081 081 34 34 47 47 boya eje to wa ni isu akoko e so pe owo tu jina akure jina abi okito pa tu jina ani Mr. Lamale Adebuwa office address one ni o wa ni Buwa Com Lifeline Stocky Store number 38B Oyara Isua Akoko Ondo State phone number one ni 090 090 33 33 54 54 10 10 00 00 090 090 33 33 54 54 10 10 00 00 090 090 33 33 54 54 10 10 00 00
1: Atuni
0: representative kan ni okite popa o iyen la pe ni mama wa bayo address one ni o wa ni number 1 Apata New Side B okite popa Ondo State this is our phone number 080 060 70 35 41 41 36 60 080 067 70 35 41 41 36 60 080 067 70 35 41 41 36 Mr. Stelly Joe Global Ventures address one number 114 College Road opposite Ilaje High School iyen wa ni Igbokoda phone number one ni 080 070 60 60 61 61 42 ebuya gbogbo address ti a wa so yen e wa so pe o jina si because boya wa ni ugbe akoko ani representative sibe eyan ni Mrs. Adejumo Aro address on wa ni opposite community secondary school along Epime Road ugbe akoko Ondo State phone number on ni 070 070 38 20 57 47 ẹ ṣe olóòtú
1: adúpẹ́ ọ̀dà ẹjẹ́ ń wá bèrè bèrè eléyìí a ti sọ̀rọ̀ nípa ìlera wípé ọ̀kan lára nǹkan gbòógì tí ilé iṣẹ́ NRI ti ẹgbẹ́ lọ́wọ́ nìyẹn àyẹ̀wò ó ṣe pàtàkì nínú ìlera kò tó di wípé a mọ ibi tí kùdìẹ̀kudiẹ wà lágọ̀ọ́ ara ǹjẹ́ tiẹ̀ láwọn ẹ̀rọ tí ẹ fi ń ṣe àyẹ̀wò.
2: ẹ ṣeun olóòtú
1: adúpẹ́ o.
2: a ní àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tó jẹ́ pé a fi ń ṣe àyẹ̀wò nílé iṣẹ́ wa ní gbogbo àwọn ọ́fíìsì tí ẹgbọ́ tá a dárúkọ yìí gbogbo ibẹ̀ ni a ní machine tó jẹ́ pé a fi ń test àwọn èèyàn àti ẹ̀ ń fún yàn lóògùn láì jẹ́ pé a ṣe test fún yàn so a máa kọ́kọ́ ṣe ká fi wo condition ara yẹn then after àwọn supplement yẹn a dẹ̀ máa ràn wá lọ́wọ́ láti make sure pé a sọ ara yẹn di ọ̀tún padà so test machine yẹn nígbà tá a bá ti gbọ́ tewé tegbò kò ṣe pé à ń dá fáńbẹ̀ so machine ìgbàlódé òun náà là ń lò tẹ bá wá fúnra ara yín tẹ bá ṣe àyẹ̀wò inú yẹn á dùn á gbé gbogbo nǹkan tó ń ṣe èèyàn lára gbogbo wa la nídìí ẹnìkan lè sọ pé mọ mi sí kò síbi tó ń ṣe mí ẹ wá check ẹ wá wo condition torí bá a ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni condition ara wa ṣe túbọ̀ ń deteriorate ẹ pé ó máa shrink but iléeṣẹ́ náírà á fún yín ní nǹkan tó yẹ pé ara yín á fi máa jí pépé tí nǹkan tó ń dènà àrùn inú ara tó máa wà well boosted yẹn immune wa so machine yẹn ó wà nígbàkúwà tẹ bá wa.
1: to o da ko to ri pe ma yonda yin lori akanse to yi

Ayaba 88.9 FM. Awolu Solu Deropese.

0: ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbon yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíà fíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbò wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: o ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá wọ́n fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀rẹ̀ kan tó fẹ́ bí mí sápẹ̀ mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa ja nfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wa le ba wa si odo mi ka wa ja nfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: a o ma ti eri ni gboro lenu ojo meta yi
6: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
7: agbori ise lo si je lobe se wo gbo nipa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo edalenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

0: tiyín.
1: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbò kẹ́bìnrin nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbò. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo ní ilẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́ta ní Yọ́là, ibẹ̀ ní ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn wá jàǹfààní Fẹ́mi Alágbò. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ wà lọ́kàn o, tẹ ẹ ní pé Fẹ́mi Alágbò aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu, Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbò kọ́. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ̀ nípa àṣẹ Olódùmarè. Gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbò. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Padà, má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
4: Ìtẹ́ṣu tìlú ìkẹ̀rẹ́ ti ọdún 2026 ti ọdún yìí ṣe ojú wa láyọ̀ àti àlàáfíà. Ọpẹ́ ni fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o, ìjẹ́jú ti ìlú ìkàrẹ́ ti ọdún yìí wọlé bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ kí a jó, ẹ jẹ́ kí a yọ̀. Torí ọdún ìjẹ́jú ti ọdún yìí ṣojú wa. Kẹ̀bí ọdọọdún báyìí ni pèrègùn ń rúwé. Ọdún òní débà kan máa rọmọbì lórí àtẹ. Èrèdí nìyí ti kábíyèsí. Ọba Àkárí Mọ́mọ́ di olùkàrẹ́ ọ̀fìkàrẹ́ àti gbogbo òrìgbò. Ìlú Òkèlà ìkàrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi àjọyọ̀ ọdún ìjẹ́jú ti ọdún yìí. Ìlú Òkèlà ìkàrẹ́ àkókò Ondo State. Bí àwọn ètò náà yóò ṣe lọ ní eléyìí. Ní ògúnjọ́ oṣù kẹfà ọdún tí a wà yìí ni ijó tayọ̀ tẹ̀rí-tẹ̀yẹ àti àṣà wa nílùú Òkèlà yóò máa wáyé láàárọ̀ kùtùkùtù. Tó bá wá dàgbọ́ méjì ọ̀sán ni Aláàjì Empress Sami Wonder yóò máa kọ̀lẹ̀ sí wa nígbàtígbà tí MCA1 Olúkojú yóò máa darí ètò ní ọjọ́ náà. Olórí Èrìgbò Prince Dan Suleiman Ismaila Faisama Aláàjì A. Ambali Secretary Akari Ismaila Financial Secretary Prince Tajudeen Ọlọ́nọ̀la Assistant Secretary Bọ̀dé Adépọ̀jù àti gbogbo àwọn ọmọ Òrìgbò lórí pé ẹ jẹ́ ká jó, ẹ jẹ́ ká yọ̀.
5: Apure, are you ready for the biggest pool party experience of the year? Get ready for fun, vibes, and unforgettable memories at the Manux Amusement Park Pool Party. Opening on Friday, the 26th of June, 2026, by 6 p.m. at Manux Amusement Park, Oda Road, Akure. It's going to be epic. Come and enjoy exciting water games, bikini contest, great music, amazing vibes, and loads of fun. Bring your friends, bring your energy, and come make memories that will last forever. Don't miss it! Friday, 26th June 2026, by 6 p.m. Gate pass is 8,000 naira per person. Couple, 15,000 naira. VIP, 25,000 naira. At Manux Amusement Park, Oda Road, Akure. Manux Amusement Park, where fun comes alive.
6: Oh yeah, no kare ode.
7: Kábíyèsí ọwọ́ alẹ́ àdìmúlà, ọwọ́ alẹ́ mọ́rọ̀, ọwọ́ alẹ́ mọ́rọ̀ run àkókò. Òṣòro mi yan pajá, òṣòro mi pípò pẹ́rọ.
8: Yóò ti máa jẹ́ṣu tuntun.
7: Okay. Ní ogúnjọ́ oṣù kẹfà yìí, gbàgede ààfin kábíyèsí ọwọ́ alẹ́ àdìmúlà ti ìlú Ìkàrẹ́. Ní dédé aago méjìlá ọ̀sán, gbogbo ọmọ Ìkàrẹ́ pátápátá porogodo.
9: Nóòde àti nóòfú òde yá.
10: Come let's celebrate our culture, heritage, and pass it on to

0: ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Bí a ti wáyé náà là ń padà dídùn ní ìrántí olódodo. Ìbùkún ni fún àwọn òkú tí ó sùn nínú Kristi.
2: Nítorí
3: wọ́n ń sinmi nínú làálàá wọn. Fáfúnmiládé ní ìlú Ìdòkè àgbà àkókò lórúkọ ọmọ àtọmọ ọmọ olórí Rachel Oyinlọ Fáfúnmiládé.
2: Ìyá àbẹ̀jì
3: Màmá Bíàkì. Ẹni tí ó ṣèkẹ́ṣẹ́gi àwọn ọmọ tó kẹ́ bí káramọ́ra gbé ọkọ gẹ̀gẹ̀ bí ẹni.
2: Tó sì ní ìfọkànsí fún Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀.
3: Nígbà tí ó tó àkókò lójú Olúwa.
2: Ikú wọlé wẹ́rẹ́ ó sì mú olórí Rachel Oyinlọ Fáfúnmiládé lọ lẹ́ni 50 ọdún.
3: 50 years.
2: Lọ́jọ́ ajé ọjọ́ 19 oṣù kẹfà 2003.
3: Lónìí Friday 19th June
2: 2026 ni ó pé ọdún 23 years tí ẹ ti fi wá sílẹ̀.
3: À ń ṣe ìrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo torí kò sí ẹni tí ó lè dí àyè àti ipò tí Màmá Bíàkì fi sílẹ̀ láàrin ìlú àti láàrin ẹbí.
2: Olódodo yóò wà ní ìrántí títí lá.
3: Àdúrà wa ni pé
2: ojú tí ẹ fi ń ṣọ́wa kí ẹ má fi sùn lọ́rùn.
3: Màmá wa olórí Rachel Oyinlọ Fáfúnmiládé Màmá Bíàkì ìyá àbẹ̀.
4: Wọ́n ìhà bálúbalú ẹnẹ kẹ̀ṣẹ̀ yóò sẹnu ìgọ́dí sí ìgọ́dí họ wọn aróró irú tiétí.
2: A ó sì máa ṣe ìrántí yìí.
3: Honourable Prince Adetiléwà Fáfúnmiládé.
2: Aláṣẹ Africa Rioru Concept Limited ni olùkéde lórúkọ ẹbí.
5: Dúró náà kó o tóra mọ́ ti fítámì nìyẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: Data, nourishing minds, sharing happiness for 50 years.
1: Osuba sidike la yin lo, sidike la yin lo. Sondi adi la wama tunse, sidike la yin lo. Ogo mata lo bo, go mara la win, opada ti dopin. Santa baraka son yoku leta, sidike la yin lo. Santa baraka son yoku leta, sidike la yin lo. Kon tuba tuba tuba je, electrical appliances, computer, adi computer accessories, wanta automobiles, wishi kon onta, lo ba sidike ye. Wahala lo do won ama fun lo die die osoosu ni fun ise osu ose ose foloja ose e le so losu meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu meji la te ba ti wa so de daji 50% wa gboja yin fun yin ama so ku die die
2: ko si
1: owo ele lori e o zero interest ni won fo ko se lori e le download app yi lori app store.
3: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun yala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CDCare kini won ki e fun gan kini won duro le lori je la fi ni asoju CDCare ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunola e ba mi ki gbogbo awon ara ile
5: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunola gege bi olotu se daruko application asiriola oni agbo aba
4: okay.
5: Ti a mo si CDCare CDCare RE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe
4: dede
5: mo sanwo die lai ni ele kankan ninu ati wa ma nfun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
4: kini o ko ma se pe fe gbe won ma
5: ni fun lo gbo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati osose meji titi di 40 weeks ogoji osese lati mo sanwo
4: mo be bi nke se won kokko so iye kan le ni won wa gbe oja won wa mo so yoku die bawo won se
5: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu mejila ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe agbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa ni yen sa
4: ikini idi ti e fi se ba npe kawon yen kokko san wule die de to di pe egbe oja fun
5: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san wo die so eni ti o mo osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
4: eleyi
5: yo le mo san wo lo olotu en to si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
4: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin era fun
5: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta mẹta kan sọ fún àwa àwọ wa lọ sanwó rẹ ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípò rà fún mi kò dá nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fún ara yín gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ láì ní dàyín láàmú rárá.
4: Níbo ni ọ́fíìsì yín?
2: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
5: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogu Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ni olóòtú.
6: Ẹ pèsè ìdí kí ẹ sórí nọ́mbà yìí 070-7454-2995. Lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
5: Ẹ ṣeun olóòtú.
4: Ọ̀rọ̀ lẹ́tígbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
7: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
8: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
7: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
8: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
7: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
8: Irọ́ ni o.
7: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí ní ìsanwó rẹ̀ tán.
8: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
7: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù ràn tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
9: CDK making life easier.
10: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
11: Abba ajo oko ti ìbọn ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062-6253 0916062-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide me.
12: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
13: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

0: ẹni bí ẹni lọmọdé ń kawé ìjìbí ẹ̀jẹ̀ já fara wa mọ́ra lápá bí tá a wà yìí ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ọlọ́run ọba mi ò ẹ̀yin àgbẹ̀ mo kọ́kọ́ kí yín mo ṣe yín pẹ̀lẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ lápá bí tá a wà yìí. dégbèga àlàní rere dòmímí remí mo ti wà lápá bí sunbet ń lọ kanlẹ̀kùn mi kókókó mo sì jẹ́ mo ti jẹ́ mo ti wà lórí atẹ́gùn ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pètò iṣẹ́ bẹ́ẹ̀ mo bá ṣe mọ́ ṣe é bá a bá ń fẹ́ kí ìlú yìí ó tẹ̀síwájú kó túbà kó sì mọ́ túṣẹ́ lọ ẹja rú àwọn àgbẹ̀ lágbára torí irú nǹkan bí eléyìí ó tọ́ka kan sára sí iléeṣẹ́ sunbet iléeṣẹ́ sunbet global concept ni mò ń perí bó bá jẹ́ ti ká ṣeṣẹ́ kòkó yìí kó dúó déédé kó dáa kọ́kẹ́ ni ó balẹ̀ kó sì mọ́ tẹ̀síwájú ẹja gbé fún sunbet ó je ṣọ́rẹ́ kòkó ni ká sọ ni better life better nation àti gbogbo àbíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo mo kí gbogbo àwọn òṣìṣẹ́ ilé sunbet lápá ibi tá a wà yìí simply because bọ́kọ̀ bá ń rìn tó ń rìn dáadáa ẹja kan sára sáwọn ẹ́ńjìnì tí ń bẹnu ọkọ̀ yìí ká wá bẹ̀rẹ̀ láti store láti ibi tán máa ń kó gbogbo kòkó wọn gbogbo ẹ̀gbogbo ẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ ká kí wọn ká kan sára sí wọn torí tó bá jẹ́ pé bíi tàwọn ẹlòmíì tí wọ́n máa ń lo polúrú pọ̀ mọ́ sápà tí wọ́n kàn kó gbogbo ẹ̀jọ̀ mọ́ra ní kòkó wọn ò ní mọ ṣe dáadáa ẹ̀bá gbóhùn lẹ́nu àlejò mi ẹja kọjá lọ sápá abẹ yẹn torí àkókò wà bẹ́lẹ́ńjá dégbèga àlàní yàn rèé àlàní tí ògùn ẹni tó ń bá rìn ni ògùn owó kẹ̀m̀bẹ̀lẹ́ tó dùnmọ́lẹ̀ ọkọ lọ́mọge radio boyfriend yàn rèé olúwayé tanátaná wà ọmọ kan ṣoṣo tí yà ń pè ní my children ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀. ṣàbà yín déédé ẹjẹ́ ń lọ gbàlejò mi wọlé nígbà tí ń bá lọ tí ń bá padà dé a wà á ṣí bẹrẹ bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ lẹ̀ bó gan la ṣe lè sọ pá di kòkó wa dajílẹ̀. alright mo ṣì wà lápá bí ẹ kú kalẹ̀.
1: wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí lójúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe god why me torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ sunbet global concept limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja asan gbó fóko wa ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó ojú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á ẹ rántí láti mọ iye pọ̀ lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara jẹ́ kí kòkó gbẹ kó tó tà á nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. iléeṣẹ́ sunbet global concept limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re a ò ní ṣòwò àìjẹrẹ o àmì sunbet.

0: ẹ káàbọ̀ padà lápá bí orí ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá ṣe wà yìí eléyìí tí lè ṣe Sunbet Global Concept tí wọ́n ṣàgbátẹrù àlejò mi ti wà ń kalẹ̀ lọ́sàn yìí àlejò mi mo kì í yẹn káàbọ̀ sórí ètò ẹ bá kí àwọn aráalé.
1: Ẹ kúlé o gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátápátá orúkọ tèmi náà ti yí padà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ Stephen Okunlọlá ni orúkọ mi ẹ ṣe ẹ kú etí gbọ́.
2: Òjòdé ẹ̀rù ń gbóníṣẹ́ ibi, ara tó san ló jẹ́ ó sá.
0: Ọ̀gbẹ́ni Stephen Okunlọlá, wọ́n ti wà lórí ètò yìí pẹ̀lú wa fúngbà díẹ̀ náà. Àwọn ló ṣíde ètò yìí láti ṣàlàyé fún wa gangan nípa ohun tí iṣẹ́ ọ̀gbìn kòkó yìí tó dá lé lórí
2: kan.
0: A kì í yẹn tó kàbọ̀ sórí ètò, a sì nígbàgbọ́ pàtó gbádùn yẹn dáadáa nírọ̀lẹ́ yìí. Ẹ ṣeun ẹ káàbọ̀.
2: Àgbà tó bá mọ yìí.
0: Ohun tá a mẹ́nubá lọ́sàn-án yìí ká mọ̀ bòpò lọlé olóró, òun náà ni ohun tó ní ṣe pẹ̀lú sísọ kòkó pádi kòkó nípa sísọ di ajílẹ̀. Eléyìí ó ṣe èmi gan dégbè ga àlà níbà kan torí ó fẹ́ dàbẹ́ ni pé ó fẹ́ jọ tuntun. Àwọn àgbẹ̀ kan wọ́n mọ̀ sọ pé ó composing rẹ̀ kí ni composing yìí gangan kí lohun tó túmọ̀ sí nínú ohun tá a bá bọ̀ yìí àlejò wa.
1: Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín ẹ kú etí gbọ́. Ohun tí composting tí ó túmọ̀ sí ó jẹ́ àkójọpọ̀ ewéko àti pádi kòkó pàtàkì jùlọ tí a fi ń ṣe
0: bẹ́ẹ̀ni
1: so pádi kòkó tí a fi ń ṣe ajílẹ̀ ìbílẹ̀ sí inú oko wa.
0: Bá a ṣe ń fi pádi kòkó ṣe ajílẹ̀ sínú oko wa ẹ̀yin àgbẹ̀ yìí ṣe rí wípé ohun tá a mú wá lọ́sàn-án yìí ó tọ́ pé kí gbogbo wa kájọ wà ń kalẹ̀ ká lè jọ kẹ́kọ̀ọ́ bó o là ṣe ajílẹ̀ a mọ́ ń lọ sọ́jà a mọ́ ń lọ ra ajílẹ̀ ni owó gọbọi sì ni wọ́n ń tajílẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ni
0: a ṣe wá sọ pádi kòkó dajílẹ̀ kó tó di wípé ẹ bá ń dáhùn ìbéèrè náà eré àgbéléwò wa àbí ṣe sinimá àgbéléwò ká pè é àbí àgbélégbọ́
1: eré àgbélégbọ́
0: àgbélégbọ́ ni ká pè é.
1: Bẹ́ẹ̀ni
0: ẹgbẹ́ asáré lọ sókè lọ́nà iṣẹ́ kan bẹ lókè tá a jẹ nígbà tá a bá padà dé a wà tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ gan ní rẹ̀gẹ̀jẹ̀ fín ẹ kú kalẹ̀.
3: Ọgbọ̀n ọdún lórí oko yìí a kó gbogbo pódi kòkó wa jọ a finá sun a rí pé gbogbo orí oko náà ló mọ́ tóní láì kù síbì kankan iná jó gbogbo orí oko náà pátápátá.
4: Bàbá ẹ mú dáná sun pádi kòkó yín lákòókò tá a wà yìí.
3: Túnde ooo
4: bàbá
3: torí kó o lọ sí ìdánilẹ́kọ̀ọ́ kékeré kan ọwọ́ àwọn ọkọ mi bí ó ṣe ṣoko kòkó nù o.
4: Kí kan ṣe ọ̀rọ̀ lásán o bàbá ṣe rí dídáná sun àwọn pádi kòkó wa ó ní kò ṣe ìrànlọ́wọ́ kankan fún oko wa o kàkà bẹ́ẹ̀ ńṣe ló ń ṣe àkóbá ńlàlà fún àwọn eré oko wa torí bá a bá fi ilẹ̀ ajílẹ̀ gidi òun ni ó jẹ́ bó bá ilé bàjẹ́ sórí ilẹ̀ wa.
3: Iná a máa jó kòkòrò ni ìlànà tiẹ̀ yìí ó tún wá lé díẹ̀ o yóò sì mú wàhálà wá.
4: Ó dà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ já ṣe báyìí ẹ mú sáré oko yín kan ẹ̀yin ẹ lo ìlànà tiyín ẹ jẹ́ kémi náà ó mú sáré oko tèmi kan kémi náà ó fi ìlànà tèmi tọ̀ ọ́ lẹ́yìn oṣù mẹ́fà ká wá gbọ́ nǹkan tílẹ̀ ó sọ.
5: Túnde kó gbogbo pádi kòkó jọ ó gé e sí wẹ́wẹ́ ó sì fún sórí ilẹ̀ rẹ̀ ó da nǹkan bò ó sì fi yókù sílẹ̀.
4: Ó ti dáa báhùn kò sí pàá dáná sun ẹ jẹ́ kí gbogbo ẹ̀ ó bàjẹ́ sórí ilẹ̀ oúnjẹ ńlá ni ó jẹ́ fúnlẹ̀ mi.
6: 3 years later
3: sáré oko rẹ yìí mà wá dúdú ju tọ̀dọ̀ mi lọ ó sì rọ̀ dáadáa.
4: Bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ tí pádi kòkó máa ń ṣe òun lè rí òun ó ti sọ gbogbo ilẹ̀ náà ó ti kó ajílẹ̀ sínú ẹ̀ dáadáa lẹ́yìn tó bàjẹ́ sórí ẹ̀
3: àti igi rẹ̀
4: bẹ́ẹ̀ ni
3: ewé rẹ̀ sì dúdú ó sì ní ọ̀pọ̀lọpọ̀ pódi lára
4: ilẹ̀ ló ń sọ̀rọ̀ bàbá.
3: Fódidi ọgbọ̀n ọdún ni mo máa fi ń gbó gbogbo ajílẹ̀ mi nù.
4: Kò tí ì burú jù báyìí o bàbá kò tí ì pẹ́ jù láti ṣe àtúnṣe.
3: Látòní lọ kò sí jíjó pódi kòkó kankan o a mọ fi fún ilẹ̀ ní oúnjẹ ni ilẹ̀ náà yóò sì mọ bọ́ wa.
5: ẹ̀yin àgbẹ̀ ẹ jáwọ́ pé ẹ̀sùn pàdé kòkó yín kàkà bẹ́ẹ̀ ẹ̀sùn wọn di ajílẹ̀ lẹ́yìn oṣù péréte ilẹ̀ oko yín á ti lọ́ra sí eléyìí tí yóò mú kí igi oko yín ó lókun ere bọ̀kù ni yóò sì sùn yín bọ̀ látara bẹ̀ ẹ tẹ́tí sí àlọ́ ilẹ̀ yín kò ní tàn yín o.
7: Sọ́ńbẹ́ ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja san gbófóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹ̀rántí láti mọ iye pọ̀ lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá.
8: Ẹ na.
0: Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú sètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì.
7: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
9: Ẹ ṣeun lápá bí ọ̀gbẹ́ni Stephen Okunlọlá àwọn ni àlejò wa láti Sustainability Department níléeṣẹ́ Sunbet Global Concept nírọ̀lẹ́ yìí. À ń bà kán bọ̀ lẹ́ẹ̀kan. Ẹ wo lágbájá yìí ó dáná sun àwọn pádi kòkó ẹ̀. A sì rí àgbẹ̀ kékeré míì tó sọ fún pé kó mọ̀ dáná sun. Ẹ̀yin sì ń bá wa sọ̀rọ̀ lórí bá a ti lè sọ pádi kòkó di ajílẹ̀. Eléyìí dùn bó o làá ṣe sọ pádi kòkó di ajílẹ̀ ìyẹn composting bó o làá ti ṣe.
1: Ẹ ṣeun lórí pé kí a sọ pádi kòkó wa di ajílẹ̀ a rí i pé nígbà tí mo sọ̀rọ̀ níbi ìfáralẹ́ kan mo ń sọ nípa pé kì í ṣe pádi kòkó nìkan la máa lò nígbà tí a bá fẹ́ ṣe ajílẹ̀ yìí.
0: Kì í ṣe pádi kòkó nìkan.
1: Bẹ́ẹ̀ni
0: ó túmọ̀ sí pé a lo àwọn nǹkan kan
1: máa lò. A lo àwọn nǹkan tí máa tún darúkọ fún wa ṣùgbọ́n àwọn nǹkan tí a lò yìí ó jẹ́ nǹkan tí a rí ní àrọ́wọ́tó wa gẹ́gẹ́ bí pádi kòkó ṣe wà nínú oko wa tí ó wà ní àrọ́wọ́tó wa.
0: Kì í sànàgà mú.
1: Rárá sà.
0: Mò ń bá yín bọ̀.
1: Tí a bá ń sọ nípa pé composting eléyìí tó jẹ́ ajílẹ̀ ìbílẹ̀ a rí i pé èmi a máa pe pádi kòkó ní èébì inú kòkó torí pé bí kòkó ṣe ń so tí à ń wọ kòkó jáde pádi tó kù yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá ro eré tá a ti gbọ́ yẹn ẹ rí i pé ẹni yẹn ó dáná sun ni ó rò pé tí ó dani ṣùgbọ́n èébì inú kòkó ni kò lè gbógun ti kòkó kò lè gbógun ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn á sì máa gbé ìgbésẹ̀ láti gbìyànjú díẹ̀ wọ́n á fọ́nrú pádi kòkó bẹ́ẹ̀ wọ́n á fọn káàkiri gbogbo inú oko ẹ rí i pé nígbà tó bá jẹrà á bẹ̀rẹ̀ sí ní fún ilẹ̀ ní ọ̀rá á bẹ̀rẹ̀ sí ní fún ilẹ̀ ní ọ̀rá ṣùgbọ́n nígbà tá a fẹ́ gbé ìgbésẹ̀ lórí pé kí a fi ṣe ajílẹ̀ yìí ní tààrà a kó pádi kòkó jọ ẹ jẹ́ kí a máa kà ní ìgbésẹ̀ ní ìgbésẹ̀
0: díẹ̀ díẹ̀
1: bẹ́ẹ̀ni
0: àkọ́kọ́
1: ni pé a kó pádi kòkó ìjọ nígbà tí wọ́n bá ti gbẹ tán a wà gbé ìgbésẹ̀ bóyá bàtà tẹ́kọ̀ wì tí a máa ń wọ̀ lọ sóko bàtà tó jẹ́ bẹ́ẹ̀ bàtà rọ́bà ejò má sàmì jẹ
0: tí wọ́n bẹ́ẹ̀ di orókún báyìí
1: bẹ́ẹ̀ni a lè fi bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mọ́lẹ̀ pé kí o lè rún dáadáa kó lè rún kò dìgbà tó bá rún di lúbúlúbú o ṣùgbọ́n ó á tilẹ̀ rún díẹ̀ ju bí ó ṣe
0: bẹ́ẹ̀
1: tí ò ní dúró lódidi a bẹ̀rẹ̀ sí ní rí pé kíni àrùn ní àárí kékèké a wà bẹ̀rẹ̀ sí ń wá àwọn èròjà míì bí ewé akíntola
0: ewé akíntola
1: bẹẹni ó wà ní oko dáadáa
0: ẹ mọ kọlẹ o ẹyin àgbẹ wa
1: ewé akíntola yẹn
0: lẹyìn tẹ bá ti rún pádi kòkó ìtàn ẹ wà mọ wá àkọkọ ewé akíntola
1: bẹẹni
0: èkejì ńkọ
1: èkejì ewé kan àti à ń pè ní igi agùnmánìyè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jẹ́ bíi mechanic wọ́n máa sábà ń gbin igi yẹn tí wọ́n fi máa ń ṣe bí igi iyè báyìí igi yẹn máa ń ga sọ̀rọ̀ báyìí so gbogbo àwọn ewé yìí a máa hàn ni bígbà tí yẹn bá fẹ́ hàn ẹ̀fọ́ a rí i pé nígbà tá a bá ti kó pàdé kòkó ìkíṣẹ́ pé ibi tá a bá ti kó sí tẹ̀lẹ̀ náà la kò sí ibi tá a bá fẹ́ lò fún ajílẹ̀ yẹn ibi tó bá tẹ́jú dáadáa tí ọ̀gbàrá òjò tí ò lè fi wọ lọ kíákíá a dẹ̀ ẹlòmíràn sì máa gbé bóyá bíi ti ọ̀gẹ̀dẹ̀ láti fi rí pé wọ́n fi dáàbò ẹ̀
0: tí ò ní
1: pé máa ṣan dànù so nígbà tí a bá ti já àwọn ewé yìí sí a wà mú wá bóyá imí adìyẹ tàbí imí ẹran so a kò díẹ̀ sí eléyìí ló máa ràn lọ́wọ́ láti jẹ́ kí gbígbóná ẹ̀ kí ó le jẹ dáadáa so ó tún di nǹkan bíi mẹ́ta tí mo ń dárúkọ yẹn bákan náà
0: ó di ìkẹrin pẹ̀lú
1: pádi kòkó so bákan náà a tún máa nílò iyẹ̀pẹ̀ dúdú ìyẹn ilẹ̀dú gbogbo nǹkan yìí náà ló wà nù oko wa díẹ̀ náà ni so la máa fọ́n sí ní orí nígbà tá a bá tún wá fọ́n sí lórí tán a tún wá gbé ìgbésẹ̀ láti rí i pé awa won omi die si a ri pa ma won omi si
0: yo le tutu loju
1: yo le tutu loju ngba ta ba won omi si a wa bere si ni po po daada ngba ti en ba fe po cement ati yanrin
0: a le lo bata teko wi na
1: beni
0: o mo ba gun yen to ra won mi o so pe yo gun me lese
1: beni teko wi e ngba ta fe fo po po yen eyan le lo bi shobiri ti lati fi po po pe ki o le wonu ara won daada irun ko be ko le wonu ara won daada a tun le fi bi eru die si cheri di ta fi eru si iyepe si abi emi adiye si ni pe ki jije le je daada ni kiakia nigba ta ba se le itan ti a ti ro po daada te pe o tutu lara a de tin ro po daada nigba yen a wa fi ewe koko ewe ogede tabi ewe koko a wa
0: ewe
1: to tobi daada lati fi bo lori lati le je ki o je daada eleyi ni awa ma jina seri laarin bi ose kan si ose meji si owi owo bi ose meta ama lati wa yewo lati tun yi pada ti o ba ri pe o ba gbe ipe ko si omi lare awa tun won omi si a ri pe nigba ta ma wo leyin ose meji si ose meta yen won ti bere si ni yi pada at feda ko tin je die die de pe iru awon ewe yen won ti je iru emi ni yepe gan ni e ni da ibi ti ile dugan wa won ti je mora a ri pe atun wa fi omi die si atun wa tun yi po pada laarin bi osu kan osu meji a ri pe ta ba ma se
0: loju kan na ni o wa
1: loju kan na nbe ni o wa
0: osu kan si
1: meji be ni loju kan na nbe ni o wa so nigba ta ba ti bere si yi pada a ri pe a ma yi pada fun bi ose meji meji ni ose meta meta ni titi a fi je tan pa wa ta ti a fi ni ri padi koko
0: yo fe di yepe nu
1: yo di yepe ni o patapata ti a ni ri padi koko kan nbe rara rara eyin gba eleyi gan ni ati se ajile funra wa o
0: ajile bile
1: be ni tori pe awon eroja nu oko nbe na la si nlo ko si si eni nkan kan bi chemical oyinbo
0: pe a lo kowo ra nkan kan be ko si pe ile iya adua kan lati lo ro mi kan ta won si omi nu oko wa to nsan gbulugbulu o na la fi won eyin agbe se ri pe nkan ki ese rago ta mo ase buruji wo oro wa ifokan bale wa ase nkule wa lo ti e gbe ta ti e mo eleyi o wa ni pe kawon eyan o mo lo ajile gangan mo abi leyin ta ba ti se leyi ko tun nilo pe a tun damu ara wa mo
1: ninu eko oro kan ti a nko ti a npe ni IPM iyen ni pe ilana lati ri pe atoju oko wa ni ati a ko si lo chemical ni aloju a ma so fun wa pe ti a ba fe lo chemical ki o je pe ohun ti a lo gbeyin nigba ta ba ti gbianju awon kan ti
0: awon
1: tarawa arawa ati bile nigba ta ba ti gbianju e titi even nigba ta ba fe pe a fe gbogun ti awon kokoro nu oko wa nigba ti a ba ti lo ajile ibile yi ko nilo ki a bere si n lo ra ajile oyinbo kankan mo ati pe ona ti a n gba fi ajile oyinbo si oko wa ona kan na la gba fi ajile yi sinu oko wa ti a ba te fe sapere wo ẹgbọn ti ẹja fi si koko ẹja kọ bẹrẹ lati boya bi ori ẹfọ tabi bi awọn ewebẹ ki akọkọ ti fi sapẹrẹ o pe boya kini gan
0: ilẹ naa lawọn si o
1: bẹẹni ilẹ naa lawọn si o ti ni bi a ṣe maa fi ajilẹ si oko wa ti ọpọlọpọ awọn agbẹ wa ti wọn
0: mọ
1: so o ti ni iwọn ọpọlọpọ igba mi wọn maa fi ada ada ti a maa n lo egida yẹn wọn a gbe si di koko wọn a fi ibi ti o ba ti gun de ibẹ lẹ ti wa fa ila le ya ti fa ilẹ ti a fi ajilẹ si ti a wa tẹle gbogbo igi yẹn ni
0: nisalẹ
1: ni diẹ yoo wọlẹ si diẹ ẹ wa da bi awọn ewe irawe to wa nlẹ nlẹ ẹ wa da bo so a bẹrẹ si ni fun ilẹ ni agbara a dẹ ma ran koko atawọn igi to wa noko lọwọ
0: eleyi ta wa n sọ iwadun awọn kan ni o tọna fun wa lati mọ gba ilẹ oko wa ko tumọ si pe ka mo gba gbogbo ewe ki gbogbo wa dabi ita waju ile wa o ṣugbọn ka mo ri wipe inu oko wa ni imototo ko mo kan je wipe padi lohun padi nbi igi lohun igi to dalẹ to se gba kan ka ri wipe oko wa o joju ni gbese kini ipa ti eleyi mo n ko ninu ati le je ki oko koko wa ko lokun dada
1: e seun adupe a ri pe idina re ti a fi so pe ki a bere si n lo awon padi wa ti a n yo ni ibawo kaakiri ki a bere si ni fi won se ajile ibile nigba ti padi koko ba kan wa kaakiri ninu oko a ri pe a bere si ni fa aisan orisirisi mora paapaa julọ ngba mi o le je pe buru padi be pe aisan o tẹti ba aisan jade latori igi jade wa iru nkan naa le wa tun wa kojọ si aarin oko nbẹ a ri pe a tun bere si ni gbe aisan wọnú oko si ni awọn kokoro mi
0: awọn padi mi o ti ẹ̀kọ́ mi sinu
1: tẹ́ẹ̀fọ́ ma fún bẹ́ẹ̀ oríṣiríṣi kokoro oríṣiríṣi àwọn ikoda àwọn bí bí eku nkan kan bẹ́ẹ̀ tí àwọn àwọn ẹranko tó ń sáré kiri nínú oko tí wọ́n lè jẹ kòkó tí wọ́n lè banú oko jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi bẹ̀yẹn ṣe ibùgbé nítorí náà nǹkan a gbọ́dọ̀ lu àwọn nǹkan kí a má kójọ sí báwo ńbẹ kó kàn wà bí òkè níbẹ̀ ẹ má jẹ́ àkójọ ẹ já bẹ̀rẹ̀ sí ní gbégbèsẹ́ láti lò wọ́n.
0: kórikórì nǹkan kan tó jẹ́ wípé ó máa ń da àwọn àgbẹ̀ láàmú dáadáa
1: ni
0: pàápàá jùlọ àwọn àgbẹ̀ tó kó wọn bá wà nítòsí omi
1: bẹ́ẹ̀ni
0: bóyá ìrọsì wa ni o torí àwọn àgbẹ̀ kan sọ pé torí oko omi ti wà nítòsí omi o òun ló fà á tí kòrìkòrì fi ń doko omi láàmú àbí kinní kan iṣẹ́ ẹ lè ṣàlàyé fún wọn ohun tó ń fa kòrìkòrì gan àti ọ̀nà tá a lè gbà láti fi dènà kòrìkòrì torí kòrìkòrì yìí ń fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ lórí.
1: ẹ ṣeun ohun tí màá sọ lé lórí òun náà ni mo ti ń bábọ̀ ní àti ìbẹ̀rẹ̀ òun náà ni mo ń sọ yìí pé nígbà tí a bá fẹ́ gbé ìgbésẹ̀ láti gbógun ti pàápàá jùlọ kòrìkòrì tẹ́ ẹ̀ ń dárúkọ yìí oko wa gbọ́dọ̀ mọ́ o mímọ́ tí mo ń sọ náà ni yìí pé a gbọ́dọ̀ rí pé à ń ju oko wa lóòrèkóòrè a dẹ̀ gbọ́dọ̀ yawọ́ kòkó wa ní òòrèkóòrè ọ̀pọ̀lọpọ̀ ìwà jẹ́jẹ́ pé àwọn oko wa tá à ń sọ oko àtijọ́ àti oko tá a ṣiṣẹ́ ń gbìn kò a kì í fi àlàfo 3m by 3m ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ta sí mẹ́ta ló yẹ kí àlàfo tó wà láàrin igi kan sí èkejì ló yẹ kó wà kò yẹ ká gbin oko wa ní àgbìndí bí àgbàdo irú àgbìndí bẹ́ẹ̀ ló máa ń fà á tó jẹ́ pé nígbà tí irú oko bẹ́ẹ̀ tó bá rí gẹ̀rúrú tí òye oòrùn ò bá tí kò bá yọ tí bòjí ti pọ̀ jù irú oko bẹ́ẹ̀ a rí pé àwa èèyàn fúnra wa tí a bá wà nínú ilé tí òtútù bá mú tí gbogbo ẹ̀kan tutù mọ́ra wọn a rí pé ara wa gan ò ní gbé kankan ṣùgbọ́n nígbà téèyàn bá tiẹ̀ tún ń rìn lọ tó rìn bọ̀ a rí pé ara wa gan a tún wá yá yàtọ̀.
0: àwọn èèyàn ká máa fi kòkó wọn lẹ̀ kó bòjì torí pé tẹ́lọ̀mí bá ń bọ̀ láti inú òrùn tó bá wọrú abẹ́ kòkó bá yóò ní ó tù mí lára abẹ́ kòkó ìtutù ṣé ohun tẹ́yìn sọ fún wa ni pé kò tọ̀nà kábẹ́ kòkó mọ́ tutù jù.
1: kò sí ètí ò dá o ètí kálukú bá fẹ́ ni kó mú bóyá abẹ́ kòkó tutù ló fẹ́ máa jókòó sí ni àbí ó jẹ́ pé ó fẹ́ máa ká kòkó tó dáa tó dáńgájíá mú kan o. wàá fọwọ́ mú kan ni o lè máa jókòó sábẹ́ kòkó sọ kòkó abẹ́ kòkó dílé tàbí kí o bẹ̀rẹ̀ sí ní ká kòkó tí o da ewé kọ́ la fẹ́ ká o kòkó tó da nígbà tí kòkó bá bẹ̀rẹ̀ sí ń rúwé lásán tí ò bá gbọ́mọ pọ̀n kí ni wá ní ìdí tí àgbẹ̀ ṣe ń ṣiṣẹ́.
0: àwọn kan máa ń fi igi kòkó wọn wọn ò ní torí kòkòrò wọn ò fi ní kẹ́míkà àwọn míì ò fi ní taritari bọ́n ti máa ń pè àbí bákan àti àwọn nǹkan míì ògùn míì bẹ́ẹ̀ tán máa ń fi àwọn kòkó yìí béèyàn bá ń fi tó foko ẹ lẹ̀ pé ṣé bí oko iṣẹ́ ń kúnbọ̀ ni àbí kinní kan ṣé ó tún lè dààmú ẹ̀ pẹ̀lú àwọn kẹ́míkà téèyàn ń fi oko.
1: ẹ rí i pé gbogbo àwọn kẹ́míkà tí à ń sọ yìí gbogbo náà ló ní àtúbọ̀tán tá à ń pè ní side effect. bẹ́ẹ̀ ni
0: wọn ò sọ fún wa
1: àtúbọ̀tán wà lára ó ní àtúbọ̀tán lára àwọn èèyàn ó ní àtúbọ̀tán lára igi kòkó fúnrẹ̀ àti kòkó fúnrẹ̀ nígbà tí ó bá ṣe tán nítorí náà nígbà tá a bá ti gbé ìgbésẹ̀ láti tún oko ṣe lákọ̀ọ́kọ́ máa tẹnumọ ìyẹn tá à ń pè ní weeding àti pruning ohun gangan ni ìgbésí àkọ́kọ́ tí a bá ṣe bẹ́ẹ̀ ni kí a ṣánko kí a sì yàwó oko nígbà tó bá di pé tò alágídí wà ní àwọn kòrìkòrì àbí àìsàn míì inú oko ẹja ṣe ń tà ń pè ní spot spraying ìyẹn ni pé tá a bá ti rí báyìí ìyẹn páàdì yìí ló ní ìṣòro tàbí igi yìí ló ní kòkòrò a wà rí pé ẹ̀fìngi eléyìí ẹ̀fìngi tó wà ń bẹ kò kàn jẹ́ pé gbogbo ẹ̀ lákàn bẹ̀rẹ̀ sí ni kó kẹ́míkààbò ló ní yayaya so ìtí mo lè sọ ń pa ẹ̀ nìyẹn.
0: ẹja dojú ọjà náà mò ń padà bọ̀ wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí lójúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ṣe god why me torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ sunbet global concept limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja san gbó fóko wa ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó ojú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì síra àwọn kó lè bà wọnú ara jẹ́ kí kòkó gbẹ kó tó tà á nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. iléeṣẹ́ sunbet global concept limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re a ò ní ṣòwò àìjẹrẹ o àmì.
7: sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: ọ̀gbẹ́ni stephen okunlọla àwọn ní àlejò wa tó ti ń là wá lọ́yẹ̀ ẹ̀ látàárọ̀ tí wọ́n ń ṣí wa nímọ̀ tí wọ́n ń ṣí wa lóye ọ̀nà tá a lè gbà láti sọ pádé kòkó wa di ajílẹ̀ àti ọ̀nà tá a lè gbà tí kòrìkòrì ò fi ní dààmú oko wa ṣé ẹ mọ̀ pé tó kòrìkòrì bá ti dààmú kòkó báyìí koko ti o jade oni nitumo yo se da mu oja bo ba doja ogbeni Stephen Okunlola e soro nipa pe ka mo san ko wa daada lekan ka mo ri wi pe oko wa wa ni imototo bi igbawo si gbawo lo tona pe ka ma san oko nu oko wa gege bi orun ori wa elomi ose meji meji elomi osu kan elomi le gbe ti etiti lai lai titi aye bi at bi igbawo si gbawo lo tona ka ma ri wi pe a san inu oko wa ti o fi mu ki oko wa ko wa ni ilera dada
1: e seun adupe a ri pe apere te fi han yen o dun mo pupo apere lori oro irun gige lori eyan a ri pe n popolopo igba te lo mi ba le fori ti o ba ti o ba ti lo gerun e igba yen gan lalafia to ba oko wa yato sira ati pe ona bi ojo se nro o yato si agbegbe si agbegbe ni oto o ye ko je bi emeta lodun ni a ma ju oko wa
0: a ma ju mole
1: be ni le a ma ju mole sugbon o tun wa bo si gbe bia bi ojo se nro si ni odo titi agbegbe yin ni ki e ba ti wa ti kun eri pe eju
0: o da won ni be ba ti ri wi pe oko nkun eri wi pe eju sugbon to ba ti ni se pelu egan e mo je ki yan o ti e duro bo ti wo kori e seun ogbeni Stephen Okunlola lati the sustainability department ni le se Sunbet Global Concept e mo binu eyin alara wa eyin agbe wa eni lori ofe ati pe wole sori eto loni e ri pe akoko wa ti lo tori akori ta si n babo ni a fe ko je wipe yo yeyin dada won ti so awon ilana te le gba lati fi so padi koko yin di ajile e tele afonran te si n gbo yin na eto te n gbo yin be ba nilo fonran e lati pe ko le mo fi yeyin dada e le bere be ba bere a ri bi pe aje ko dodo yin be ba se ni nkan kan te fe ba wa so oju opo to wa lu ja si ile ise Sunbet Global Concept leleyi be ba ni bere kan lori akori toni tabe fe gba foran yi lati tun gbo dada e gba ke kole 0814 712 1004 e gba le kan si 0814 712 1004 àwọn èèyàn kan ò mọ bó ti máa ń sáré kọ nọmba.
8: Má fọwọ́kọ̀.
10: KDABA 89 Adaba.
11: Bàbá kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chaichaichai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú lù dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹwà bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
12: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
13: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
12: Fóònù nọmba mi 08164122777. Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wa máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́.
13: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
12: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágùn lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164 1 2 2 7 7 7 bóyá wọn ṣe ẹyọ ẹ márùn ún mẹfà ilé èjì ó di ogun àbí wọn tiẹ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọmọkùnrin ni pé kò jí lówùúrọ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé á jẹ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ pé ọkàn kan wà nínú mọtò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọtí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ wọlé sínú ẹ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ wọlé mọ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ wà nínú iṣu ara ọmọ ọlọmọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò da kọ sí mi.
10: Bàbá ń gana bàbá kéré wà.
13: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
12: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣu ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
10: Phone number mi 08164 12 2 7 7 7
12: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọmọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ ti fà á ẹsẹ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irúkọ báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
13: kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
10: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164 12 2 7 7 7 08164 12 2 7 7 7
14: Live is a

0: òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán nípàdé àdúrà orí òkè àlùyọ. Bákan náà nípàdé àdúrà àlùyọ fún second tour ìbẹ̀rẹ̀ oṣù ní aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbèéká Àkúrẹ́. Kété tó o bá ti wọnú Parliament Estate orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwa Ìjẹ̀mí Ayaba Jésù wa fún ẹ̀bí àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnlẹ́rì àlàyé pè sórí 0803-471-5490. Ó yá o lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò yìí àti fún ìyanu rẹ̀ àti fún ògo rẹ̀ tó mú wa wà láyé tó mú wa wà láyé tó tún mú wa wà láyé wa. A dúpẹ́ fún etí tó ń gbọ́ wa. A dúpẹ́ fún ẹnu tó ń sọ̀rọ̀. A dúpẹ́ torí pé àlàyé ló ń gbọ́, àlàyé náà ló ń sọ. Ẹ dá gbogbo wa sí, ẹ dá ẹ̀mí wa sí, ẹ mú wa wà láyé. Ẹ jẹ́ kí ogun ayé kó gbé wa lọ, ẹ jẹ́ kí ìjì ayé kó ti gbá wa lọ sókun ìgbàgbé. A dúpẹ́ Ọlọ́run àlàbò wa. A dúpẹ́ Ọlọ́run olùfẹ́ wa. A dúpẹ́ Ọlọ́run agbára wa. A dúpẹ́ Ọlọ́run tí a ń sìn. A dúpẹ́ Ọlọ́run tí ń kó wa yọ lójoojúmọ́. Ọlọ́run gba ọ̀pẹ wa. Ọlọ́run gba ìyìn wa. A tún lọ sínú ọ̀rọ̀ míì lẹ́ni Ọlọ́run ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa. Ẹ sọ̀rọ̀ jáde. Ẹ sọ̀rọ̀ iyì. Ọlọ́run ọlọ́gbọ́n ti fọ̀ nínú ọ̀pẹ fọ yín jáde. Ògo ni forúkọ mímọ yín. Jésù Olúwa wa. Ògo ni fọ Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ fọ Ọlọ́run pọ́lọ́ tún fún wa ní àǹfààní ìkànsí ní àkókò yìí láti tún bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Kí ló ń tá fẹ́ sọ lénìí? Òun ni Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ẹ bá mi lọ sínú ìwé Psalm 94. Ẹ bá mi wo láti first one. Psalm 94. Ẹ bẹ̀ láti first one.
2: Olúwa Ọlọ́run ẹ̀sìn.
1: Olúwa. Olúwa Ọlọ́run ẹ̀sìn. Yes.
2: Ọlọ́run ẹ̀sìn fi ara rẹ̀
1: hàn. Ọlọ́run ẹ̀sìn fi ara rẹ̀ hàn. Ọlọ́run ẹ̀sìn fi ara rẹ̀ hàn. Yes.
2: Bí ara rẹ
1: sókè.
2: Ìwọ
1: onídàájọ́ ayé.
2: Sẹ́
1: ẹ̀ san fún àwọn tó ń yọ ayé wa lẹ́nu. Ọlọ́run ẹ̀ san. Dìde rú ara rẹ sókè. Gbé ara rẹ sókè. Sẹ́ ẹ̀ san fún gbogbo àwọn ìka ènìyàn. Sẹ́ ẹ̀ san fún gbogbo àwọn ọ̀dájú ẹ̀dá. Sẹ́ ẹ̀ san Ọlọ́run ẹ̀ san. Ọlọ́run ẹ̀ san. Kí ló fi pẹpẹ Ọlọ́run ẹ̀sán torí nígbà míì Ọlọ́run sọ ní ìwé Isaiah 42:13 sí ìsàlẹ̀. Ó ní láéláé ni mo ti dákẹ́ tí mo para mi mọ́ra tí mo sì gbé jẹ́ nígbà tẹ́ ẹ pè mí sọ̀rọ̀ èmi náà ò ní dáhùn sí. Nígbà tẹ́ ẹ pè mí sí nǹkan èmi náà máa wò yín nì. Òun náà pè ní òwò niwó ni ká yé ọ ni wó mọ́lẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ti pé òun náà pè ní ọ̀gbanigbani tí gbani lọ síbi gíga alápá gbọgbọrọ tí yọ ọmọ ẹ̀ náà fìn alápá ńlá ṣáṣẹ́ alápá kábíkábí alápá kábíkátẹ̀ Ọlọ́run ìjanu tí gbani lọ́wọ́ ogun tí gbani lọ́wọ́ ibi tí gbani lọ́wọ́ ọ̀tá tí gbani lọ́wọ́ àwọn ìka ènìyàn. Nígbà tá bá ti ké pé Ọlọ́run ẹ̀sán tó bá mu orúkọ tọ́lọ́run jẹ́ orúkọ yẹn náà ló máa fi gbàdúrà tó bá fẹ́ gbàdúrà. Nígbà tí àwọn kìnú ìbẹ̀rù bá dìde sí ọ tàbí nígbà tí ogun kan bá ariwo àwọn màálù bá ṣàní bá yí ọ ká tàbí wọ́n tiẹ̀ ti ṣe nǹkan tí ò dánú ayé rẹ o dẹ̀ lágbára láti gbẹ̀san wá pé Ọlọ́run ẹ̀sán rú ara rẹ sókè. Ọlọ́run ẹ̀sán ó dára kó pe Ọlọ́run ẹ̀sán kó gbé ẹ níjà ju pé ìwọ fúnra rẹ wá gbé gbígbé ọ̀pẹ wá fẹ́ lọ fi jà ẹ̀mí ó fẹ́ lọ fi já tara bóyá ẹnìkan rẹ mọ́lẹ̀ o mọ̀ o lè dágbára ẹ ní irúpò kí irúpò bẹ́ẹ̀. Ogún dàbí afẹ́fẹ́ ènìyàn ló dẹ̀ kógun sínú ayé ènìyàn. Ogún dàbí afẹ́fẹ́ tó bá máa wọnú ayé èèyàn kì í pariwo tó bá sì máa jáde kì í pariwo ẹnìkan ló dẹ̀ ló máa gbìn bíbélì.

0: nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fi èpò sí àlùkámà ó sì bá tiẹ̀ lọ nígbà tí o bá rí èpò nú àlùkámà ẹ ohun tó máa pe ọlọ́run náà ni ọlọ́run ẹ̀sán ru ara rẹ sókè wá gbẹ̀san mi lára àwọn tó ju ayé mi lẹ́nu wá gbẹ tó bá sá lọ ọlọ́run á mu kò síbi tó lè sáwọ̀ kọ́ ọlọ́run má mu bíbélì sọ fún wa nínú ìwé Nahum chapter 1 verse 2.
1: Ọlọ́run wojú.
0: Ẹ̀hẹ́.
1: Olúwa sì ń gbẹ̀san.
0: Olúwa ń jowú, Olúwa sì ń gbẹ̀san. Ó máa ń gbẹ̀san lára àwọn tó mọ̀ọ́mọ̀ fìyà jẹ̀yàn. Àwọn ajúnilọ tó sọ pé wọ́n jù ẹ́ lọ, wọ́n fẹ́ fà jù lọ hàn ẹ́. Àjùlọ. Ọlọ́run mi ju ayé lọ o. Àjùlọ. Ọlọ́run mi ju ayé lọ o. Àjùlọ. Ọlọ́run mi ju ayé lọ o. Gbogbo àgbáyé àpótí ti sẹ̀ Ọlọ́run mi ni. Tí ẹnìkan bá lòun ju ẹ lọ, tó bá lòun fẹ́ ṣe bó ṣe wù ú, Ọlọ́run tó jù lọ náà á tún fà jùlọ hàn. Ọlọ́run tó ju ayé lọ á tún fi àjùlọ hàn. Ohun tó nídi lákòókò ni láti po orúkọ Ọlọ́run lórúkọ tó ń jẹ́. Orúkọ tó Ọlọ́run jẹ́ kan náà ni Ọlọ́run ẹ̀san. Ọlọ́run ẹ̀san ò dìde kó fi ara rẹ hàn. Ọlọ́run ẹ̀san ò dìde kó ru ara rẹ sókè. Bíbélì pọ̀ Ọlọ́run jowó sì ń gbẹ̀san. Ní dídá sílẹ̀ kò ní dá àwọn ọ̀tá wa sílẹ̀, kò ní dá àwọn olùṣe búburú sílẹ̀ lọ́fẹ̀ẹ́. Kò ní dá àwọn ìkà ènìyàn sílẹ̀ lọ́fẹ̀ẹ́. Ó máa gbẹ̀san wa, Ọlọ́run máa gbẹ̀san wa. Àwa ni ká ké pé Ọlọ́run ẹ̀san dìde, ru ara rẹ sókè, má ṣe dákẹ́ Ọlọ́run. Àkókò tó kìde kó gbé wa níjà, kó gbẹ̀san wa lára àwọn ọ̀tá wa. Àwọn ọ̀tá tó rìn ẹ mọ́lẹ̀ lójú oorun, àwọn ọ̀tá nígbà tó Ọlọ́run bá dé láti gbẹ̀san, ẹ̀rù á bà ẹ́. Ọlọ́run á kọ́kọ́ ṣe ìwòsàn fún ẹ ní akọ́kọ́ wo ojú ọgbẹ́ rẹ sàn, akọ́kọ́ wo ojú ọgbẹ́ ìpalára rẹ sàn, akọ́kọ́ wo ibi tí wọ́n ti pa ẹ́ lára akọ́kọ́ wo sàn náà. Nígbà tó bá kọ́kọ́ tọ́jú ẹ náà torí mọ̀ pé orí ẹ ò bó ogun yẹn lọ, torí mọ̀ pé ẹ̀dá ẹ ò bá ìjà yẹn lọ, Ọlọ́run àwa dìde ẹ̀san, á dìde ẹ̀san, Ọlọ́run ẹ̀san, àwa ru ara rẹ̀ sókè, àwa jowú fún orúkọ mímọ́ rẹ̀, àwa ru ara rẹ̀ sókè bí Ọlọ́run ẹ̀san, Ọlọ́run ẹ̀san, Ọlọ́run ẹ̀san. Ẹ bá mi lọ sínú ìwé Rome chapter 12:19.
1: Olùfẹ́.
0: Ẹ má ṣe gbẹ̀san fúnra ara yín.
1: Ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú.
0: Ẹ má ṣe gbẹ̀san fúnra ara yín. Tẹ́ bá ti gbẹ̀san fúnra ara yín, ẹ̀yin lẹ máa jẹ̀bi. Ọ̀rẹ́ dà mí, mo da ọ̀rẹ́ ọ̀dàlẹ́ di méjì. Nígbà tí ẹ ti jọ dára yín, tó bá lẹ bá lọ sí kóòtù, 50-50 ni. Kò sẹ́ni tó jàre, kò sẹ́ni tó jẹ̀bi. Ṣùgbọ́n tó bá dà ẹ tí wọn ò dá, gẹ́gẹ́ bí Bẹ́lì sọ pé fi rere ṣẹ́gun búburú, má jẹ́ kí búburú ó ṣẹ́gun rẹ. Tí wọ́n ń ṣore, tó ń ro rere, tó ń gbégbésẹ̀ rere, tó ń sọ̀rọ̀ rere, tó ń ṣore fún gbogbo ènìyàn, tó ń fi inú kan ń bá èèyàn lò, tó wá fi inú òdì tó fi ń bẹ́ẹ̀ lò, tó fi inú búburú ń bẹ́ẹ̀ lò, tó fi inú ìkà ń bẹ́ẹ̀ lò, tó fi inú ìdọdẹ, tó ń dọdẹ di ẹ̀mí rẹ tó fi ń bẹ́ẹ̀ lò. Number 1, Ọlọ́run kò ní fi àyè sílẹ̀ kọ́ dẹrẹ̀ kó mú ẹ. Ọlọ́run kò ní fi àyè sílẹ̀ búburú tó ti kárì inú ọkàn ẹ̀yẹn kọ́ Ọlọ́run fàyè sílẹ̀ kó fi borí ẹ. Tó bá tiẹ̀ bẹ ìjà kò ní borí ẹ. Torí Bẹ́lì ò sọ pé wọ́n ní bá wa jà, ó ní wọn ò bá wa jà ṣùgbọ́n wọn ò ní borí wa torí pé òun wà pẹ̀lú wa láti gbà wá. Tó bá bẹ ìjà wọn ò ní borí ẹ. Nígbà tó bá dákẹ́, ó ní ìwà abanijẹ́ tí a kò sì bàjẹ́, tó ń wà ìkà, tí a kò sì wà ìkà sí ẹ, tó ń wà arékèrèkè, tí a kò sì ṣe arékèrèkè pẹ̀lú rẹ. Nígbà tí wọ́n bá dẹ̀kun àti banijẹ́, a ó bà ọ́ jẹ́. Nígbà tí wọ́n bá dẹ̀kun ìwà arékèrèkè, a ó ṣe sí wọn náà. Nígbà tó bá dẹ̀kun ìwà ìkà, ìkà ni ẹ á tún padà sórí ẹni tó ń ṣe ká. Ìkà á pọ̀ níkà o, rere abẹ́ ni rere lọ. Ìkà á pọ̀ níkà o, rere abẹ́ ni rere lọ. Ó dájú ẹni gbẹ̀bù ìkà láyé, omo re aka aya re aka oko re aka o na gbe wika yen o na ma ka aye ati jo na so pe en to ba gbe wuro saye amugba kan nisin o fun ai lamu 90% so nigba to olorun esan ba de ibi to ti lu e to ro po ndu eyan olorun ati mo gbe ejina apa egan oni ri nigba to olorun ma dide fun esan nitori na e ma se gbesan fun ara yin e ma se fi ebu san ebu e ma se fi ka san ka e ma se fi buburu san buburu e faye sile fun olorun esan e faye sile fun olorun to gbeja awon alaile nikan e faye sile fun olorun esan se ri gba to olorun esan ba de wa tun ma ba bebe tori ko le lo ko si eniyan kankan to ma samo olorun egberun samuel won ko le samo olorun lowo ko si bi to sa lo to olorun oni le won ba to olorun oni gbesan aya ju ti iwo fura e ba ti gbesan fura ara re olorun oni soro mo toro ti iwo na ti se nkan to ye ko se e ti go fi e se won ra yin bo ba de je lo lu e to lu e bo le olorun te ni dahun to ba de je iwo na lo lu to lu pa olorun oni soro ṣùgbọ́n tó bá fi àyè sílẹ̀ fún ẹ̀sán tó fi àyè sílẹ̀ fún ẹ̀sán ẹni tó rò pé òun rẹ̀ jẹ yẹn ṣé ẹni nígbà tó ọlọ́run bá máa dìde ìdájọ́ ẹ̀rù á bà ẹ́ nígbà tó ọlọ́run máa dìde ìgbẹ̀san ẹ̀rù á bà ẹ́ bí ènìyàn bá ti ẹ̀ dá kẹ́ ẹ̀ ti kò lọ sí kóòtù kan ti dá ìwọ ló jáde o ṣùgbọ́n wọ́n dá ẹlẹ́bìí ọlọ́run tún máa tu dá ó lè má ìjọ́jọ́ yẹn o le ma jo osu kan ire o le ma jo odun kan sugbon ngba to olorun ba ma tu da eru aba e iwa mo po olorun si wa laye iwa laye olorun ko yi pada iwa laye olorun ko so nko to le di lowo olorun esan e ma gbeso fura ara yin e ma gbeso fura ara yin oni gbogbo kan fi daru bayi to fi daru oni kaluku ku be si didi esan fura ara e yes
1: nítorí a ti kọ pé olúwa wípé tèmi lé ẹ̀sán
0: a ti kọ wípé ọlọ́run wípé tòun ní ẹ̀sán òun yóò gbẹ̀sán wa olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi kò jókòó láàrin ènìyàn kò faṣọ ara rẹ̀ ya olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi gbẹ̀sán gbẹ̀sán o olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi kò jókòó láàrin ènìyàn kò faṣọ ara rẹ̀ ya olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi ó máa rí bẹ́ẹ̀ mo ti rírú ẹ̀ rí ọlọ́run gbẹ̀sán yẹn ìgbà tó wá máa gbẹ̀sán ara ìyá tó bí ló ti gbẹ̀sán ìyá ẹ ló fa pèpè láti ìlú òyìnbó so ní kó wá máa roko nígbà tí àdúrà dé gèdè tí àgbàdúrà dé bí ọlọ́run ẹ̀sán nígbà tó di ọjọ́ kẹta ná ń ránṣẹ́ pé ó lóun mọ̀ pé báyìí làdúrà ṣe ń gbà bẹ́ẹ̀ lọ́lọ́run ló tú ẹnìyẹn sílẹ̀ kó o ní ìgbè kan ọjọ́ pípẹ́ tó bá fi àyè sílẹ̀ fún ọlọ́run láti gbẹ̀sán á gbẹ̀sán nígbà tó bá ti ké pé ọlọ́run ẹ̀sán dìde ìfẹ́ ara rẹ hàn má ṣe sun má ṣe dákẹ́ bàbá má ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ mi tó bá ti ké pé kó dìde kó má dákẹ́ kó má ṣe gbẹ́jẹ́ ọlọ́run á dìde á gbẹ̀sán wa lára àwọn ọ̀tá wa.
2: ẹ wá mi lọ sínú ìwé job 33:34-11 job 34.
1: nítorí pé ẹ̀sán iṣẹ́ ènìyàn ni yóò san fún.
0: ẹ̀sán iṣẹ́ oníkálukùkù lọ́lọ́run yóò sọ fún.
1: yóò sì mú olúkúlùkù kí ó rí gẹ́gẹ́ bí ipa ọ̀nà rẹ̀.
0: yóò mú kí oníkúlùkù kó rí gẹ́gẹ́ bí ipa ọ̀nà rẹ̀ rere abo ni ìkà apo níka o rere abẹ́ ni rere ìkà apo níka o rere abẹ́ ni rere ó dájú ẹ ní gbẹ̀bù ìkà láyé ọmọ rẹ̀ á jẹ́ aya rẹ̀ á jẹ́ ọkọ rẹ̀ á jẹ́ òun náà á gbẹ̀bù ìkà yẹn padà nítorí náà oníkálukú ni yóò gba èrè iṣẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tó wọ́n ń dín bó bá ṣe ya fọ́tò ló ṣe máa bára ẹ̀ ìwọ tó ń ṣe búburú tètè yípadà lẹ́ni yípadà kó ní ọ̀nà búburú torí ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù ìwọ tó mọ̀ọ́mọ́ pọ́n ọmọ nìkejì rẹ lójú torí pé ó lágbára jùlọ yípadà lẹ́ni o ọlọ́run ẹ̀sán kanlẹ̀kù nínú ilé rẹ o ìwọ tó dídí ṣèkà sí ẹnìkejì tó dídí ṣèkà sí ọmọ nìkejì ẹ nítorí pé kò ní agbára tí wọ́ ní yípadà lẹ́ni o ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù ẹ o ó kanlẹ̀kù ẹ o ó kanlẹ̀kù ẹ o ìwọ tó fi ipò tó wà tó fi jẹ èèyàn níyà tó fi jẹ arákùnrin tàbí arábìnrin tàbí àwọn tó yẹ kó ṣàánú fún tó ń jẹ wọn níyà yípadà lẹ́ni o ọlọ́run máa kanlẹ̀kù ẹ o ọlọ́run kanlẹ̀kù ẹ wọ́n bá lélẹ̀ tó jẹ́ pé ṣe lo fẹ́ sọ̀rọ̀ àìdí ọlọ́run lórí gbogbo ìdílé ẹ yípadà lẹ́ni o ọlọ́run tó ju ẹ lọ máa kanlẹ̀kù o yípadà lẹ́ni ìwọ ìyálélẹ̀ tó jẹ́ pé ṣe ló ń fẹ̀mí búburú inú ẹ tó fi ń báyé ọkọ̀ ẹ jẹ́ tó fi ń báyé aládùúgbò báyé ọmọ jẹ́ yípadà lẹ́ni o ọlọ́run ẹ̀sán ó kanlẹ̀kù ilé rẹ ó kanlẹ̀kù ọkàn rẹ ó kanlẹ̀kù tó bá gbọ́rọ̀ yìí tètè lọ ṣàtúnṣe ọ̀nà rẹ kó yípadà torí ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san lára gbogbo àwọn tó ti dá lóró ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san lára gbogbo àwọn tó ti fìyà jẹ ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san lára gbogbo àwọn tó ti palẹ́kún ọlọ́run ẹ̀sán yóò gbẹ̀san nígbà tó omi géètì ẹ bá bẹ̀rẹ̀ kò sẹ́ni tó máa sọ pé kò pẹ̀lẹ́ ayé yóò fi ọ́ ṣẹlẹ́yà nígbà tó omi géètì ẹ bá bẹ̀rẹ̀ àfi kó tètè yípadà lẹ́ni kó onú wà búburú yípadà lẹ́ni kó onú wà ìwà ipá ìwà ìka ìwà ìdánilóró yípadà lẹ́ni o torí ọlọ́run ẹ̀sán ti ń kanlẹ̀kù yóò gbẹ̀san o má sọ pé ó tàbà sókè oyí odó borí bọ́ba yóò rí ọ ọba ọ̀run wù ẹ́ o kò síbi tó lè sá pamọ́ sí kúrò lọ́wọ́ ọlọ́run ẹ̀sán àfi tó bá ronú padà tó dẹ̀ yí padà tó ṣàtúnṣe ọ̀nà rẹ ìyẹn nìkan ló lè fi bọ́ kúrò ní ẹ̀sán ọlọ́run ẹ̀sán kò bẹ́ ẹnikẹ́ni ṣàgbàdà nípa ẹ̀sán kò bẹ́ ẹnikẹ́ni ṣeré nípa ẹ̀sán a kìí fàbẹ̀tẹ́lẹ̀ mu nípa ẹ̀sán a kìí fi ẹbọ mu nípa ẹ̀sán a kìí fi èdì mu nípa ẹ̀sán a kìí fi àkálábá mu nípa ẹ̀sán nígbà tó bá tó àkókò yóò gbẹ̀san ọlọ́run yóò gbẹ̀san ìwọ tó fún ní agbára díẹ̀ tó fa agbára ìyẹn tó fi ń ṣiṣẹ́ ìkà ọlọ́run yóò gbẹ̀san o ìwọ tó fún ogun báyé aláyé jẹ́ ọlọ́run yóò gbẹ̀san o ọlọ́run ẹ̀sán ti kanlẹ̀kù ó kanlẹ̀kù ilé rẹ ó kanlẹ̀kù ọkàn rẹ ó kanlẹ̀kù bó ṣe ń gbọ́rọ̀ tètè yí padà kó ṣàtúnṣe àwọn tó ti dè mọ́lẹ̀ lọ tú wọn sílẹ̀ àwọn tó ti kàn mọ́lẹ̀ tètè lọ tú wọn sílẹ̀ o àwọn tó ti fàgádágodo mú tètè lọ tú wọn sílẹ̀ o torí pé ọlọ́run ẹ̀sán ó máa dé ó kanlẹ̀kù àkókò ẹ̀sán dé ọlọ́run yóò bèrè lọ́wọ́ rẹ ọlọ́run yóò bèrè gbogbo ìdílé tó ti palẹ́kún ọlọ́run yóò bèrè o gbogbo àwọn tó dáyàn lóró gbogbo àwọn tó fìyàn ṣoògùn ọ̀la tó fìyàn ṣoògùn ipò ọlọ́run yóò gbẹ̀san o àkókò ẹ̀sán dé ọlọ́run kanlẹ̀kù ilé rẹ ọlọ́run ẹ̀sán kanlẹ̀kù tètè yípadà lẹ́ni yípadà kí ọsẹ́ ọjọ́ ẹ̀sán tó dé kò sí nǹkan tó lè fi bribe ọlọ́run ó lè fi ohunkóhun bribe ọlọ́run ọlọ́run ẹ̀sán ó máa gbẹ̀san ni àfi tó bá ronú padà àfi tó bá yí padà kó lọ tú gbogbo àwọn tó dé sílẹ̀ kó lọ tú gbogbo àwọn tó mú ní ìgbèkùn sílẹ̀ kó lọ tú gbogbo àwọn tó fi ayé wọn sínú àkàlábá sílẹ̀ kó lọ tú gbogbo àwọn tó ti fi ayé wọn sínú omi jẹ́ sínú ẹkún àti ìbànújẹ́ kó lọ tú wọn sílẹ̀ kí wọ́n lọ lọ́fẹ̀ẹ́ kó dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìgbà yẹn ló tó bọ́ o kó lọ́wọ́ ọlọ́run ẹ̀sán kanlẹ̀kù àkókò ẹ̀sán dé Bible 5:23. Job 37:23.
1: Nipa ti
0: Olodumare.
1: A wa
0: ko le wadi re ri.
1: O re koja
0: nipa ipa.
1: O ki ba idajo
0: ati otito je.
1: Nitori na. Eniyan e ma beru re.
0: Ki eniyan ko ma beru re.
1: Ohun ki soju saju.
0: Olorun oni soju saju enikeni ni ojo esan. Yes. Koni soju saju enikeni to gbo ninu to so pogbo. O le fogbo nbe eyan o le fogbo mu Olorun. O le fogbo inu re ko fi mu eniyan sugbon o le fi mu Olorun. Olorun esan yo gbesan yo sese yo da ejo ododo. Yo se idajo ododo. Nitori na e tete yi pada leni. Gbogbo eyin ase buburu eyi pada nitori Olorun esan. O ma de o. Isaiah 66:15.
1: Nitori kiyesi.
0: Olorun an bo wa.
1: Titi o ti na. Ati awon keke re.
0: Bi ajayi kaiji.
1: Lati fi irunu sesan ibinu. Ati ibawi re nipa owo ina.
0: O ma bo wa o ti binu re lati sesan fun awon ika eniyan. Lati sesan fun awon oluse buburu. Nitori na iwo oluse buburu yi pada leni. Iwo to n se rere ma pa iwa re da o. Ma yi pada o. To ba se rere tele na to ba tun wa yi pada to ba be si se buburu. Esan buburu to be si se yen na la ma so fun e. Nitori na yi pada leni tori po Olorun esan o n kanleku. O n kanleku. Amos chapter 9:2-4. Nigba to Olorun esan ba de awon kan yo sa won be si sakijo kijo pe awon fe bo kuro lowo Olorun esan. Yes, chapter 9:2.
1: Ti awon
0: oluse bubu to ba ti Olorun esan ba de to ro pe awon fe gbebo awon fe setitu awon fe se Olorun ni gba malu lowo won ko ni gba diye ko ni gbe wure ko ni gba gbutan ko ni gba ohun ko ni gba ro etutu kokan lowo won nigba na ni won ma sakiri won ma sa pe e kilode ba won yin toro Olorun esan de Olorun din bo ba te sa lo sinu wo ile oni be lo ohun ti ma mu won. Yes, owo Olorun yo te won lojo esan
1: bi won ti le gun oke orun lo
0: bi won ba gun oke orun lo kon lo se pade ni awo somo kon le se pade ni orun keta.
1: Lati
0: bele Olorun yo ti mu won sokale.
1: Asi bi won ti le fi ara won pamọ ni oke kamẹ.
0: Bi won ba fi ara won pamọ kon tun lo sori oke ni agiju. Kon lo sori oke nibe kon lo ma se o kon lo ba iwin inu apata mule. Kon lo ba igi inu ori oke mule. Kon wa ni ibe na fe sasi lati be owo Olorun yo te won.
1: Emi o wa won ri.
0: Olorun yo wa won ri.
1: Emi o si mu won kuro
0: nibe. Lojo esan Olorun yo mu won kuro nibe.
1: Ati bi a ti le fi won pamọ kuro
0: ni waju Olorun. Kon tun lo si isale okun. Kon lo ba iye mo ja. Kon lo ba mo mi wota. Gbo ewon emi ti rin ninu obi kon lo be lowe. Olorun lati be. Lo yo ti pase fun ejo yo si bu won san. Iyen ni pe Olorun lo ni isale okun. Gbogbo agba ti be ninu omi Olorun lo ni. Yes.
1: Lati be ni emi yo si pase fun ejo.
0: Ehn.
1: Ejo ni ani o yo si
0: bu. O yo si bu won san. O yo si bu won je. Yes.
1: Asi
0: bi won si le lo si igbekun. Ati bo ba ti lo si igbekun ni waju awon ota un ko ni ko lo fun won pamo sinu tubu.
1: Lati be wa
0: Olorun lohun ma pase fun ida.
1: Ohun yo si pa won.
0: O ku ese kan.
1: Emi a si te oju.
0: Olorun yo te oju. Oju Olorun yo wa koro si won. Kanlekun leyin yin. Esan de ojo esan bere. Nitori na e yi pada eyan to serere e be si serere yin lo esan na de o oni to sele lagbere rere o o ne so fun eniyan buburu e so fun olododo pe yo dara fun tori pe yo je ireise re e so fun eniyan buburu pe yo buru fun tori pe ireise na lo ma gba asiko esan de lati gba ire onikaluku ise to onikaluku nse ye ise owo re wo se ise rere ni tabi ise buburu e je ka gbadura ni oruko Jesu olorun adupe lowo yin foro yin to jade olorun gba ope wa oro na ti jade lo olorun je ko se soronu pada je ko se soronu pada gbogbo kan to gboro je kon ronu pada ko onu ise buburu je kon ronu pada kon je kon ronu pada awon to nse rere agbara ise rere tesiwaju olorun e fi fun wa loruko Jesu ojo esan ma go buru fun wa ojo esan je ka rerin ajo je ka jere ise rere wa je ka jere ise owo wa je ka jere ise owo wa loruko Jesu gbogbo awon oluse buburu olorun yi won pada leni je kon le yi pada olorun bukun oro yi je ko se soronu pada Jesu oluwa wa
3: so things don't easy for Niger now.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
4: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
6: Hypo.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
8: SELARIE salary.
7: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
9: TURMERIC turmeric.
7: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

0: Taraba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale mokiyin asiku se lataro iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akore ilu laramokinla wa ta tin gbon Sategun. Folajin oye tayo niroyin yin sajuna egbe awon koko to wa ni niroyin na. Gbogbo eto lo ti to fun eto idibo sipo gomina nipinle Ekiti. Ile-ise olopa otelemoye salaye pe on ko gbo owo kankan lati le okere fun awon eto re. IPOB fofun de Nnamdi Kanu. Iroyin na re lekunrere. Gẹ́gẹ́ bí ohun gbogbo ti ṣe ń lọ báyìí ní ẹkùn ìdìbò apá gúúsù Ondo, ó ní gbogbo ètò ń lọ gẹ́gẹ́ bí a ti kọ̀wé ẹ̀tọ́ pọ̀ sí jẹ́ kó di mẹ́wọ̀ wípé ń ṣe ní àwọn ọmọ wípé ètò ìdìbò àtúndìbò sílé asòfin ló ń bọ̀ lọ́nà ní ọ̀la ní agbègbè náà. Akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM ẹni tó wà nígbọ̀nà àwọn agbègbè ọ̀hún Patience Olusegun Fàbọ̀jẹ́ ni wípé ọ̀pọ̀ àwọn olùgbé agbègbè náà ni wọ́n ṣe lálàyé pé àwọn kò mọ̀ àti pé ó jẹ́ ohun ìyàlẹ́nu fún wọn wípé ètò ìdìbò ni yóò wáyé ní agbègbè náà lọ́la. Akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM ló tún yà níléeṣẹ́ àjọ elétò ìdìbò tó wà ní ìjọba ìbílẹ̀ Òkìtì Pupa láti jẹ́ kí ó mọ gbogbo bí nǹkan ti ṣe lọ ńbẹ̀ tó ṣe lálàyé pé ojúṣe ló ń lọ níbẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ tí àwọn èèyàn sì ń bá iṣẹ́ wọn lọ. Gbogbo bí nǹkan bá tún ṣe ń lọ nípa ẹ̀kúnrẹ́rẹ́ nípa ètò ìdìbò tí yóò wáyé lọ́la ọ̀hún láàjọ máa dé sí ti gbọ̀yìn. Nípa ìròyìn eléyìí tó tún dàbí rẹ̀ ètò àtúndìbò eléyìí tí ó wáyé tó jẹ́ ti ilé asòfin àgbà ní agbègbè ẹkùn ìdìbò gúúsù ilẹ̀ yìí pápá jùlọ ní ilé olújì òkè gbó ní agbègbè ìjọba ìbílẹ̀ ọ̀hún ó ní ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí wípé ó ṣe ni kò sí ìròyìn eléyìí tó kan lórí ètò ọ̀hún ṣáájú ètò náà. Ọ̀pọ̀ àwọn olùgbé ọ̀hún ṣe lálàyé pé ń ṣe ni àwọn ò tí lóye kíkún wípé ń ṣe ni ètò ìdìbò yóò wáyé ní agbègbè ìpínlẹ̀ ọ̀hún agbègbè àdúgbò ọ̀hún lọ́la. Ọ̀pọ̀ ṣe lálàyé pé àwọn tó mọ̀ nípa ètò ìdìbò náà táwọn sì tún ti múra sílẹ̀ láti lè jẹ́ káwọn kópa níbi ètò ìdìbò náà láláìsí pé ọ̀fọ̀n fìrù nọgbà níbi ètò ọ̀hún. Akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM ẹni tó wà ní agbègbè ọ̀hún ìyẹn ilé olújò òkègbo Adégbòye Gala ní Fàbọ̀jẹ́ ni wípé ń ṣe ni àwọn ẹkọ̀ ẹ̀ṣọ́ aláàbò ti dúró wamuwamu láwọn agbègbè náà tó fi mọ àwọn ẹkọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti lè má jẹ́ kí ọ̀fọ̀n kan fìrù nọgbà níbi ètò ìdìbò eléyìí tí ó wáyé lágbègbè náà tó bá ti di ọ̀la. Wáyé o àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ló ti ṣe lálàyé pé òun ti pín àwọn ohun èlò ètò ìdìbò sí àwọn ìjọba ìbílẹ̀ bíi 16 eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkìtì kó rọra ṣáájú ètò ìdìbò sípò gómìnà eléyìí tí yóò wáyé nípínlẹ̀ Èkìtì tó bá ti di ọ̀la. Ètò ọ̀hún ìròyìn jẹ́kọ́jẹ́ ni pé àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ aláàbò wọ́n ṣe àmójútó gbogbo bí nǹkan ṣe lọ ní àti àwọn oníròyìn náà. Àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Èkìtì ẹni tó jẹ́ kọmíṣánná àwọn Bùnmi Ọmọ́sẹ́yìndé ló wá ṣe lálàyé pé ètò ìdìbò náà lọ́fọ́n kankan ò ní fìrù nọgbà níbi ètò ìdìbò náà. Ó ṣe lálàyé pé àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú tó fi mọ àwọn lámì ẹ̀tọ́ láwùjọ àti àwọn oníròyìn ló wà níbi tí wọ́n ti ń fi àwọn èlò ọ̀hún ṣọwọ́ sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tọ́rọ̀ kàn. Igbákejì ọ̀gá àgbà yanyan tó ń mójútó ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Èkìtì pápá jùlọ látàrí bí ètò ìdìbò sípò gómìnà yóò ti ṣe wáyé nípínlẹ̀ ọ̀hún lọ́la Mustapha Fayọ̀adé ló ti fi dá àwọn olùdìbò àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò àti àwọn elétò ìdìbò tó fi mọ àwọn ẹ̀kan tọ́rọ̀ kàn lójú wípé ọ̀fọ̀n kankan ni ò ní fìrù nàgbà ṣáájú lásìkò àtìlẹyìn ètò ìdìbò sípò gómìnà eléyìí tí yóò wáyé nípínlẹ̀ Èkìtì lọ́la. Fayọ̀adé ló sọ̀rọ̀ ìdánilójú náà tó sì lálàyé pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn òun náà ti ṣe lálàyé pé ń ṣe ni wọ́n ti dúró wamuwamu lọ́la báyìí láti lè má jẹ́ kí ọ̀fọ̀n kankan ó fìrù nàgbà lásìkò ètò ìdìbò náà. Ọ̀gá àgbà igbákejì ọ̀gá àgbà ọ̀hún eléyìí tí òun ṣe àmójútó ọ̀hún ló sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún lánàá ọjọ́bọ lásìkò ètò ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó ní papọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ àwọn ikàn tọ́rọ̀ kàn ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Èkìtì lọ́la òde yìí. waro awon ekwesu alabo eleyi ti won ti fi so wa ti gbogbo awon agbegbe ni tibutoro ipinle ekiti lati gba iwo omo lu abilaye ati wipe ki won sise won gege bi ilana ofin ninkan odun kan bayi eleyi ti awuja leti ijebu oba sikiru adetona to ti dagbere faye on lo mu ki awon ipimo afobaje ti ilarume eleyi ti olisa oloye rasid adeyo adesanya lewaju e on lo ti fowo si iyansipo awon omo oba bi marun bayi eleyi to sese ko gori apre na awujale lo dagbere faye ni ojo ketala osukeje odun 2025 le mo odun mokanleladorun leyin igba to ti lo didi odun marun odini 65 lori apre na eleyi to se wipe won se ni won de lade oye on ni ojo kedogun osukerin ojo keji osukerin odun 1960 ninu letter kan eleyi ti won fi sowo si gomina dapo abiodun to je gomina ipinle ogun eleyi to di bibu wolu latowo olisa won on lo si lana ipe nipa ilana eleyi to ro mo oro afobaje nipinle ipinle on to nti ofin eleyi to ni se pelu oro oloyede todun 1957 ati alakale ofin oni won fi mu awon omo yi na leta on lo wa gbe oruko awon omo yi njade nibi ti ati ri omo ba ademarin aliu kuye omo ba Isaac Ayodele Adewale Adekoya Eleruja ati omo ba ona banjo Abimbola John nibi ti atu ti ri omo ba Oluwaseun Wahid omo penu Onanuga ati omo ba Olabode Onanuga bakana wayo ijoba papo le yi lo ti sagbekale egbe akanse kan to je ti are eleyi ti o wa ni murasile lati dena itankale arun ebola lorilede yi olori osise l'office are le yi Femi Gbaja Biamila on lo si so loju awon egbe on lana ojobo nilu Abuja won se lalaye pe awon egbe on ni won ti se agbekale re loju na ati le je kun murasile lati ma je ke itankale arun ebola el ko aye lorilede Nigeria Gbaja Biamila si lalaye wipe ijoba lo ti wa ni ojula lakan fi sori bayi ju pe dipe ko wa lajule kitalubo ko lo koko wo lo ki arun na ko to wa bele o si lalaye pe awon egbe on ni won je egbe akanse eleyi ti o se amulo gbogbo awon eto eleyi to ba ye bayi loju na ti le je ki eto to moyen lori ko wa lawon enu bode le Nigeria ati gbogbo awon bi to ba se koko lorilede yi bakan na igbimo to moju to ro idagbasoke agbe lo ti fowo si owo ti re ti yere to bilionu metale logorin naira fun sise amulo ise akanse lati le dina oro miyale agbara ya sobo to fi mo awon isele la loro miran ni tibutoro orilede Nigeria igbese on lo waye ni bi ipade egbe on ti se elekeji din la dosan ru e to waye ni lo Abuja ni bi ti igba keja re le yi Kasim Setima ti le waju ipade na gomina ipinle Cross River Basi Otu lo fi oro nlede to si fi to awon oniroyin leti kete leyin ipade na pelu awon gomina miran o ni won fi ori oko so odun lori iyowo na deyin ti won ti gbe agbeyewo ti re kokon lo bi bilionu 4.9 naira lati owo minister fun oro eto isuna atiku bagudujewo o se lalaye pe ise on ni won se atele re doni si sentele lasiko ta waye awon ekan toro kan leka oro eto abo lo tin gbe igbese ato lati le je ki oro eto abo to moyen lori ko wa nipa sise awon atusi ofin ipese owo to peye fun idasile olopa ipinle igbese on ko seyin bi orilede yi ti se koju oniruru iwa igbesunmi ijinigbe to fi mo awon iwa ipa miran to n dukoko mo oro eto abo le Nigeria ewe ile ise olopa otelemuye lo ti wa tako gbigba owo nile okere lati mojuto awon eto re gbogbo nibi aba on eleyi to waye nibi aba re on eleyi to wa niwaju ile asoju sofin le yi iyen ti won se se lalaye pe won se ni ofo si lati le je kun gba owo nile okere fun awon eto na ile ise olopa otelemuye lo wa ni gbogbo eto lo ti to bayi loju na ati le je ki oro eto abo ko tun moyen lori si daada awon ore to nti awon ojulumo olóògbé olùdarí lẹ́ka ìròyìn iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí major general abubakar abe eléyìí tí ó dolóògbé lákàtà àwọn ajínigbé ó ní wọ́n ti pè fún ìgbésẹ̀ lóníkanmọ́nkọ báyìí lẹ́ka àtúntò ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ nàìjíríà ìpè ọ̀hún ló wáyé lẹ́yìn ìgbà tí arákùnrin ọ̀hún tó jọ̀wé ẹ̀mí rẹ̀ sákàtà àwọn agbébọn dàlúrú ìyẹn láwọ́ ta wàyí ní ìpínlẹ̀ kastina ẹgbẹ́ ọ̀hún ló wá pè fún ìgbésẹ̀ lóní kíákíá lásìkò gbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí wọ́n sì tún sọ̀fọ̀ ẹni ọ̀hún eléyìí tó kú sí àkàtà àwọn agbébọn bẹ́ẹ̀ bá gbàgbé ní ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún ta wà nínú ẹ̀ òun ni olóògbé ọ̀hún yẹn rábẹ̀ àti ìyàwó rẹ̀ ló di jíjígbé látọwọ́ àwọn agbébọn dàlúrú lásìkò gbà tó ń rìn àjò lójú ọ̀nà marabawa ní ìpínlẹ̀ kastina general ismail abdullahi tó ná jẹ òṣìṣẹ́ fẹ̀yìntì òun ló sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn náà wáyé o adájọ́ awa joseph yíwà ti ilé ẹjọ́ gíga tó wà ní ìlú abuja ló ti ní kí arábìnrin kan halima abdullahi kó lọ máa gba tẹ́gùn fún odidi ogójì ọdún báyìí lẹ́yìn ìgbà tó ti kọ̀ láti jábọ̀ nípa ọmọ rẹ̀ eléyìí tí wọ́n sì lálàyé pé ó ń lọ́wọ́ nínú ìwà ìgbésùnmọ̀mí ìyẹn bàtújò fún ilé ẹjọ́ gíga àpapọ̀ lèyí tó wà nílùú abuja arábìnrin abdullahi ní agbègbè dungumaza ní ìjọba ìbílẹ̀ zabuwa ní agbègbè kastina níròyìn jẹ́ kóyè ni pé ó jẹ̀bi ẹ̀sùn náà eléyìí tí wọ́n káwọ́ rẹ̀ pọ̀yìn rojọ́ nílé ẹjọ́ wọ́n sì lálàyé pé ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn ọ́n òun ló jẹ̀bi rẹ̀ látàrí bí ó ti ṣe ń bo ọmọ rẹ̀ bàtújò eléyìí tí wọ́n sì lálàyé pé ó ń lọ́wọ́ nínú ìwà ìjínigbé tó sì tún jẹ́ wípé ìyá náà ló tún fún un láwọn àwọn bí nǹkan tún ṣe lọkọ̀ kan nípa ètò eléyìí tí wọ́n ètò kòtọ́ náà eléyìí tó ń gbé ṣe ìròyìn jẹ́ kóyè ní pé odidi ogún ọdún òun ni wọ́n fi ní kó lọ máa gba tẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n lórí bó ti ṣe bo ọmọ rẹ̀ wọ́n tí wọ́n sì ṣe lálàyé pé odidi ogún ọdún mìíràn ó ní ìjìyà eléyìí tó wà fún nípa bó ṣe jẹ̀bi ẹ̀sùn náà wáyé o ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ń ṣe àgbéyẹ̀wò ètò kan báyìí eléyìí tí yóò jẹ́ kí àwọn oníròyìn kó máa tẹ̀lé àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí lọ sáwọn ètò kọ̀ọ̀kan eléyìí tí wọ́n bá ń gbé ṣe ìgbésẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn ara ọ̀nà láti lè jẹ́ kí àgbéǹde kó tún bọ̀ wá lára ọ̀rọ̀ tó ní ṣe nípa jíjábọ̀ ètò ọ̀rọ̀ ètò ààbò àti láti lè jẹ́ kí ohun gbogbo kó tún lọ gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé ẹ̀ mínísítà fọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí christopher musa ló pàbí yabidun ọ̀rọ̀ ọ̀hún lánàá ọjọ́bọ níbi ìpàdé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí ẹgbẹ́ àwọn oníròyìn ilẹ̀ yìí ṣàgbékalẹ̀ rẹ̀ nílùú àbújá christopher musa òun ni olùdámọ̀ràn pàtàkì rẹ̀ rí admiral olùṣeyà bankole ṣojú fún níbi ètò náà mínísítà ọ̀hún ṣe lálàyé pé àbá ọ̀hún ni wọ́n ti ń gbé kalẹ̀ báyìí tí ó sì wà láti lè jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ kó tún wà láàrin àwùjọ àwọn oníròyìn àti àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí yóò jẹ́ kí àkóyawọ́ kó wà lẹ́nu iṣẹ́ wáyé o gómìnà ìpínlẹ̀ edo monday ọ̀pẹ́bọ̀lọ̀ ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọ̀daràn ẹyẹ tí ń mu sàn eléyìí tí ń hùwà pàdàlúrú ní ìpínlẹ̀ náà ó sì lálàyé pé bí àwọn èèyàn tó ń hùwà apá ọ̀hún kò bá tẹ̀tì láti má ṣe hùwà náà mọ́ ìdájọ́ eléyìí tó yẹ ló ti wà nílẹ̀ báyìí láti lè jẹ́ wípé kí wọ́n máa kojú ẹ̀ ọ̀pẹ́bọ̀lọ̀ ló kéde ọ̀rọ̀ ọ̀hún lánàá ọjọ́bọ lásìkò ìgbà tí wọ́n fojú àwọn afurasí eléyìí tó hùwà ọ̀daràn léde níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún eléyìí tó wà ní benin gómìnà ọ̀hún ṣe lálàyé pé kìlọ̀kìlọ̀ ló ti wà ní báyìí fún àwọn agbébọn dàlúrú náà tó sì ṣe lálàyé pé ẹni yóò tí wọ́n bá mú eléyìí tó bá lọ́wọ́ nínú ìwà ìdàlúrú ìjínigbé àti onírúurú ìwà ọ̀daràn mìíràn òun ni yóò fi mú kàtà òfin tí yóò sì jó làǹbà òfin ní ìpínlẹ̀ náà apple ní ìròyìn jẹ́ kóyè wípé wọ́n ti kéde báyìí pé wọ́n ti fòfin de aládarí wọn ìyẹn nnamdi kanu lọ́wọ́ ta wà yìí èèyàn àwọn àjọ ń jẹ́ kóyè ní pé ìgbésẹ̀ ọ̀hún ló wà lójú náà láti lè jẹ́ kí gbogbo nǹkan kó lọ dáradára báyìí tí wọ́n sì ṣe lálàyé pé ńṣe ni wọ́n ti fòfin de arákùnrin náà nínú àtẹ̀jáde kẹ́lẹ́ tí wọ́n gbé ìta lọ́wọ́ àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kan ó ní wọ́n ti fi ojú ọ̀rọ̀ ń léde lásìkò ta wà yìí Ije bi e ba se ndarapo mo wa iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akure ilu laramokinla wa ta tin gun satagun ba ba pada de e gbo nipa iroyin le okere iroyin amuludu to nti iroyin re daraja e ma yin kulun bi an pada bo e ku kale.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Eka bo pada fun ekunrere iroyin le kan si wa lori itakun ayelujara wa www.adaba89.fm tabi ke download application Adaba FM lori Google Play Store. Bakana ni ele ifirin sowo si wa loju awon opo banidore wa gbogbo won yi www.facebook.com/adabafm88.9 lori Facebook at adaba89fm lori Instagram at x wa Adaba FM TV la wa lori YouTube wa. Bakana ni ele ifirin sowo si wa ni newsroom at adaba88.9.fm. Iroyin on te si waju labala iroyin ile okere wa fun ti role etoni akoroyin le se radio Adaba FM opo ye mejo nda ti wa nikale abore re
2: ninu iroyin ile okere lale oni ile ise eto ilera lolede labalon lo ti fi lede bayi wipe awon eyan 18 ni won ti gbe mimi tawon 23 mi si farapa ninu ikolu to waye ni apa gusu labalon latari ikolu tawon iko mogun lede israel ti won simoju awon iko mogun lede israel na fi die mule wipe awon mogun won bi merin ni won gbe mimi lasiko ijaku akataun to waye opolopo ile lo tun baje kojala nigbati awon alase ile labalon ti won se apeju ikolo ngege bi eleyi to lagbara julo lati gbati wahala to tin bele laarin won ile se leto abo lolede israel wa filede pe ikolo ohun ni won fi sun awon iko alakatakiti ati ibudo won eleyi to je pe won fara pamo si to je iko hezbollah be la won mogun orilede israel to filede wepe awon gbianju lati fe pinwo agbara tawon iko hezbollah ohun ti won ni ki won si pinwo won lati ma se ikolu si awon mogun orilede israel mo ikolu eleyi to waye yi lo tun sele leyin ti orilede america ati orilede iran ti won ti fowo si adehun lati jogun osimi lori wahala to nsele kaakiri apa ila orun arin gungun agbaye sugbon awon iko mejeji ile israel atawon iko hezbollah ni won tesiwaju lati ma se ikolu sira won laiwo ti bi won se ti kede ijogun osimi olotun ile gẹẹsi yi ni Keir Starmer lo ti sọ di mimọ wipe ohun osetan lati kọwe fi ipo silẹ bo tilẹ jẹ wipe ẹgbẹ oselu labour party won ti lọpọpọn pẹlu alaye wipe ohun si fi ara jin lati lewaju ijọba orilẹede ohun nigba to n sọrọ loni Starmer o se iliri lati koju oniru ipinija eleyi ti en to jẹ adari Manchester yi ni Andre Bonham to ba gbe wa ohun naa o ti ni awọn ero lẹyin lati deje fun ipo na Bonham ohun lo je pe o ti tobo na ye daada leyin ti o jawe olubori ninu eto atundibo sile gbimo asofin apapo le ohun eleyi to waye ninu egbe oselu labour party lapa iwo orun ariwa ile England gege bi o si ti nibo ida 44 abo lati fi eyin ojugba re bele aisan ebola eleyi to bureke kaakiri orilede Uganda ati orilede Congo lo je pe won ti gburo aisan bayi lara awon eyan to dide ni egberun kan tawon ti o le ni igbaniye ti won ti gbe mimi awon bi 84 ni ara won ti ya lati gbati won ti kede ibureke aisan lojo kedogun osu karun odun 2026 eni to je adele oludari eto amojuto ati isele pajawiri ninu ajo ti o ngbogun ti itankale aisan nile adulawo dokita Wesan Makola ino foju oro yi no filede lasiko ti won se ipade lori ibureke aisan ebola ohun to waye nje bi ta ri mo re lori iroyin ile okiri fun ti asale tuni opo yemi jo dan iroyin fun le ise Adaba FM
1: labala awon amudun wa fun ti role tuni nana otedola iyawo ojimi parako yo ni sowo omo le Nigeria Femi otedola lo ti tako gbogbo iroyin le ti won gbe kakakiri wipe un se ni o nje omo orilede Ghana to isi lala ipe ohun je onje omo orilede Nigeria papa julo ilu Abeokuta ni ipinle Ogun oran lo filede lasiko gba ton fi fonran kan lede pelu ohun atoma re temi otedola nana si lalaye pe omo egbalohun ati wipe onje omo orilede Nigeria o salaye siwaju wipe bo tile je pe ipinle Kaduna o ni won ti bi ohun to n si gbe nibe fun bi odun ogun odun odin die yen ni ipinle na to ise lalaye pe omo orilede Nigeria òun ni òun lọ́wọ́ ta wà yìí nana ló ṣe lálàyé pé orúkọ ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ òun òun ni nana fatima eléyìí tó jẹ́ wípé bàbá bàbá òun lo fún òun lásìkò gbà tí wọ́n pa súná rẹ̀ lábala ìròyìn eré ìdárayá fún tìrọ̀lẹ́ tòní ìgbìmọ̀ eléyìí tó ń mójútó gbogbo bí nǹkan ṣe ń lọ nínú ìdíje ti líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè england ló ti ṣe àgbéjáde gbogbo bí nǹkan ṣe lọ fún sáà 2026 à 2027 nínú ìdíje ti english premier league eléyìí tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal eléyìí tó gba ìdíje ife ẹ̀yẹ ti líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè england ní sáà tó kọjá yìí òun ni yóò máa wàákò pẹ̀lú ọkọ̀ tó ṣẹ̀ṣẹ̀ pé gidi fi gbọ̀rọ̀ jẹ kà wá kópa báyìí ìyẹn coventry city nínú ìdíje àkọ́kọ́ rẹ̀ tí yóò gbà á ìfẹsẹ̀wọnsẹ̀ òun ni yóò gbà ní pápáṣeré emirates tó bá ti di ọjọ́ jimo ti ṣe ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún tá a wà yìí tí ìfẹsẹ̀wọnsẹ̀ ó sì gbéra sọ ní déédéé aago mẹ́jọ alẹ́ ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ coventry city frank lampard òun ni ó padà dé sínú ìdíje ti líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè ti england báyìí lẹ́yìn ìgbà tó ti kó ikọ̀ ń jẹ́ ṣe dáadáa nínú ìdíje ti líìgì ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n kópa ń bẹ̀ ní sáà tó kọjá ẹwẹ́ ikọ̀ manchester city eléyìí tó ṣe ipò kejì ní sáà tó kọjá báyìí lónà ọmọ lọ́kìtì papọ̀ pẹ̀lú ikọ̀ ti fc bournemouth nígbàtí ikọ̀ ti manchester united yóò rìnrìn àjò lọ sí pápá àṣírí ti hull city láti lọ kópa ńbẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea ni yóò máa gbàlejò kọ fulham ní pápá àṣírí stamford bridge nígbàtí sáà ọ̀hún tó bá gbéra sọ sáà 2026 àti 2027 ìdíje ti líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè england òun ni yóò gbìnàyá tó bá ti di ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀ wáyé o ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé ni yóò tún máa tẹ̀ wájú lónìí níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó rú gọ́gọ́ yóò ti máa gbéra sọ báyìí níbi tí orílẹ̀‐èdè amẹ́ríkà yóò ti máa kojú orílẹ̀‐èdè australia ní ìpín kẹrin eléyìí tí wọ́n wà nígbàtí orílẹ̀‐èdè scotland yóò máa wọ̀ yá àjà pẹ̀lú orílẹ̀‐èdè morocco nínú ìpín kẹta bákan náà bẹ́ẹ̀ bá gbàgbé orílẹ̀‐èdè amẹ́ríkà ni yóò máa fi gagbága pẹ̀lú orílẹ̀‐èdè australia bákan náà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tọ́ a ò ní rí ju báyìí lọ lábala ìròyìn eré ìdárayá wa fún tìrọ̀lẹ́ tòní eléyìí tó mú kí a fòpin sí ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní bákan náà sunday ajíbọ́yè lólóòtú ròyìn fọlájìn oyetayo olùmọ̀ọ́sẹ́ ti gbọ̀yìn iṣẹ́ wa ò nídìí iṣẹ́ láṣẹ dùmàrè oorun ayọ̀ làá sùn o ọ̀kọ̀ọ̀kan làá jí ó dàrọ̀.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.
7: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
8: I'm in love, oh. I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ó mẹ tán pẹ lọlọrun ni ẹni gbogbo aye dana ta fẹ fi joy brema baba ti yẹ nbẹ nbẹ inu atun to ta se igi to po won da ina si pagede to duro apete yi lo gbogbo oluwa duro pe ibrema ẹni olóòní ta afojukan o fojukan won fojukan osa wa o si ri se to osa wa nse o mọ nta wa na n dalara awa ni o tẹriba fún osa wa ta wa si ọlọ́run kan nbẹ ọlọ́run wo laari tó ń sọ fún nbẹ ó lẹ ẹgbọn lẹ fi mọ ta ni rọjò osa yìí kọ ta ni rarun osa yìí kọ ta ni jẹlẹ osu osa yìí kọ ta ni jẹlẹ obi osa yìí kọ
1: alọ afirika rẹ
0: ta ló fún yín lójú tẹ fi rí
1: náà
0: ṣe bó ṣayín tẹ ń bọ lójú tí ò rí náà yìí ó lẹnu kò lè sọrọ ó lọwọ kò lè mú nǹkan ó lẹsẹ kò lè fún rẹ ọlọrun ló ń jẹ
1: ọlọrun.
0: jẹ́ kí àwọn ọ̀rọ̀ yóò fi dí ìgbàgbọ́ rẹ múlẹ̀ mọ́kàn kúrò lórí nǹkan mẹ́rin àfọlọ́ nìkan títóbi ọlọ́run yìí wọ́n lọ́dọ̀ àkùbúrú tó bá ló gbà á dùn ọ̀nù náà ó láti ná tẹ́ ẹ dá àtẹ̀yìn tẹ́ ẹ dáná mo lẹ́nìkan tó lu gbogbo yín lọ mí ń bẹ̀rù yín mí ń bẹ̀rù náà ọlọ́run ni mà ń báyà. ìtàn kọ́ ni gbogbo ayé ọ̀mà lè ṣẹ́rí wa padà sọ́dọ̀ ọlọ́run ni pé bó ti wù kó lè tó kó ha gádígádí tó ọlọ́run lọ́nà àbáyọ. ọlọ́run ni
1: ọ̀nà àbáyọ.
0: ọlọ́run ni
1: ọ̀nà àbáyọ.
0: ọba tí ò sásìtì fún ẹnikẹ́ni ló lè sàṣètì sọ́jà lè sàṣètì àbáṣe ò ṣe ni olówó lè sàṣètì sábíọ́lá ò ṣe ni ọ̀rẹ́ wa alágbára ológun tóògì ó lè sàṣètì ṣẹbi fẹ́ràn sàṣètì ká ni ò sàṣètì. ó ti tó gbójúlé ibrahima wa sọ fún wa pé ò bẹ̀rù ná wọ́n sọ ibrahima sí náà ó ti mọ̀ tán tẹ́lẹ̀ irun ibrahima ò dóná débi aṣọ rẹ̀ kódà nínú ìtàn wọn bí ibrahima pé àsìkò olórí rọrùn sí àsìkò olórí rọrùn jù láyé ó nígbà tó ń bẹ inú náà ni. gbogbo ẹ̀ṣà tuntun ní ẹni tí sọkùnkùn dì mọ́lẹ̀. bandits lórílẹ̀‐èdè ìbánipamọ́lẹ́. bandits lórílẹ̀‐èdè ìbánipamọ́lẹ́. dá nàìjíríà padà sípò ojú òní.
1: amínà tó fẹyẹtò.
0: nígbà tá n ṣe pátítà ń dara ìsìnù. dá nàìjíríà padà sípò ojú òní.
1: amínà tó fẹyẹtò.
0: nígbà tá lọ patí tí wọ́n ń agara wa tí wọ́n ń rá mílíìkì. dá nàìjíríà padà sípò ojú òní.
1: amínà tó fẹyẹtò.
0: nígbà tí ₦5 ó rè lùgbọ́ ó tún ṣe bẹ̀rẹ̀ ju òkú èkó. torí bígi ò bá tán èéfín ò ní yé rú bígi ò bá tán bàbá rí àwọn akpọ́dé bá wọn ẹni ó mú àwọn tán fẹ́ wó ìkábà pẹ̀lú tó yẹpẹrẹ jù wọn lọ ẹlọ́dà gbogbo akpọ́dé bá bandits olúwa bá ní fẹ̀mí wọn so fún báwa fẹ̀mí wọn so
1: fún
0: àti bá ní ìtàkà bóde bá wa ẹlẹ́dà nínú ọdún yìí nínú ọdún yìí nínú ọdún yìí jẹ́wọ́ títà. ìnàmà ẹmú ìwọ̀n ìṣọ́ọ̀dà ṣe é wá.
1: ìnàmà ẹmú ìṣọ́ọ̀dà ṣe é wá.
0: ayẹ́pẹ́ wà láàrẹ̀ tó ń fa ayẹ́pẹ́ mi. ìnàmà ẹmú ìwọ̀n ìṣọ́ọ̀dà ṣe é wá.
1: ìnàmà ẹmú ìwọ̀n ìṣọ́ọ̀dà ṣe é wá.
0: ayẹ́pẹ́ wà láàrẹ̀ o ti sọ́nù Al-Quran 6:21 olálàbòsí ò ní soríire alábòsí làwọn èèyàn jẹ́ ẹ̀ la àwòlà. ọlọ́run ti fún mi lóúnjẹ lásìkò ẹbí ti fún mi lómi lákòókò ńgbẹ ẹja náwó sókè kákẹ́ ní láfi mẹ́ta kó fi aláyàbalẹ̀ lórílẹ̀‐èdè. bisimilá yìrá
1: má ní wọ́n rí ìlà fún kúrẹ́ ìlà fún ìwé mẹ́ta ṣùgbọ́n ìlú
0: Alagbara ba se gba ladua forilede yi idile ori kokan kan kokan wa tan be labe amu yi ma je wo ka mo ri so
1: ko amen
0: ati ba ndeme je tan na
1: amen ko fa yi ko
0: ba ba n se ti bo eleda ma je ko mu wa
1: amen ko fa yi ko
0: ba ba n se ju ri alagbara ma je sele fe
1: amen ko fa yi ko
0: nitori pa o leni ka fi wo Ao lebo, ao lebo, subhani wa lebo, wa la wada ala, baku wa shabu fuwa.
1: Ao lebo, ao lebo, subhani wa lebo, wa la wada ala, baku wa shabu fuwa.
0: Pat, gri, ene bong,
2: ah, awa le so pe Federal Republic of Nigeria ko wa

0: Iti mo wile kan pe kolorun da Nigeria pada si ba kan se party tan dara esi ni.
1: Ore wa,
0: ni tonwana, Nigeria ina ni.
1: Ta ba se na won tan bayi.
0: Ko na won lo fi rise da lo sori ata.
2: Be ni.
0: Jo ma woru. Amala gidi ti won lo danu. Ba ba lo party. Ore wa, garawa, won ha. Won wa ati lo party so pe garawa ta fu wa nkan marun na ko be o je nkan mefa. Miliki nbe nbe. Won pe kini kan ni sofu gbana, se sofu medicine. Sofu gangan, sofu gangan,
2: o mo gangan, o pali.
0: Omo. O wo so nu garawa. Garawa. Omo. Ara isi kan be onku ne npe won.
2: Onku bez.
0: La la la la la la la la la la la. Wo so be. O tu wa ni na pin to tobi. Ti wo fi be. Isana ki se yo kan o ojidi party bi meji la nbe nbe. Ba me anu wa me. Wo so nu ko lo ba hun. Ore wa o da jo no ma gbe fe ni kokan. Esi je rice eti taya iloku won lo ru danu ni. Se bi Nigeria na ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Sebi Nàìjíríà náà ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Sebi Nàìjíríà náà ni.
2: O ní.
0: Ọlọ́run gbà náà ní bẹ lónìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà tí orí Nàìjíríà ti burú láti gbà tá a ti gba first track lálejò. Welcome, welcome, ladies and gentlemen. You are welcome to Nigeria. First track for you. First track for me. First track for everybody. Láì mọ̀ pé AB for you. AB for you. AB for the whole Nigeria.
2: Alakuba.
0: Alawa! Nigeria o je gbese tele. Eyin first start in Nigeria to do gbese.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n jẹ gbese náà rí tí owó pọ̀ náà ni wọ́n máa sanwó lójì. Ẹ fáwọn òṣìṣẹ́ lówó.
2: Ngbà surplus nbẹ nlẹ.
0: Ngbà surplus nbẹ nlẹ. Ẹ pé bí wọ́n bá pọ̀ sẹ́yìn ọmọ bí ó ṣe náà a máa ra tí òwúlò fún. Ṣùgbọ́n bàrà tá a gbọ́ ìsàlálẹ́jọ́ gbogbo junction junction. Ọ̀rẹ́ wa àwa gbére síbẹ̀. Bó bá ti wọ̀lú èrè lórí. Bó bá dínà náà bá ti rè lórí. Alágbára tó sì lẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́ ìsàlálẹ́jọ́. Ẹ gbọ́dọ̀ gbà láàyè. Ṣé bí n tí Muhammadu parun máa
2: sáyà.
3: Ọmọ kò yẹ ká tó o. Abájọ Ṣèyík bíyá nínú ọ̀la àdúrà. Lọ fi bí àwọn ètò àdúrà kẹ́kẹ́ lẹ̀. Ọjọ́ Mọ́ndé Mọ́ndé ìní náà àdúrà wọn máa lò. Lórí ilẹ̀ àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé orí Mọ́ládé ní Sábọ̀ ìlú Ondo. Aago mẹ́rin sí mẹ́fà àrọ̀lẹ́ ni. Lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ. Ní ọ̀la àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní Bánkẹ́ Márẹ̀fẹ́ ilé olújì ìpínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ Tuesday àdúrà wọn máa gbìnà yá. Ní ọ̀la àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní Tẹ́gbẹ̀lọ ojú orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú ọ̀rẹ́ ìpínlẹ̀ Ondo. Aago méje sí mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ni yóò máa wáyé. Ní ọjọ́ Tuesday yìí kan náà ni ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí. Ní ọ̀la àdúrà prayer city tó wà níbi Mango ìlú ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ sáàbọ̀ méje àṣálẹ̀ ìlú. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285. Ṣé ìwúyẹ́ nínú ọ̀la àdúrà lónìí? Gbogbo agbára ó jẹ tọ́lọ́run.
4: Libẹ̀ libẹ̀ libẹ̀ má fọwọ́kọ̀.
5: ADABA
4: 89 Adaba.
6: Bàbá Kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ́ dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni Bàbá Kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti Bàbá Kẹrẹwà. Bàbá Kẹrẹwà wà pé mi débẹ̀.
7: Bàzó.

0: freedom.
1: Bí a ti wáyé náà là ń padà dídùn ní ìrántí olódodo.
2: Ìbùkún ni fún àwọn òkú tí ó sùn nínú Kristi.
1: Nítorí
2: wọ́n ń sinmi nínú làálàá wọn.
1: Fáfúnmiládé ní ìlú Ìdòkè àgbà àkókò lórúkọ ọmọ àtọmọmọ olórí Rachel Oyinlọlá Fáfúnmiládé
2: Abeg Mamlaki
1: ẹni tí ó ṣèkẹ́ṣẹ́gi àwọn ọmọ tó kẹ́ bí káramọ́ra gbé ọkọ gẹ̀gẹ̀ bí ẹni
2: tí ó sì ní ìfọkànsìn fún ọlọ́run ẹlẹ́dà rẹ̀
1: nígbà tí ó tó àkókò lójú Olúwa
2: ikú wọlé wẹ́rẹ́ ó sì mú olórí Rachel Oyinlọlá Fáfúnmiládé lọ lẹ́ni 50 ọdún
1: 50 years
2: lọ́jọ́ ajé ọjọ́ 19 oṣù kẹfà 2003
1: lónìí Friday 19th June 2026
2: ni ó pé ọdún 23 years tí ẹ ti fi wá sílẹ̀
1: à ń ṣe ìrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo torí kò sí ẹni tí ó lè dí àyà àti ipò tí Mamlaki fi sílẹ̀ láàrin ìlú àti láàrin ẹbí
2: olódodo yóò wà ní ìrántí títí láé
1: àdúrà wa ni pé
2: ojú tí ẹ fi ń ṣọ́ wa kí ẹ má fi sùn lọ́rùn
1: ọmọ wa olórí Rachel Oyinlọlá Lafa fún mi ládé mọ̀ Mamlaki yá abẹ́
2: yìí.
3: Wọ́n ìhà bálúbalú ẹ̀nẹ́ kẹ́sì yóò ṣẹnu ìgọ́dí sí ìgọ́dí wọn aróró irun tiétí.
2: A ó sì máa ṣe ìrántí yín.
1: Honourable Prince Adetile wà fún mi ládé.
2: Aláṣẹ Africa Yoruba Concept Limited ni olùkéde lórúkọ ẹbí.
4: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ Nafdàkì fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
6: So things don't easy for Niger now.

0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
1: Lẹ́dùmarì mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí o lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú nbẹ̀. Kí lè ṣe mi Lẹ́dùmarì ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá líkì nkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ.
2: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń duta náà ni bó o ti sọ léṣì náà nu o tún ti gbé edé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàntí ẹ ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gaza o má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi ṣùgbọ́n níbo ó gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wo báyìí olóbì ọ̀kẹ́rẹ́.
2: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀ dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yàn kan. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yàn kan ni ọ̀rẹ́ tí ó rí ire tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè láàmú ẹ jẹ́ o, à ní ṣàṣedànù.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke, da towo re le ni, koda, ti e kan sun lo ni.
7: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo tin nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ora danu, logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdak fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gugu iga ijawa ija osi always guide me.
8: How much are you going to learn your job today?
9: Oh, Ella, Bini, isoro isara ina mani. Probaji, ugwala ma romi. Isara yo ma famiso. Lati barai DDS. Ne o ma romi gogo debi pe. Ne o le bere mon kanle. Isela wo mi ma unkuriri. Ati ese mi ti ma kame gogo. Koda. Ero unsu dede. Oh, ore moti biyanju biyanju. Korona bayoje. Ayo unti e wasumi.
7: Agoni isilo si injelope. Si wo kwanye pa babo ki ugoni. Ogulugbo ade ton fi wi atego so ma ara ye lore lori eyike yi isoro ton jo mo eda lenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
10: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti ma wa number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akura boya o fe bere nkan ka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara pelomi ba fe sun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa sikete ese be elomi ba n lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi n se si agbe elomi n se si ode ba si won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo e to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so ko ode ni mi ode ni baba mi eyin na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfa ni ewe atebo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi ara wo ni bi fi abia oju
11: live live ma fowo ko
12: ADA

0: orí ilẹ̀.
1: Ẹ̀ka alẹ́.
2: Nínú ìbú láyé ìfarapa.
1: Ẹ̀ka alẹ́ ni gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ́ tó gbọ́ wa láṣàlẹ̀ ètò ní.
0: Orí ilẹ̀ já mi lò.
2: Nínú ìbú láyé ìfarapa.
1: Akin káàbọ̀ sórí ètò. Ayédùn níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlẹ́rámọ̀kí ńlá wa.
2: Farapa.
1: Ibẹ̀ la ti ń gbóhùn sátẹ́gùn.
0: Òun ní ìmọ̀ lo.
2: Tí gbogbo ẹ̀ fún ti ń bọ̀ sí
1: ayé. Ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abá Mixture òun náà ló sunú gbọ̀wọ́ ètò yìí.
2: Tí gbogbo ẹ̀ fi ń bọ̀ sí ayé.
1: Ṣèbí torí bá ń ṣekú nínú igbó.
2: Tí gbogbo ẹ̀ fi ń bọ̀ sí ayé.
0: Obi tóbi.
1: Adẹ́ni tí kò mọ jẹ.
2: Tó bá kọjọ mọ́ aláyọ̀ kò tọrọ.
0: Obi tó bá bímọ.
1: Orí bá ń ṣẹja nínú ubú. A sì wò gèrè bí ẹni tí kò mọ̀ wẹ̀. Borí bó bá ń sòdò ọ̀yà.
2: Tí gbogbo ẹ̀ fi ń bọ̀ sí.
1: A sì pàdé ọdẹ lọ́nà àforígbọta àbọ̀n.
2: Tí gbogbo ẹ̀ fi ń bọ̀ sí ayíǹde.
1: Èdùmàrè mọ́jórí wa mọ́jẹ́ kó ṣe wá.
0: Kó mọ̀ ṣe o.
2: Orí ló.
1: Jẹ́ korí wa kó gbè wá ni. Torí pé orí báyìí òun náà lẹ́já fi ń làbújá.
0: Gbogbo ẹ̀dá yóò tó mọ̀ ṣe o.
2: Orí ló bá wọn ṣe.
0: Èmi gangan.
1: Orí náà ní sí ìgbìnì tá a fi dádí owó ni.
2: Kí ló bá mi ṣe.
1: Orí náà ní tún gbẹni
0: tá
1: a fi tẹ̀pá àlẹ̀kẹ̀.
2: Kí ló

0: kini tan fi bara wa soro lale oni labala amoran ni soki eni ore da ko ma fi se binu eni abini bigan na o nkuku ndani ani eni ore da ko ma se binu eni abini legan na o tun dani
1: o di ton ba pada ni soro ija kan na won ba pari na ma lawon tu o
0: ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹni tí ó hùwà àkàsí ni àbí ẹni tí ó sọ̀rọ̀ ẹni láìda àbí ẹni tó ń gbèrò ibi sí ni kìí ṣe dandan ni ó lè mọ̀jára àta ṣùgbọ́n ẹni tó súnmọ́ ni gangan bíi sọ̀rùn o náà ní ma àti wá ní mọ wọléwọ̀dí ẹni.
1: ṣẹ́ni pátá òkè dédé tẹ̀lé o ẹni tó yọkùn láwùjọ.
0: irú wọn yìí o náà ní sí iná sẹ́yìn ẹ̀ lẹ̀.

0: To se gbadura fun Eledumare to da wa sile aye. Sori awon binu eni yen. Ala to ba fe da gbadura. Eledumare yo wa ku oyo lowo won. Mo fadu asire. Àwọn abinu ẹnu wọn sáré
1: torí láti gbà tí efa
0: wọn sá ire gan wọn fẹ́ kí àlá rẹ kọjọ.

0: wọn bá ti gbàdúrà fẹlẹdùmarè tó sì súnmọ lọhùn ọba dáadáa tó dá ẹ wá sílé ayé
1: ọba ti sọrọ náà ká tó la ojú
0: ẹ ẹdùmarè yọ wàá là ẹ kúrò lọwọ ewu ẹdùmarè yọ wàá là ẹ kúrò lọwọ àwọn ẹni ibi ìmọ̀ràn ń sókè ni ojú bẹ́ẹ̀ lọ láṣálẹ̀ ètò ni lábala yìí ọjọ́ mẹ́jọ òun náà látún máa mú mi wá bọ́n ṣe gbé wá ni òun náà la ṣe fi ilẹ̀ la ṣe mú wá lálẹ́ òní tábọ́sí abala tọkàn náà lókù tí í ṣe abala parí òwe lórí ètò ayédùn tiléeṣẹ́ tó ń ṣègbògi 24/7 bá mi jọ tí wọ́n ṣo nígbọ̀wọ́ ẹ̀ tí wọ́n ní ká mọ̀ fi lara wa lọ́yẹ̀ ká sì tún mọ̀ fi kọ́ra wa lọ́gbọ́n.
1: wọ́n bára wọn nínú jẹ́ wọ́n ti tẹ̀mí lẹ́yìn mo ti gbọ́ mo ti gbọ́.
0: ká sì mọ̀ tún sọ fúnra wa pípé 24/7 bá mi jọ ọ wà nígboro ayé
2: wọ́n bára wọn nínú jẹ́ wọ́n ti tẹ̀mí lẹ́yìn
0: kẹ́yìn náà kẹ́ lọ mo ti yín.

0: bí wọn ṣe wọn bí ogun bí ogun ni nígbà wọn bá kọ fọmọ yìí kí ló ogun ogun kékeré kan pé gbà wọn náà gbélé bí kọsàmọ tẹsí ẹ ní ọmọ ṣe pé kí mọ yẹwò kí mọ yẹwò ọdà bí ọmọ tán fún lókì gbẹ ni a mọ wádà kiri ni pé mọ ẹ sámi ládàwò bí ogun ni mọ ṣe wọn ẹlọ ẹ káàlẹ o ẹ ṣeun ó kọ yín ìbọlẹ tí ń pè mí.
1: Ìyáwó Jòsí.
0: Kí lẹ pé always guide ni.
1: Ẹ kalẹ̀ sọ.
0: Ẹ kalẹ̀ o. Ó kọ yín ibẹ̀ tí ń pè mí.
1: Láti ìdí ọ̀gbá waterside mo ti ń pè yín.
0: Lẹ ti ń pè wá báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà bẹ́ẹ̀. Èwo ni kí n fún yín báyìí? Ìyáwó ìjà ò sí.
1: Always guide ni.
0: Ṣé ń guide ara yín?
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ọ̀dà ẹgbẹ́ òwe eléyìí o. Yorùbá a máa sọ wípé a kìí fi ọ̀bùrẹ wà á múni lẹ́rú. Ọ̀yà
1: ó lágbára
0: ọ̀lágbára kẹ̀.

Ẹlẹ́rọ àmì òjìjì ńlá wà yìí àdàbà 88.9 FM. Àsìkò mi lórúkọ ètò tó gorí atẹ́gùn báyìí mú pé gbogbo àwa tí a jọ mi tò ní wá sí tí ìgbọ́ yín. Bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà lọ́hùn tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí. Abímbọ́lá Ògúnbádé níyì. Akéde ètò àtọlọ́wọ́ bọ́tìn fún sáà ta wà nìyẹn. Amojú ẹ̀rọ wa Abdulrahman Adéwálé onímọ̀ ẹ̀rọ nìyẹn. Awakọ̀ fún sáà ta wà yìí. Felix Kọ́mọláfẹ́ bàbá àbèjì. Àjọṣẹ́wà ò ní bàjẹ́ mo mọ rírì yín. Àwọn òrùn sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn òrùn dé òrùn fi mọ́ hàn. Kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ èrò wọn la gbogbo àgbáyé já. Òun sì dé òpin ayé dáyọ̀. Olówó kan dé lórúkọ tèmi.

0: Bóyá ń ṣe ń gbọ́ fún ìgbà àkọ́kọ́.
1: Ó tún ti dẹ́mọ́ṣẹ́.
0: Bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ rèé. Ìkànnì tó dúró dá yàtọ̀ sí gbogbo àwọn ìkànnì tó kù náà lè ń gbọ́ báyìí. Àdàbà 88.9 FM.

0: Oba to tobi tobi tenikan o tobi to. Oba ofin kere je ba le se pe fu ele alawa omo eda oja mo nkan kan mi mo re olohun oba to ni ma se oba to ni ma danwo oba tin je ke yan danwo o de ma fi ele ko dantan nigba to ba dantan to ba tun wa se be npe iwo gangan ni gbagbara e ni a wa je ko yi o wepe ohun lo ba odoju alaseju bo mi gbona oba ti o se pa ti o se ba ki o se baja ko se sa logun Oun lo ni emi wa lowo Oun to ba de oun lo le fi emi wa se Gbogbo beyan ba se nse kankan du kiri Abi to ba so pe boya iwo ni Tawon eyan ba ni iwo ni Ti wo na de ro pe boya iwo ni Hey Mo kan ti e joko lojo kan mo ronu kini kan mo ni ha ka ni pe ko si n to nje iku ni Ka ni pe ko si oun kankan ti won pe ni iku ni bawo ni iba ti ri ha Itemole ba ma po o ifiyajera ni ba ma po o awon amunileru iba ma po o ṣugbọn ju gbogbo e lo gbogbo bo ti wu ko lagbara to gbogbo bo ti wu ko ni iyi to gbogbo bo ti wu ko wa ni ipo to iku n lo kawo gbogbo e da laye o gbogbo e nigbo tan ba ti so pe o ti di ologbe o pari niyan Ìṣẹ́rí nígbà tí èèyàn bá kú, tí wọ́n bá wá gbé e, tí wọ́n bá gbé e kalẹ̀ síbì kan tí wọ́n bá ní kí gbogbo èèyàn wá máa wù ú níbi tí wọ́n gbé e kalẹ̀ sí.
1: Ìka sọ̀rọ̀ kápẹ́dẹ tó mọ pọ́n wá.
0: Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èrò ló máa ń lọ lọ́kàn àwọn èèyàn tí wọ́n ń wò ó níbi tí wọ́n tẹ́ ẹ sí.
1: Ìjọ òkúta.
0: Ẹlòmíì á wò ó pé ó dẹ̀ ga o, bàbá onínú rẹ̀ yìí lọ. Bí máa yìí ṣe dára tó, ó dẹ̀ gbé ìwà ẹ̀yẹn lọ. Bí màmá yẹn ṣe dára tó, ìwà ìyá onínú rẹ̀. Ọrùn rẹ̀ o. Ibẹ̀ lẹlòmíì ti máa tún rò ó ń bẹ̀ pa ní àṣé o lè kú àkútúkú ẹ lọ́nà ọ̀run ṣó ti tán báyìí so o lè kú ṣá nígbà tó wa gbogbo ilé ayé mọ́ yà tó dàbẹ́ pé bóyá ìwọ nìkan nìkan ni o lè jẹ́ sá fún ikú ó ga o oríṣiríṣi èrò ni yóò máa lọ lọ́kàn àwọn èèyàn ohun tó lọ́wọ́ bá fi ju kálukú wa lọ nìyẹn ju gbogbo ẹ lọ olúwa ìwọ ló tó bẹ́ẹ̀ kò sẹ́lòmíràn o ẹ má bínú pé ò lè rí wa wò lálẹ́ yìí ní lórí ìtàkùn ayélujára àti facebook gbogbo ìgbà kọ́ ni ojú yẹn máa lọlé ẹ ṣe mo mọ rírì yẹn nígbà tí máa jí lówùúrọ̀
1: yìí
0: ojú rẹ ń lọ mọ́ mi yes

kí nìyẹn? Pé yes, nígbà tí wọ́n bá ń sọ, kán máa sọ lọ. Ẹni bá kà lẹ́nu aro. Pé ẹjọ́ wọn nìyẹn. Iyẹn ò dẹ̀ kan àwa. Nígbà tọ́lọ́run bá ti ṣe ohun tó fẹ́ ṣe.

0: pápá ààbò ló ka àyànmọ́ fún ta lẹ́yìn.
1: Ẹ̀wà tó léfò, ẹ̀wà tó lájà.
0: Àtẹ̀jíṣẹ́ ni kẹ́kàn máa fi ránṣẹ́. A ò sí lórí Facebook fún ta lẹ́yìn sẹ́.
1: Ọ̀pọ̀ ń ṣe tèmi, ẹ̀wà tó fẹ́ tiwa.
0: Báwo ló ṣe ń dún sétí ìgbọ́yín?

lọ sí ìjọ Gospel Does All Things Ministry. Ìyẹn ìjọ ìyìnrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kilomita 2 Ayere Road, Kaba nípínlẹ̀ Kogi, níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajíhìnrere dáre àrowo ṣẹ̀gbẹ́. Bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ nìwọ̀n yìí o. Friday àkọ́kọ́ nínú oṣù ni ìpàdé àdúrà yàrá òkè. Saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú Kaba tí a pe àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe. Third Sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o. Third Wednesday sí Friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú Dànrè.

0: gbogbo eré tí wọn sá títí tí o àwọn kan adẹ sáré títí tí pé a ní ọmọ lágbájá ò gbọdọ gajú tèmi láyé ẹnbo a kò gbọdọ kò sọnà fún láti lọ lẹyìn ò rẹyìn.
1: Bó bá jẹ́ rere ṣó ló mọ̀ ṣe
2: ó jẹ́ kí iye sí wa.
0: Àwọn ọmọ tí ẹ̀ gan tí òun jìjàdù
1: bó sì jẹ́ ìwé
0: pé káwọn ọmọ tí ẹnìkan ó má ga tó ti tàwọn tọ̀dọ̀ òun a wá rí pé bákan bàkan láyé tàwọn ọmọ tọ̀dọ̀ tí ẹ̀ máa rí
2: bó jẹ́ kí iye sí wa.
0: Wọ́n bá ṣèrè léyìí tó ga ń bẹ̀ tó lọ òkè o àbí tó ń ṣe dáadáa lójú àwọn èèyàn.
1: Wọ́n tó ń fi ìrúgbà bùkún níbi iṣẹ́
2: bó jẹ́ kí iye sí wa.
0: Ìbéèrè àkókò ni question of time.
2: O ní wà ní oko, wá wá jèrè iṣẹ́ ọwọ́ ẹ.
0: Mo yan tí mo fẹ́ yọ. Eré má tómi, eré má bá mi, eré má gbérí, ń lẹ lòmíì sá títí tí.

0: lára àwọn tí wọ́n jọ jẹ́ ṣàwáwù ńgbà náà tí wọ́n jọ jẹ́ ìrọ̀ kan náà.
1: lọ́wọ́ gbẹ́nàgbẹ́nà.
0: mo ti bọ́ lọ́wọ́ wọn. tó jẹ́ pé wọn ò já mọ́ nǹkan kan. àwọn náà ti wá já mọ́ nǹkan kan báyìí ṣó dẹ̀ tán.
1: ìtì ọ̀gẹ̀dẹ̀ bọ́ lọ́wọ́ gbẹ́nàgbẹ́nà.
0: mo ti bọ́ lọ́wọ́ wọn. àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ súnmọ́ ọ.
1: ìjẹ́bọ́ lọ́wọ́ ewúrẹ́.
0: súnmọ́ tí wọ́n súnmọ́ ọ kìí ṣe pé wọ́n súnmọ́ ọ láti lè ràn ọ́ lọ́wọ́ àbí ṣe àǹfààní kan dàbí alára fún ọ. ohun tí wọ́n kàn fẹ́ mọ̀ ò ju pé kán mọ ibi tó sáré dé kán mọ ibi tó ń bá lọ kán wo bó ti tó kán wo bó ti wúwo tó. níwọ̀n ìgbà tí wọ́n bá ti rí yẹn tán wọ́n á ti wò pé òkè ọ̀gangan bíbá yìí la máa gbà wọlé. ìwọ náà máa kọ́kọ́ máa wò wọ́n bíi pé ṣe ni wọ́n dé láti ìdíde tí wọ́n dé yẹn wọ́n dé láti wá mú nǹkan kan kún ìrìn àjò títì ẹ láti lè mú kí ìrìn àjò yá ọ. rárá o ìdí tí wọ́n dé.
1: ìdá tó ń ṣọ́ ni ta ò ṣọ́ rárá.
0: mo ti bọ́ lọ́wọ́ wọn. wọn ò débẹ̀ o wọn kàn súnmọ́ ọ láti lè mọ bó ti tó wọn súnmọ́ ọ láti lè mọ bó o ṣe lágbára tó wọn súnmọ́ ọ kán lè mọ ibi tí wọ́n fẹ́ gbà wọlé. n máa ṣọ́ra n máa wẹ̀yìn.
1: ọ̀rẹ́ mi mo di tùrùgbágbá tùrùgbágbá tùgbá tùrùgbágbá.
0: KSA

0: lórí
1: ẹkọ nọmba yìí sílẹ̀
2: àsìkò mi
1: 081-38-51-53-21 ẹgbọ́ mi dáadáa 081-31-51-53-21 bẹ́ẹ̀ bá fẹ́ ṣe decoration nínú ilé.

0: yóò yẹ láti jẹ kò yẹ kí n jẹ kò yẹ kí wọn náà ó jẹ kí lorúkọ oúnjẹ yìí.
1: olórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká gbọ́ tayọ̀ kó ló wọ́n bọ́dé oya àsìkò mi.
0: 08162519991 ẹ jẹ́ ká fìyẹn bára wa sọ̀rọ̀ fún ta lẹ́yìn 08162519991 nọ́mbà tó wọlé sí yàrá agbára ń bí nìyẹn. oúnjẹ yapa ṣùgbọ́n oúnjẹ kan wà tí ò yẹ èmi àti rẹ láti jẹ. ẹ yé kí òyìn sílẹ̀ àbí kí n bá yín yí lẹ́ẹ̀mbí. orúkọ yín bolẹ ti ń pè wá.
2: Babatunde ni o láti ọrẹ.
0: láti ọrẹ sà óyá mò ń gbọ yín.
2: kò yẹ ká jẹ poison.
0: poison.
2: bẹ́ẹ̀ni.
0: ok. ẹ jẹ́ a máa wò ó tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a máa mọ̀. ẹ ṣe.
2: ó dàrọ ẹ ṣe gan.
0: láti ọrẹ wọn ni a gbọdọ jẹ poison. yes. poison májèlé ni wọ́n ń pè é. májèlé wọ́n máa ń fi sí oúnjẹ ni. májèlé gan wọn ò lè pè é lóúnjẹ fúnra ẹ̀. wọ́n máa ń fi òun sí oúnjẹ ni. hello ta ló wà ń bí o.
3: hello.
0: orúkọ yín bó lẹ ti ń pè wá.
3: ajẹgun masaliu láti ọrẹ.
0: ó máa ṣọwọ́ ọrẹ lálẹ́ ìkẹ́. mo ń gbọ́ yín sà.
3: kò yẹ ká jẹ ìyá.
0: ok kò yẹ ká jẹ ìyá. ok nínú àwọn oúnjẹ kò yẹ ká jẹ ìyá. ó dáa ẹ já máa wò bọ̀ ẹ ṣe sà.
3: ok.
0: wọ́n ní kò yẹ ká jẹ ìyá. ẹnìkan ní kò yẹ ká jẹ poison. yes. 08162519991. hello ta ló wà ń bí o. ó já wọn láwọn ò lò. hello ta ló wà ń bẹ o. hey orúkọ yín bolẹ ti ń pè wá.
4: nílùú omi fọ́n ni sà.
0: láti omi fọ́n.
4: bẹ́ẹ̀ni.
0: kí lorúkọ yín.
4: wàsíù.
0: óyá mò ń gbọ yín.
4: ẹ oúnjẹ tí ò yẹ ká jẹ náà ni oúnjẹ ìyà.
0: oúnjẹ ìyà. ok ẹ ṣe ẹ jẹ́ a máa bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o. bó bá rí bẹ́ẹ̀ bí ò bá rí bẹ́ẹ̀ a máa mọ o. mo tú àwọn èèyàn lẹ̀ fún ta lẹ́yìn. ó pẹ́ tá a ti jọ máa ń sọ. àbí tí n bá kúrò lórí ètò wọn. ẹ jẹ́ ká pè wọlé. ẹ jẹ́ ká pè wọlé. èmi ti wá fi ètò tò ní ṣe pé kájọ wá bára wa sọ̀rọ̀ fún ta lẹ́yìn. hello orúkọ yín bolẹ ti ń pè wá o. hello.
5: hello.
0: orúkọ yín bolẹ ti ń pè wá.
5: joseph ológun láti ọkà.
0: láti ọkà àkókò mò ń gbọ yín sà.
5: bẹ́ẹ̀ sà.
0: yes sà.
5: oúnjẹ tí yóò yẹ kán jẹ tí wọn ló kọ́ yóò yẹ kán báyọ̀ jẹ ní obìnrin èèyàn.
0: obìnrin èèyàn.
5: bẹ́ẹ̀ sà.
0: o kì í ṣe obìnrin a máa jẹ oúnjẹ bí.
5: oúnjẹ ti sà lẹ́nu.
0: ok ibi tẹ́yìn gbé lọ nìyẹn. ó dáa kò sí wàhálà ẹ jẹ́ máa babọ̀ ná.
1: bóyá ẹ tètè wá nǹkan fi ìdílé kájọ kọ́gbọ́n lórí ètò yìí o. àsìkò mi yọ.
0: hello ta ló wà ń bẹ o.
6: mi ṣáájú báyìí bẹ̀rù rà láti ọwọ́.
0: láti ọwọ́ mo ń gbọ́ yín mà.
6: oúnjẹ ìyá mi oúnjẹ ẹ̀gbin oúnjẹ ìdọ̀tí.
0: ó dà
6: oúnjẹ ẹ̀wọ̀ sí mi kò yẹ ká bá wọn jẹ.
0: ok ma kò sí problem ma ẹ ṣe. bí wọ́n ṣe ń sọ ọ́ lóríṣiríṣi.
1: torí afẹ́fẹ́ ẹ jẹ́ ká gbọ́ tayọ̀ olówó.
0: ó ń jọra lọ ṣùgbọ́n ohun yẹn gangan ò tí ì jáde. ẹ lóò ta ló wà ń bẹ́ o.
7: wòlíì bùnmi láti ìdànrè.
0: wòlíì bùnmi
7: láti ìdànrè.
0: láti ìdànrè.
7: nǹkan tí ò bá wù wá kò yẹ ká jẹ.
0: ok ohun tí ò bá wù wá kò yẹ ká jẹ. wọ́n ti lọ.
1: dúró dásìkò rẹ̀ àsìkò.
0: hello ta ló wà ń bí o.
8: hello.
0: orúkọ yín bolẹ ti ń pè wá sà.
8: láti òde ìrèlè ògúnlẹyẹ.
0: láti òde ìrèlè. óyá mò ń gbọ́ yín sà.
8: ìyá.
0: ìyá ni.
8: ìyá ká jẹ ìyá.
0: ni ò yẹ ká jẹ nínú oúnjẹ. ẹ ṣe sà. ẹ ṣe.
1: tayo olowo kan de ti de asiko mi e wa n ka fidile.
0: Hello.
9: Ẹ mọ̀ ká alẹ́ o.
0: Orúkọ yín, orúkọ yín bolẹ̀ tí ń pè wá o.
9: Ọláòṣebì kan látòkè Àró.
0: Ṣé Madam Ọláòṣebì kan?
9: Bẹ́ẹ̀ni látòkè Àró.
0: Ok, obìnrin le hẹ́ẹ̀. Ohun yẹn fẹ́ ṣe bákan, obìnrin ni wọ́n. Ok, mo ń gbọ́ yín mà.
9: Ohun tí ò yẹ ká jẹ inú oúnjẹ ni pé kò yẹ ká jẹ àṣán.
0: Kò yẹ ká jẹ àṣán, ok.
9: Bẹ́ẹ̀ni.
0: Kò yẹ ká jẹ àṣán, yes. Ẹ ṣe. Mọ̀mí Ọláòṣebì kan láti òkè Àró wọn ní kò yẹ ká jẹ àṣán. Ok. Hello, ta ló wà ńbẹ o?
10: Hello, Túndé láti Ìdánrè.
0: Ọ̀gbẹ́ni Túndé láti Ìdánrè.
10: Oúnjẹ ọ̀tá ni o.
0: Oúnjẹ ọ̀tá ni ò yẹ ká jẹ káì. Oúnjẹ ọ̀tá ni ò yẹ ká jẹ nínú gbogbo oúnjẹ. Ẹ ṣé. Bóyá yín ṣe ń ṣí ẹ̀rọ rédíò yín, abẹ́yin kan já sí ẹ ò mọ gangan bí tẹ́ ẹ já sí. Àdàbà 88.9 FM náà lẹ̀ ń gbọ́. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí. Dayo Olówó Kàndé lórúkọ tèmi. 081-62-51-99-91 nọ́mbà tó wọlé sí yàrá agbára ń bí nìyẹn. Oúnjẹ wo ni ò yẹ ká jẹ? Ẹlẹ́wọ̀n ta ló wà ń bí o?
11: Ẹlò ẹ kalẹ̀.
0: Orúkọ yín níbo lẹ ti ń pè wá?
11: Moles ló pe láti Àkùngbá.
0: Láti Àkùngbá, yes sir.
11: Nà gbogbo táwọn èèyàn ti ń sọ.
0: Yes.
11: Ó fẹ́ John Mayn tí ni fẹ́ sọ.
0: Ó yá.
11: Ewọ ni yẹn gbọ́dọ̀ jẹ́.
0: Ewọ. Èèyàn gbọ́dọ̀ jẹ́.
11: Bẹ́ẹ̀ni, a gbọ́dọ̀ jẹ́ ewọ.
0: Èèyàn gbọ́dọ̀ jẹ́ ewọ. Nínú ohun téèyàn jẹ́ láyé, ewọ la gbọ́dọ̀ jẹ́. Good. Ẹ ṣé púpọ̀ sà. Wọ́n ní a gbọ́dọ̀ jẹ́ ewọ.

0: Hello.
1: Ẹ kan lẹ́sàn-án.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá?
1: Ayọ̀mídé láti Òkè Àró.
0: Ayọ̀mídé láti Òkè Àró.
1: Bẹ́ẹ̀ni.
0: Níbo Òkè Àró níbo?
1: Jájà.
0: Níbo nílùú bo?
1: Ní Òkè Àró ní Àkúrẹ́.
0: Àkúrẹ́. Òkè Àró wà láwọn ìlú míì tó yí ṣe Àkúrẹ́ nìkan. Mo ṣe bèrè pé níbo láti Àkúrẹ́ mò ń gbọ́ yín.
1: Mo ní oúnjẹ tó yẹ ká jẹ kò yẹ ká jẹ ọ̀run wa.
0: Ọ̀run wa.
1: Bẹ́ẹ̀.
0: Ṣé ọ̀run wa wà nínú oúnjẹ ṣá? Ok, ẹ ṣé.

0: lóòótọ́ ló wà bí o.
1: Hello sir.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá?
1: Orúkọ mi ni Adébùgbé Johnson. Ilé kiri káṣá yẹn láti ìpè àkókò.
0: Mo ń gbọ́ yín láti ìpè àkókò.
1: Ìyẹn gbọ́dọ̀ jẹ́ Májèlé o.
0: Májèlé, àwọn kan ti sọ ṣáájú, ẹ ṣé o.
2: Ó yàtọ̀ sí tèmi, má ṣe kan jù, má jò wú.
0: Hello, ta ló wà ń bí o?
3: Ó.
0: Yes, sir.
3: Bàbá ìpàdà rere láti ọ̀rẹ́.
0: Láti ọ̀rẹ́, sir.
3: Ohun tí èèyàn gbọ́dọ̀ jẹ ni pé a ò gbọ́dọ̀ jẹ ìyẹn.
0: Ok, sir. Èèwọ̀ a gbọ́dọ̀ jẹ́, ẹ ṣé. Hello, ta ló wà ń bí o?
4: Ẹ̀jẹ̀ kalẹ̀ o.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá, sà?
4: Orúkọ mi ni Ayọ̀dèjì láti Ọ̀dà lòdì ní Àkúrẹ́.
0: Láti Ọ̀dà Lákúrẹ́, mò ń gbọ́ yín, sà.
4: Ẹran ni a gbọ́dọ̀ jẹ.
0: Ẹran kẹ̀. Kí ló dé tá a fi gbọ́dọ̀ jẹ ẹran?
4: Mi kàn rí bẹ́ẹ̀ ni.
0: Àbẹ́yìn ni ò kì í jẹ ẹran.
4: Mi máa ń jẹ.
0: Kí ló wá dé tẹ́ ní àtún gbọ́dọ̀ jẹ ẹran?
4: Èmi kàn rí bẹ́ẹ̀ ni.
0: Ẹ ṣe àwọn èèyàn, wọ́n tún ní ẹran la gbọ́dọ̀ jẹ o. Hello, ta ló wà ń bí o?
5: Hello, ẹ kalẹ̀ o.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá?
5: Olúmọdé ló sọ̀rọ̀ láti ìlú Ìta Ògbólú.
0: Láti Ìta Ògbólú, mò ń gbọ́ yín, sà.
5: Nǹkan tá a gbọ́dọ̀ jẹ ni bí àpẹẹrẹ ti gbẹ.
0: A tiẹ̀ ti kúrò lórí yẹn, ìyẹn ti lọ. Kò sí ní tó máa mú kó lúwa náà lọ síbi gá tó ṣe tá lóun fẹ́ jẹ. Hello, ta ló wà ń bí o?
6: Hello.
0: Yes, sir. Hello, mò ń gbọ́ yín, sà. Mò ń gbọ́ yín, sà. Hello.
6: Ohun tá a gbọ́dọ̀ jẹ.
0: Yes, sir.
6: Ìyá ò ṣe jẹ bí yẹn o.
0: Bẹ́ẹ̀ni.
6: Ìyá ò ṣe jẹ rárá.
0: Yes.
6: Ìyá ò ṣe jẹ o, ìyá ló burú jù.
0: Ẹ ṣe púpọ̀. Now, ẹ jẹ́ ká wọnú ẹ̀. Ṣe rí gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ni wọ́n sọ o. Ẹ ló ta ló wà ń bẹ́ o, ìpè tí mo máa gbà kẹ́yìn yín. Yes, sir. Orúkọ yín mo lẹ ti ń pè wá?
7: Wálé ni látò mọ̀.
0: Yes, sir. Mo ń gbọ́ yín ní pápápá.
7: Ohun tá a ò gbọ́dọ̀ jẹ igi.
0: Igi.
7: A ò gbọ́dọ̀ jẹ bí.
0: Ẹbí, ẹbí, okay, sir. Ẹ ṣe, sir. Wọ́n ní a ò gbọ́dọ̀ jẹ̀bi. Well, ju gbogbo ẹ lọ. Gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ ni wọ́n sọ dáadáa. Àtẹni tó ní a gbọ́dọ̀ jẹ poison. Àtẹni tó sọ pé a gbọ́dọ̀ jẹ ewọ̀. Àtẹni tó sọ pé a gbọ́dọ̀ jẹ oúnjẹ ọ̀tá. Àti ẹni tó sọ pé a gbọ́dọ̀ jẹ̀bi. Àtàwọn tí wọ́n ń sọ lóríṣiríṣi ohun tí ò yẹ ká jẹ. Ṣé wá fẹ́ gbọ́ o? Ohun tí ò yẹ ká jẹ nínú oúnjẹ. Oúnjẹ ni mò ń sọ. Na ohun tá à ń jẹ sí ẹnu wa yìí ni. Ẹ wá gbọ́ èyíkéyìí la gbọ́dọ̀ jẹ nínú oúnjẹ. Nínú gbogbo oúnjẹ láyé, èyíkéyìí la gbọ́dọ̀ jẹ. Now, tí èèyàn bá jẹ èyíkéyìí, ó ti túmọ̀ sí pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ. Fún ìdí èyí, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé ìyà pé a gbọ́dọ̀ jẹ ìyà, wọ́n wà lójú ọ̀nà. Ẹ wá jẹ́ kí n mú báyìí. Ṣe rí tí èèyàn bá ká bu gàrí sómi ká mú èèwọ̀ kọ́ nìyẹn, ìyẹn ń ṣe ìyà. Kódà kò sí nǹkan tó burú ń bẹ̀ kéèyàn bu gàrí sómi kó mu gàrí. Ṣùgbọ́n ohun tó wá burú gangan ni pé kéèyàn bu gàrí sómi kó dúró pé kó wú, ìyẹn gangan ni ìyà tó wà ńbẹ̀. Ẹni tó bu gàrí sómi pé kó wú o, ẹ mọ̀ pé kò tó nìyẹn. Gàrí yẹn ò tó ló ṣe bù ú sómi kó dúró pé kó wú, kó ba lè tó láti mu, kó lè tó fun láti mu ló ṣe bù ú sómi pé kó wú. Ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀. Fún ìdí èyí, èyíkéyìí ni a gbọ́dọ̀ jẹ nínú oúnjẹ. Nígbà tó bá ti di pé èyíkéyìí là ń jẹ, nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ nìyẹn. Ìyà ló dẹ̀ kù téèyàn ń jẹ yẹn. Èyíkéyìí la gbọ́dọ̀ jẹ nínú oúnjẹ. Oúnjẹ tó bá wùn wá ló yẹ ká máa jẹ. Ṣùgbọ́n ǹjẹ́ ohun tí ó rọ̀gbà yí wa ká nípínlẹ̀ ládùúgbò lórílẹ̀-èdè ǹjẹ́ ó fààyè gbà ká má jẹ èyíkéyìí bí? Olúwa ràn wá lọ́wọ́. Lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá nílẹ̀ aláwọ̀ dúdú, àwọn tí wọn ò jẹ èyíkéyìí ò wọ́pọ̀. Tí wọ́n bá ní gbogbo ìlú, bí ìlú bá ṣe tóbi tó nílùú tó wà lórílẹ̀-èdè, bí wọ́n bá kó àwọn tí wọ́n wà láàrin ìlú jọ, ẹni tí ò jẹ èyíkéyìí ká sọ pé ọgọ́rùn èèyàn ló wà láàrin ìlú àwọn tí ò jẹ èyíkéyìí tó jẹ pé n tó wù wọn ni wọn ń jẹ wọn ò ju ogún nínú ọgọ́rùn ṣe rí ọgọ́rin tó kù èyíkéyìí ni wọn ń jẹ agbára láti má jẹ èyíkéyìí kí olúwa kó fún èmi kí ó fún ẹ̀yin èyíkéyìí nínú oúnjẹ ní o ṣe jẹ nígbà tó bá ti di pé èyíkéyìí là ń jẹ nínú oúnjẹ ìyà nìyẹn lójú páálí a ní kí ló wà ẹni tó wà ńlẹ̀ ní báyìí kì í ṣe nǹkan tó wù láti jẹ nìyẹn kì í ṣe nǹkan tó ọkàn tiẹ̀ fẹ́ láti jẹ nìyẹn ṣùgbọ́n ẹni tó wà ló jẹ ẹni tó wà ńlẹ̀ ló jẹ èyíkéyìí tó wà ńlẹ̀ ọba ẹ ló sà kí la fẹ́ jẹ lálẹ́ yìí a ní èwo ló wà ńbẹ kò sí nǹkan kan kò sí anything kò sí a ní èyíkéyìí tó bá ti wà ńbẹ jẹ ká jẹ bẹ́ẹ̀ jọ jẹ ká jẹ bẹ́ẹ̀ èyíkéyìí tó túmọ̀ sí pé kò tó nìyẹn ìyà dẹ̀ ló ń jẹ bẹ́ẹ̀ oúnjẹ ìyàlẹ́nu èmi àti rẹ olúwa máa gbà á èyíkéyìí la gbọ́dọ̀ jẹ́ o ẹ̀ lóòótá ló wà ńbẹ́.

0: Orúkọ yín bolẹ́ tí ń pè wá o. Ẹ ṣe púpọ̀ sà. Yes sir.
1: Àwọn gbàdúrà yín gbẹ sí ẹnà láìsí ń sìn báyìí, Ọlọ́run máa fún yín sí o.
0: Àmì.
1: Ní kó bá mú wọn tí yàn fi ń jẹ èyíkéyìí inú ìjẹ ajé pé àwọn ti bá mú lè dé ìpè
0: fún yẹn. Ẹ wo ìyẹn ò dáa tó.
1: Mo gbẹ́ ti ọ̀rọ̀ yín gan o.
0: Ẹ ṣe púpọ̀ sá.
1: Ọlọ́run ní jẹ́ kí ìyá àkọ́bá mú lè dé ìpè sí
0: o. Àmì o.
1: So mo fi yẹn pé tó gan.
0: Ẹ ṣe
1: àwọn gbàdúrà yín mo dẹ̀ tẹ́lẹ̀ yín lọ bọ́ńbà tó bọ́ńbà.
0: Ẹ ṣe o, ẹ ṣe o, ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀.

ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí a jọ mú ti tòní wá sétí ìgbọ́ yín. Bí mo bá kúrò lórí ètò 08138550388 nọ́mbà tọ̀dọ̀ mi gangan nìyẹn 08138550388 ẹ gbọ́ mi dáadáa 08138550388 ẹ fẹ́ darapọ̀ mọ́ ètò yìí ẹ fẹ́ gbé ìpolówó yín wá ẹ fẹ́ ká wá bá yín darí ayẹyẹ ẹ fẹ́ ká wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nọ́mbà tó wọlé sọ́dọ̀ wa ni ẹ tún lè bá wa sọ̀rọ̀ lórí àwọn ìtàkùn ayélujára wa pátá ìbáàjẹ́ facebook o ìbáàjẹ́ youtube o ìbáàjẹ́ instagram tàbí tiktok dayo olówó kan dé àsìkò mi ọ̀gangan bẹ̀yẹn la dúró sí lórí àwọn ìtàkùn ayélujára abimbola ogunbade nìyí ajọ́ṣẹ́wà ò ní bàjẹ́ adéwálé abdulrahman adéwálé onímọ̀ ẹ̀rọ ajọ́ṣẹ́wà ò ní bàjẹ́ o felix kọmọláfẹ́ bàbá abèjì mo mọ rírì yín dayo ẹ jẹ́ kí n máa lọ ilé wẹ́rẹ́wẹ́rẹ́ o mo fẹ́ lọ bá màmá tomilọ́lá mo fẹ́ lọ bá màmá eré tómi mo fẹ́ lọ bá màmá kórìtì

àdúrà kan dé ṣé wàá gbà á ẹ̀mú ayé oríta tó mú ògo mi mọ́lẹ̀ ẹ túwọ́ lára mi ẹ̀mú àìmú àwùjẹ́ oríta mẹ́ta ẹ̀mú àwọn àjẹ́ oríta mẹ́ta tó mú ògo mi mọ́lẹ̀ sí oríta ayé bẹ́ẹ̀rọ olúwa jehova ẹ lana lára mi ọ̀pọ̀ yín máa ń kọjá ní oríta orí rẹ̀ adédé dìde jẹ̀rẹ̀ wọ́n ti gbadé kúrò lórí ẹ̀ ó mọ̀ pé bó ti labẹ̀ kọjá yẹn ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n ti ró ilẹ̀ bẹ́ẹ̀ ni tàbí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ lóríta mẹ́ta tàbí ẹbọra kan ń jẹ bọ́m̀bẹ̀ lọ́wọ́ ìwọ́ wa kọjá ó dìstrọ́tì tó ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ agbàǹkálára ẹniyẹn orí rẹ̀ kẹ́dẹ́dẹ́ dìde jẹrẹ̀ ẹ ó mọ̀ pé ó sọ nǹkan lọ síbẹ̀ ẹ̀ṣà nígbà míì tó bá la oríta kọjá tàbí ó fẹsẹ̀ kọ mọ̀mọ́ gbogbo ẹsẹ̀ kíkọ ó ń kọ́ ni lásán gbogbo jàǹkárí ìwọ̀ ìta kọ́ ni lásán wọ́n rán mi sí ọ ìgbà míì tó bá lọ gbàdúrà tó wọ́n ń bọ̀ láti ibi àdúrà tí jàǹkárí ìwọ̀ kọ àbọ̀sẹ̀ gbàdúrà tán láàárọ̀ ó jáde kúrò lé jàǹkárí ìwọ̀ kọ ẹ wọ́n fẹ́ da gbogbo irin ọjọ́ yẹn lò ní ẹ̀ṣà wọ́n rán mi sí ọ èmi ni kò dọ̀la ẹ̀mú ayé oríta tó mú ògo rẹ mọ́lẹ̀ tí òjì ó tẹ́gbẹ́ láyé ó yẹ kó máa lanẹ́ o kó máa lanẹ́ o àmì rẹ kó máa lọ tẹ̀lé mi kó máa lanẹ́ kó máa lanẹ́ kó máa lanẹ́ ẹ̀mú ayé oríta ó yẹ kó máa lanẹ́ ẹ̀mú àwọn àgbà oríta mẹ́ta ó yẹ kó máa lanẹ́ kó máa lanẹ́ àṣàṣì inú ẹ̀bọ oríta àṣàṣì inú ẹ̀bọ oríta. Sọ̀bírí ní jẹta ìyá mi ní kẹrù àdẹ́lẹ̀ ẹ̀yí wọlé sàmí o èmi ní kò dọ̀lá o èmi ní kò dọ̀lá o agbára inú ẹ̀bọ oríta àṣàṣì inú ẹ̀bọ oríta tí wọ́n fi gba nǹkan lára rẹ bó ṣe fò sókè lẹ́ẹ̀mẹta iná gbé jáde lára rẹ ẹ fò sókè sọ́gbé jáde. Lẹ́ẹ̀mẹta pẹ̀lú fáyà mẹ́ta ó yẹ jáde fáyà tí bá ti kú Holy Ghost wá pé fáyà lẹ́ẹ̀mẹta wà fò sókè lẹ́ẹ̀mẹta Holy Ghost sọ pé jáde sọ pé jáde Jésù mẹ́lẹ̀ sọ pé jáde sọ pé gbogbo tó ń pè ní àbọ̀dé lára mi. Gbogbo tó pè ní àbọ̀dé ẹ bá ná jáde o mo lè gbọ́ òun olúwa jehova kó tó dago mẹ́ta ọ̀sán Friday kó tó dago mẹ́ta ọ̀sán Friday sàmí o gbogbo ẹni ń fi agbára ẹbọ bọ́ ọjà ẹni ń fi agbára ètùtù oríta bọ́ ọjà sàmí gbogbo wọn ti pokùnso ìyá àjẹ́ tí òjì ó sinmi ìyá àjẹ́ tí ó jàdúrà rẹ̀ ó gbà ìyá àjẹ́ tí ń dàdúrà rẹ̀ dànù bó ti fò sókè yìí lẹ́ẹ̀mẹta yìí ó kó tó dago mẹ́ta ọ̀sán Friday ó yá kó ti pokùnso wà dúró àtìgbà tó ti kúrò lé ìyá àjẹ́ tó ní òfo ló má padà sílé.

0: on y a tu coule, on fait bed, il est, on fait quoi, ou elle est, ah, aïe, bourreau, on va tuer le coq pas d'as, il est, on y va, tu vois, il y a ce là, et qui peut s'en gommer au bas, s'en gommer en l'an ou au sommet, s'en gommer, y a lié les wibes, s'en gommer, elle l'a même ou à du mi, s'en gommer, il n'a si ou à du loua. Ina siwaju mi leni oju gbogbo eyin ota mi run so pe ni tori wi pe eni tin gbe inu mi oju eni tin gbe inu aye lo ebi ori yi soke eye nu one ki ajumo gbe soke eya gbere bora ile wa ki omo ogo ko faye mi sele ko tu ipi mi se o Olúwa wí gbá. Orí ẹ̀mẹ́ta ni ká forí ẹ̀. Ẹjọ́ Friday lẹ́lẹ́kẹta. Tó bá pé mẹ́ta. Ìgbà àárọ̀ rẹ. Tí orí rẹ ò sàn síre. Ìgbà ọ̀sán. Táà dẹ́kọ́rí rẹ sàn síre. Wọ́n ní kéde o. Alẹ́ rẹ ò ní bàjẹ́. Mẹ́ta ni o. Àárọ̀ rẹ. Wọ́n jẹ́ kó oríire gbẹ́mú. Ẹ lo ilẹ̀kùn ọ̀sán ò tí ì tì. Ta ló gbàgbọ́ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ ní sọ fún ẹ pé kí ọ̀sán rẹ tó lọ wà á dálé sẹ́lá lẹ̀. Kí alẹ́ rẹ tó wọlé. Kí alẹ́ rẹ tó dé. Wọ́n ní sọ fún ẹ pé òkè kí ògo rí ó ti mi ayé. Ni Friday, if you want to buy fellow, or take for real near your Friday, if you're batting mommy, marble or yoke, Sione, and a Malacca, at the other Latin one man, at Tuesday, what you do?
1: On tire Bessie and Lara Tony Copa,
2: Loruko Jesu,
1: Mosotella,
2: yes, sir,
1: of my Jari Lara,
2: and Jesu.
0: And you want to fall here? Ni Friday. If you want to buy fellow, or take for real,
3: yes, sir.
0: Near Friday. If you're batting mommy,
3: yes, sir.
0: Marble or yoke, Sione, and a Malacca, at the other Latin one man, at Tuesday, what you do?
3: Oh, yes, sir.
0: Oh, mommy, bye bye.
3: Oh, no.
0: Hey,
3: yes.
0: Hey, you're right, Lorio.
3: Lorio.
0: Oh, no, we go.
3: Yes, sir.
0: Ẹjẹ́ de tó.
3: Jáde o.
0: Ẹ kẹ́pẹ́ Olúwa.
3: Kábíyèsí o.
0: Ẹjẹ́ kẹ́pẹ́ Olúwa.
3: Bẹ́ẹ̀ni o.
0: Ní kutukutu òwúrọ̀.
3: Yes, sir.
0: Sẹ́díọ̀mù lolúwa pé.
3: Sẹ́díọ̀mù la máa lo.
0: Lolúwa wígbé.
3: Oh yes, sir.
0: Kí a kẹ́pẹ́ òun.
3: Ayérayé o.
0: Ní Abíọ̀run.
3: Ayérayé o.
0: Ká dojú kojú ọjọ́.
3: Yes, sir.
0: Ó ti ní àwọn ìgbésẹ̀.
3: Bẹ́ẹ̀ni o.
0: Tí Olúwa ní agbé.
3: Kábíyèsí Ọlọ́run.
0: Aṣọ funfun.
3: Aṣọ wáì.
0: Ní kó wọ.
3: Bẹ́ẹ̀ni o.
0: Yáda ní kí. Dáàrù.
3: Jésù.
0: Olúwa wígbé.
3: Kábíyèsí o.
0: Aṣọ funfun.
3: Oh yes, sir.
0: Ni kí o wọ.
3: Ayérayé o.
0: Ṣùgbọ́n.
3: Yes, sir.
0: Gbogbo èèyàn.
3: Ẹ o.
0: Yóò ní.
3: Kábíyèsí o.
0: Aṣọ pélébé kan lọ́wọ́.
3: Yes, sir.
0: Tó jẹ dúdú.
3: Ayérayé o.
0: Aṣọ pélébé
3: kan. Aṣọ pélébé kan.
0: Tó jẹ dúdú.
3: Jésù.
0: O lè lọ ra wọ́, o lè yí ra yáàdì ẹyọ kan.
3: Bẹ́ẹ̀ni, sir.
0: Tó jẹ aṣọ dúdú.
3: Ẹ o.
0: Tàbí.
3: Yes, sir.
0: Tó bá sà láṣọ dúdú kan lé.
3: Bẹ́ẹ̀ni, sir.
0: Gé díẹ̀ dání.
3: Jésù.
0: Ẹ̀sà.
3: O yẹ sà.
0: Aṣọ dúdú laṣọ ayé.
3: Bẹ́ẹ̀ni o.
0: Aṣọ dúdú ni tàwọn ọ̀fọ̀.
3: Bẹ́ẹ̀ni o.
0: Mo mọ̀ kéde o.
3: Orúkọ Jésù.
0: Méjèèjì ò ní wọlé rẹ o.
3: Mi Jésù.
0: Èlì dàrú agẹ́dẹ bìjà.
3: Orúkọ Jésù.
0: Olúwa wígbé.
3: Yes, Lord.
0: Ẹ mú ọ̀fọ̀ jáde.
3: Ẹ o.
0: Kúrò ní ilé wọn.
3: Kábíyèsí Ọlọ́run.
0: Ìlọrí o.
3: Ìlọrí.
0: On the 23.
3: Ẹ máa múra o.
0: 23.
3: Lágo
0: méje àárọ̀.
3: Méje àárọ̀ kùtù ni o.
0: Ní stadium.
3: Bẹ́ẹ̀ni, sà.
0: Olúwa wígbé.
3: Oh yes, sir.
0: Ẹ ẹjẹ́ gbàdúrà o.
3: Ẹ
0: gbàdúrà o. Ẹ̀yin náà wo tó ṣẹlẹ̀.
3: Ó yẹ sọ.
0: Ee.
3: Kábíyèsí o.
0: Ọmọ rẹ ò ní bọ́sọ́ wà gbé nípa.
3: Mi Jésù.
0: Ọmọ rẹ ò ní bọ́sọ́ wà jínigbé.
3: Mi Jésù.
0: Ọmọ rẹ ò ní rẹ̀ nífẹ̀ẹ́ sẹ̀sí.
3: Mi

ajayi le.

0: mú ìpinnu rẹ̀ sẹ́.
1: Before the computer plan.
0: Àwọn àdúrà yóò sẹ́fi ṣeré.
1: You don't jump in this kind of prayer.
0: Ṣé. Ẹ pé gbogbo ń tẹ bá
1: mọ̀. Invite everyone you know
0: please. Àwọn tó pinnu lẹ́mi lórí.
1: Lórí àti tábìlì ọba mi.
0: Pé àwọn máa rẹ́yìn.
1: That they must see my hands.
0: Wà á ní ẹ̀mí mímọ́.
1: Ó ní gbọ́.
0: Tó mú ìpinnu
1: rẹ̀ sẹ́. Before the computer plan.
0: Wà á ní kí ó tó di pé ọwọ́ Gòláyà ti kẹ Dáfídì.
1: Before Gòláyà tún tọ́ débi dà
0: tó. Ẹ òkúta ti bà.
1: The stone met him.
0: Ilẹ̀ mú wọn.
1: Let us swallow them.
0: Ọfà ikú bà
1: wọn. Let us not just smite them.
0: Àwọn tó pinnu ibi lómi lórí.
1: Lọ́dà tí tábìlì ọba mi.
0: Kí wọ́n tó mú ìlérí
1: sẹ́. Before the computer plan.
0: Baba, I'm not going to be able to do it.

0: Oruko mi ni Adedeji Oluwarotimi. Igba akoko ti mo ma gun ori oke yi ni eleyi. Emi omo Ondo State ni ilu Owo. Oni mo ti wa.
1: E pate o fun won. Awon ara ilu yawo mi re.
0: Oko business ni mo nse. Mo tin se ati 27 years ago. Bi mo se nse aye ogba mi. O kan se be ni pe o nse ko se se ni. Igba to di next last year February. Iyawo mi lo wa ni ori eto lori radio. O ma n so fun mi. Bo ni ko lo joko Olorun lo mo bo se ma n gbe ore to ba di Sunday ke ka ma lo church wa. Igba to ti pe to tin yo mi lenu ba je n ba darapo mo. O wa ba darapo mo eto ni February last year. A de ti le eyan to nsise to nra oko ati le for 25 years ako ko de limited awan gbo program lo ni February awon baba wa so fun wa pe ka toro nkan meta lori radio yen pe nkan ta ba nfe o wa tap yawo mi a ma nile a ni moto mi ni warehouse wa ni olohun ti se. Awa be si n gbadura fun ni February last year. Igba to wa di June last year, Olorun wa gbese nla kan dide. Eyan ti mi mo ri o kan ide pe mi o fun mi ni 50 million naira. Olorun o ya mi o. O ni kin si ma lo.
2: Sọtẹlẹ.
3: Ẹni prophesy.
2: Bàbá yẹn wípé.
3: Bàbá sẹ̀.
2: For 21 years.
3: Ọdún mọ́kànlélógún.
2: Òun ti ṣiṣẹ́ ẹyọkan.
3: Yàbí bí dá single way.
2: Ó wá ń kọ́lé kan fún 5 years.
3: Àyàbí bí dé hàtọ̀ 25 years.
2: Sori ìdílé Ọlọ́run lágbára.
3: The ministry of God is so powerful.
2: Last year February.
3: Just last February.
2: Lẹ́nìkan ẹ máa gbọ́ authority.
3: Tó wá sẹ́, why not hear authority program?
2: Náà bó ṣe ń gbọ́ mi rédíò yìí ni.
3: Ẹ̀dá tẹ̀ ṣe àyẹ́rí mi náà.
2: Torí àwọn kan sọ fún ẹ pé ariwo lásán
3: ni. Gosipa don't do it, don't marry mine.
2: Àwọn kan sọ fún ẹ pé.
3: So we tell you.
2: Ìwọ gan ni kò mọ jílẹ̀.
3: Why are you working on baby health money? You don't sleep.
2: Mo ní Ọlọ́run.
3: I have God.
2: Káyìlì Mùhàmmá.
3: I have God.
2: Láàrin oṣù mẹ́ta.
3: Within 3 months.
2: Story ẹ máa jẹ́.
3: Bẹ́ẹ̀ ni your story be change.
2: Bàbá yẹn wí pé orí àkọ́kọ́.
3: The very first good
2: thing. Tó ń gbà.
3: That I received.
2: Ẹni kan pé
3: òun. Someone just called him.
2: Ó sì fún ni 50
3: million. And gave me 50 million. Jesus.
2: Kò ní èlé nínú.
3: Without interest.
2: Pé gbà.
3: Say thank
2: you. Lọ́mọ fi ṣòwò.
3: Go and trade with this.
2: Kò sí pé gbà báyìí ló máa dàpẹ́.
3: No give me time to repay.
2: Wọ́n lẹ́ni táwọn ò mọ̀.
3: Someone doesn't even know.
2: Ẹnìkan dẹ̀ sọ fún ẹ pé kò sóre
3: lọ́wọ́. And somebody say that no goodness in the
2: world. Àwọn kan ní òsì miracle alert.
3: Àwọn kan ní òsì miracle alert.
2: Wòlíì Samuel Adébáyò
3: Jolo. Protest Samuel Adébáyò Jolo.
2: Bàbá authority.
3: Bàbá authority.
2: Ọlọ́run ní àwọn angẹ́lì.
3: God has his own angels.
2: Tí wọ́n máa ń bọ̀rọ̀ alẹ̀.
3: That he removed their
2: ní ọ̀run tí wọ́n á rìn bí èèyàn.
3: Our workers men.
2: Tí wọ́n á gbére wọlé.
3: I bring blessing to your home.
2: Mo rán wọn sílẹ̀.
3: I send them to your home today.
2: Bí àmì ẹ bá lé.
3: Ìjọ yẹn mẹ́kà bí láò.
2: Kí wọ́n bẹ̀rẹ̀
3: sí i.
2: Angẹ́lì ìrànlọ́wọ́.
3: Angel of help.
2: Tí ò ní ìbọ́lọ́ ti wá.
3: They cannot save us because.
2: Àwọn ará Ọlọ́run.
3: The eyes of God.
2: Tọ́fi ń sọ̀yàn dáńkan.
3: That he used to make people.
2: Mo jíṣẹ́ fún.
3: Ẹ máa jọ mínísítà
2: tó. Wọ́n máa jíṣẹ́
3: fún. Ẹ máa jọ mínísítà tó.
2: Jẹ́ngbọ́ ẹ̀rí ẹ̀
3: síwájú. Let's get testimony more.
0: Wọ́n irú Ọlọ́run Samuel Ojo Adébáyò lélẹ̀.
2: 50 million.
0: 50 million naira. Mo wá lọ bank tí mo ń lọ bank manager mi wá pè mí pé kí n wá gba loan. Tí n bá fẹ́ gbowó tẹ́lẹ̀ mo máa ń bẹ̀bẹ̀ kí n tó fèlè fọ́ọ̀mù ni. Ó wá dẹ̀yàn tó jẹ́ pé wọ́n ń pè kó wá gba loan. Bank manager mi fún mi ní 30 million naira pẹ̀lú ọjọ́ 80. Mo ní ìyanu ti bẹ̀rẹ̀. Ibi tá a kọ́lé sí mo wá ní ìwọ ìyàwó mi omi gbé mi kọ́lé yẹn mọ́ o. Mo ní èèyàn tó bá wà nílùú ọ̀wọ́ dáadáa mo ní kó máa bá mi wá ilẹ̀ sí housing. Mo ní a máa ta ilé ta ti ń kọ́ ní 25 years. A máa fi lọ ra ilẹ̀ sí housing. Mo ní ìpè bàbá Samuel Ojo mo ní ó dà pé ìpè yìí ó bá wa lára mu. A wá lọ ta odi ilẹ̀ ilé ta kọ́ for 25 years. A tà ní 3.5. Mo wá dé housing bíi tí mo fẹ́ ra ilẹ̀ wọ́n ní 4.5. Ṣé ipe ọ̀rọ̀ yẹn lágbára?
2: Ó lágbára.
0: Mo wá lọ yọ 1 million naira àánú 80 million naira. Mo wá ra ilẹ̀ yẹn mo wá fi ilẹ̀ yẹn síbẹ̀. Ìgbà tó di August, àwa tó ń gbọ́ program lọ, bàbá tó wá sọ̀rọ̀. Wọ́n ní kí èèyàn tó bá tún ní ìgbàgbọ́ nínú oṣù tó ń bọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀. Mo wá lọ fi 80 million naira mo wá fi ra kòkó síbẹ̀. Ká máa wí ká máa sọ kòkó 80 million naira or the 120 million naira. Ẹ bá mi fún Jésù láti ọwọ́. 40 million naira o ma gun ori gogo 80 million naira mo wa tun gbe gogo 80 120 mo wa tun be se fi ra koko e je nge pada seyin die o ma gun wa legbe mi o wa legbe store mi alagbado ni tin ba ti fe ra gba lo lowo idaji o ma ma so fun mi o mi o ni emi ati o ni abetara o ni nkankan ni wa
4: ah
0: o ni mi nile ohun o nile o lohun o sun agbado o ni emi orowo fi ra koko o ni ajura lo
2: nigbati nkan le
0: baba
2: o mo pe o sowo de fi le raja
0: mo wa lo fi 120 mo wa lo fi ra koko mo tun fi ra koko lo mo tun tele pe baba mi Samuel Ojo authority koko tun wa gbera fi o ti wa di 160 million naira 80 million naira gun koko pada
2: like so ko tera
0: ninu osu meta
2: like so ko tera nbe
0: mo wa tap yawo mi mo ni ile to ko abere ile ni July last year mo fi ojo mo osu mokola mo fi ko leje 2-bedroom flat meji mo fa papo mo tie mo lock here mo se pop mo se release mo se everything to wa nbe ni 85 million naira ibi ti olohun wa ya mi lenu de daddy igba to wa di January ni this year mozu ka mi ni mo nlo nigba ti mo be si ri owo mo wa so fun yawo mi mo ni kan meta la bere lowo olohun ekini ile olohun ti ko ekeji mo ni moto to dara mo ni keta wa lona to my own surprise ore mi kan wa pe mi oni won ma fe send moto ko ni tin ba ni owo ki ma wowo le mo ni iru moto wo ni venza iran mi o lori lyle farogun birthday mi march 14 mo dupe lowo olorun venza yen ni mo fi sile yen
4: wow
0: gbogbo omo ilu patapata lo wa ba mi sile yi ti gbogbo eyan ti pase mi to n gbe ipe baba mi Samuel Ojo authority to n gbega mo dupe lowo olorun ni igba ton wa pe ipade gbogbo okunrin iyawo mi wa type on tin ba lo aje pe mi imori olohun ki ire kan to ku ko le se kini ko le temi lowo mo wa dupe lowo olorun baba mi ojo Samuel authority ninu ohun to se ninu aye mi ko ko le osu mefa mo ko le 25 years mi pari e
2: wa pe ti 85 million ko le
0: mo 85 mo ko ni 11 months ko pe odun kan mo de ra moto to dara to tun ba igba mu venza America na ti gbe wa emi le yin akoko to gun Nigeria won gbe wa fun mi ni ilu owo ni o ni mo
2: gun ilu owo okay America na ti gun last
0: America na ti lo last baba
2: na we soke mo bere ire la fun e sami to le o ya gba
0: amen.